0: ṣàmì.
1: Olúwa wa dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ ṣe torí pé àánú yín dúró lálẹ́. A dúpẹ́ pé ẹ mú ají sílẹ̀ láyé lónìí. Olúwa gbọ́ pé wa. A dúpẹ́ pé kò jẹ́ kí ewu oru kí wa. Ọlọ́run gba ẹ̀yin wa. Ogo ni fún orúkọ yín. Orúkọ mi ni Àlùfá Mósè Adémọlá Pupọ̀lá. Ìwé Ezekiel orí 37 ẹsẹ̀ 5 sọ pé báyìí ni Olúwa Ọlọ́run wí fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lára yìí, tí egungun yín ti gbẹ, tí ọ̀rọ̀ pé ayé yín ti dàrú. Kíyèsí, èmi ò mú kí èmi mi kí ó wọnú yín, ẹ̀yin ó sì yè. Lónìí ẹ máa yè. Gbogbo ẹni tó ti dokun gbọ́ ọ̀rọ̀ Olúwa wa jí padà. Iṣẹ́ yẹn tó kú ó máa jí. Ẹ̀kọ́ yẹn tó kú yẹn ó máa jí. Ara yẹn tó ti kú yẹn tí ó jẹ́ kó rọ́mọ gbé ó máa jí padà. Ní orúkọ Ọlọ́run tó dá ayé àtọ̀run mo sọ nípa ẹ̀mí mọ́. Fún ẹni tó rí àmì ńlá ṣe bí ó ti ń lọ gbogbo ohun tó di òkú máa jí padà sí ààyè. Ògo yẹn á jí, ọlá yẹn á jí, ìbùkún yẹn á jí. Ògo tó sọnù máa padà, ayọ̀ tó sọnù máa padà, wà á di ẹnu ńlá. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa.
2: الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وأبدع ما خلق وأتقن ما صنع إكمة وتدبيرا والصلاة والسلام الأتمان الأكملان على الحبيب محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين أما بعد أكراوا كوجمة نبي السلام عليكم ورحمة الله wabarakatuhu gẹgẹ bi ise wa lónìí èyí tá a máa fi bára wa sọrọ òun náà ni pé man lam yatagadha qalbahu bi nuril iman fasayara al-izzata fil amwali wal ashiya la bil iman wal a'mal ọkàn ọmọ èèyàn gẹgẹ bi ọlọrun ọba ti dá àwa mùsùlùmí bá a ti ń jí lónìí ọlọrun ọba sí ọkàn ọmọ èèyàn ní ọkàn tó ṣe wípé ní òun náà máa ní bùkátà sí jíjẹ òun náà máa ní bùkátà sí mímu kí wá ní jíjẹ ọkàn kí ni mímu ọkàn òun náà ni àwọn nǹkan tí ó máa jẹ ìmánì tí ó máa jẹ ọrọ tí ó máa mú súnmọ ọlọrun ọba tí ó máa jẹ ọrọ tí ó máa fọ ọkàn mọ gbogbo ọkàn tá a bá ti wá fún ní ìmọlẹ ọlọrun jẹ tá a bá ti fún ní ìmánì ọlọrun ká gbìn sínú ọkàn náà gbogbo nǹkan tí ò tó nǹkan òun ni ó máa rí tí ó máa bàbàrà rẹ yóò máa wá hàn níbi iṣẹ wa yóò máa hàn níbi iṣẹ wa bẹẹ bá rí èèyàn tí ń jalè inú ọkàn rẹ ni ẹ wò bẹẹ bá rí èèyàn tí ń gbé nǹkan bẹẹ bá rí èèyàn tí ń da nǹkan rú bẹẹ bá rí èèyàn tọlọrun tí ó kú láàrẹ mọ bá ní mọ bá kíní ìjẹ aníkíní fi ṣe èèyàn ọkàn rẹ ni ẹ wò lam yatagadha qalbahu bi nuril iman ọkàn tó bá mọ ọlọrun tó bẹrù ọlọrun in tọlọrun ọba fẹhun ni ibẹlẹ ti máa rí ara rẹ tí ó máa ṣe èmi náà ni ọmọ yayin muhammadu al-maruf abiodun ibn abdul malik mudiru daril qur'an wal hadith li ta'lim al-arabi wal islam wassalamu alaykum wa rahmatuhu wa barakatuh
3: ni ilu ilorin to rewa yi ni ikoni yi wa ti o lelegbe eyi sibe ke je gbadun re
4: Diamond 88.7 FM.

0: sọjọ pé
1: báwo
0: ilé yàtọ
1: iṣẹ ránṣẹ wòlíì kan ń bẹlẹ
0: wá kọ mọ pé àṣẹ ń bẹ
1: àwọn wòlíì sì wà síbẹ
0: ètò gbogbo ti bẹrẹ láti october 26 títí da november 4
1: wọgbọ
0: 26 27 28
1: of october
0: aago mẹfà ìdájí 6 a.m.
1: lọ máa pàdé
0: bẹẹ láwọn tún pàdé nírọlẹ láago mẹrin
1: thursday 29
0: aago mẹsàn-án òwúrọ
1: wọn di friday 30
0: aago mẹsàn-án alẹ láwọn pàdé o
1: november 4
0: ọjọ àjọ̀dún gan láwọn fàdà gbọ́ gbogbo
1: rọ sínú ìsìn ìdúpẹ́
0: aago mẹsàn-án òwúrọ
1: wọn sì máa fijọ́ lágbàre ńlá lọ́wọ́ bàbá
0: ministry
1: pastor anu ojo
0: lagos
1: prophet kunle aroniyo
0: united states of america
1: bishop tunde bamigboye
0: baba wakati itusilẹ
1: reverend bolaji odejide
0: reverend niyi adebayo

0: Yano Sakati,
1: then Monaco Hotel,
0: Lori Quarra State,
1: Telephone
0: 0802-404977.
2: O go ni fun Olorun loke orun mo ki Olorun to da orun wa ye mo ki gbogbo eyin omo Olorun ni bi gbogbo ti e tin gbo ohun mi ni bi gbogbo ti a fe fe ikanni yi fe de gbo aran mi si iye eyin eniyan ti e ba n gbo ohun mi lowo lowo yi ohun ta de fi ran mi si o ohun na ni lati ran ase jade si o ikorita to wa yi ti o dun mo ninu anu ma mu o kuro nbe ikorita to da dede ba ara re yi ti o yi o bo se ba ara re ni ikorita yi won ran mi si oga won de ki so fun o pe anu mu o ko nbe gbo mommy ikorita to ba ara re yi to fi sun ekun asori sori lori omo yi ni oruko oluwa jehovah anu ma mu o kuro nbe mo gbadua owo ti ko bo kojo sugbon to nbo danu yi owo to ma ngba ko to gba yi owo to ma so ja digbese mo lowo yi loruko baba mo ati mo owo ye gbe danu mo so aso tele ibi ti won da edu o si anu ma mu e kuro nbe o oni ni bo wi ni oruko Oluwa Jehovah ibi ti won da oduro si ibi ton gbe opamo si aanu olodumare o ma gbe ojade nbe loruko Jesu aanu Olorun a gbe ojade nbe iwe Daniel ori kewa ese kewa o ni owo kankan mi o de gbe mi dide kuro lori eko mi bo so aso tele owo Oluwa to ma gbe o kuro ni bi to da oduro si owo yen ma bale o aika sunda ailika polia edulika mauria kasaida julika ba wadabi rumo sata lika filidi eduaka rubi sedalia bo kede ni oruko Oluwa Jehovah owo buburu tan gbe le omole ti o je ki ajemo re dide bi irawo owo je gbedanu loruko Jesu ofa to wa lara ko bi omo e ti o je ko dide bi irawo ofa to wa lara gbogbo awon omo re to je kan kawe sugbon kan mo rise o je kan fa isugbon won loko loruko baba omo ati ebi mimo o ya ko gbiroda bo su aso tele ni oruko Oluwa Jehovah anu ti enikeni ori gbari ninu iran ta ti bi o o ya gba anu ye ma aliya karubi sinda aili ka bo so tailia baha anu ti ori gbari ti enikeni ori gbari ninu iran baba re bayi ni Oluwa Jehovah wi o o ya gba anu ye ma aka saida gba anu ye o ya gba anu ye o ya gba anu ye loruko Jesu gba anu ye loruko Jesu gba anu ye mo gbe owo yara iran lowo ti o deru ba gbogbo awon to yi oka yara iran lowo tawon eya so pe se o dogbon si Olorun apostle ayo babalola Olorun David Olulade babajide Olorun Samson Akande ede o ya ko gbe owo yara ye mo fi ipe ko ipe mo fi majebu ko majebu mo saju ota wonu ipele loruko Jesu gbogbo eni to fi erin pade re sugbon to fi nu dase re ru to ba ti sabi bi to tin gbohun mi won ma se si to lokiki loruko Jesu anu agbe oro angeli anu aduo ti o wahala anu lo wahala anu gba anu asise fun odale o ti ri be ko ni yi pada o ogo ni fun oruko Oluwa ari awa atolohun o ni daru ati bere ose pelu ayo atalafia lafi pari e o ni gbo iroyin buburu si awon obo re lokere o ni gbo iroyin buburu ariwe gba mi ara adugbo o ni ba won ke be loluwa wi koni yi pada be ni koni re so koni yi pada jesu oluwa wa ami oruko mi ni woli ati ajirere femi joshua dairo ti gbogbo eniyan mo si baba anu yanju e lati nu ijo Christ Apostolic Church Goshenland district headquarter ile anu yanju e ti olorun fi wa kale si eyin Monarch Luxury Hotel ni ti awon eyan mo si Miriam Hall ni iyana sapati idojukoju Olororo Estate Gomo Road Ilorin Kwara State gbogbo omo Olorun to ngbo mi mo fe ko mo pe ipago wa olododun o ma bere ni osu ta wa ninu eyi on the 26th of October the November 1 ni pade imama fi waye hey gbogbo omo Olorun to ngbo mi ri wi pe iwo na ti mura le gbogbo eyin te wa Lekiti gbogbo eyin te wa ni Kogi gbogbo eyin te ngbo mi lati Ogbomoso gbogbo eyin te ngbo mi ni Saki gbogbo ibi to ba wa ni ipinle Kwara ati agbegbe re to tin gbo omi ri wi pe iwo na se alaba pe ninu ipago ti odun yi wo Olorun ti mura awon iko ati iriju re sile o fe lo won pelu owo agbara o fe yi itan re pada gbo ti ogun o ba tan ija ki to ti ogun o ba ti ise fun o ija ko ti tan gbogbo omo Olorun to gbo mi ogun le se fun ko mo ti se fa awon omo re gbo to ogun ba se fun o ti o ti se fa awon omo e kini tumo ogun to se fun o so idi niyan to gbodo ja sori aye ta wa ninu eyi o je aye to gbodo gbadua ko fa dua joju oro re bẹ́ẹ̀ ni mo sọ fún ọ kò sí ọ̀nà míì tó lè gbà àdúà ló lè ṣe àánú dẹ̀ ṣe ń yanjú ọ̀rọ̀ ènìyàn so ìwọ náà mo fẹ́ kó wá síbi ìpàgbọ́ yẹn lọ́dún yìí wá gbọ́ àkòrí titi ọdún yìí ó ní Ọlọ́run tó lè ṣe ohun gbogbo ẹ gbọ́ kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe tó o bá wà nínú ìpàgbọ́ yẹn lọ́dún yìí màá sọ ìtàn mi fún ẹ àwọn ohun tí Ọlọ́run ṣe nínú ayé mi tí àwọn ènìyàn ò tiẹ̀ lérò pé ó lè ṣe mọ́ so tí Ọlọ́run bá yí ìtàn tèmi padà gbọ́ kò tí ì burúburú fún ẹ ó sì lè yí ìtàn tiẹ̀ padà mo sọ fún ẹ òótọ́ o ò tí ì lè ní ìtàn tó burú jáì tó tèmi tí Ọlọ́run bá lè yí ìtàn mi padà oh my God kò sí ìtàn ẹni tí ò lè yí padà ri wípé ìwọ náà ó dé ibi ìpàgọ́ yẹn tí àánú bá ṣí ọ̀nà fún mi tí èmi náà ń lọ òkè òkun tí mò ń padà bọ̀ tí mò ń lọ London tí mò ń lọ sí àwọn orílẹ̀-èdè káàkiri ìwọ náà àwọn ọmọ rẹ sì lè ṣe rere jọ ní ìmọ̀ bóyá o ti ń lé visa tipẹ́tipẹ́ tí ò rí jọ mú pásípọ̀tù rẹ pàdé nínú ìpàgọ́ ti ọdún yìí wo ó máa lágbára gan Ọlọ́run ti fún mi ní àkànṣe ìrìnàjò àdúrà kan tá a máa rìn nínú ìpàgọ́ yẹn gbọ́ gbogbo èèyàn wà á lọ ra fáìlì ẹyọ kan òun la máa fi rin ìrìnàjò yẹn fáìlì ẹyọ kan òun la máa fi rin ìrìnàjò yẹn fún ọjọ́ márùn-ún ìsọjí yẹn ó máa ní agbára àwọn ikọ̀ àti ìríjú Ọlọ́run ti pèsè wọn lẹ̀ bàbá àánú òjò wọn máa wà ńbẹ̀ bàbá kúnlé aróníyọ wọn ń bọ̀ láti United States of America gbogbo ìwọ tó o bá fẹ́ lọ lu òyìnbó rí wípé pásípọ̀tù ẹ wà lọ́wọ́ ẹ gbọ́ tí máa ń jẹ̀mú bá ń ti United States of America bọ̀ tó fẹ́ wá ṣiṣẹ́ ìránṣẹ́ ní Nàìjíríà gbọ́ àyànbá àwọn ọmọ tiẹ̀ náà la ayé já gbọ́ o bàbá wákàtí ìtúsílẹ̀ láti ìlú Èkó bàbá bíṣọp Túndé Bámgbóyè àwọn náà máa wà ńbẹ bàbá Adéyinka Adésọjí wọn máa wà ńbẹ bàbá Ṣẹ́gun Adéníran wọn máa wà ńbẹ pásítọ Ṣẹ́gun Awolumate àwọn náà máa wà ńbẹ evangelist Larry Blessing láti gbọ̀ngàn àwọn náà máa wà ńbẹ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mìíràn gbọ́ tí èmi àti màmá àánú yanjú ẹ̀ tá a máa ṣe olùgbàlejò láti gbàlejò gbogbo àwọn ènìyàn tí wọ́n bá jésù sì ni olùgbàlejò àgbà rí wípé ìwọ náà wà bẹ́ẹ̀ ohun tí mo fẹ́ sọ fún ọ rèé mo fẹ́ gbàdúà fún ọ mo fẹ́ fogun alátakòbú ṣùgbọ́n kí n tó gbàdúà fún ẹ rántí ọ̀la Thursday pé àánú yanjú ẹ wà ní ilẹ̀ àánú yanjú ẹ ìwọ náà rí wípé o darapọ̀ mọ́ àwọn tí àánú yanjú ọ̀rọ̀ wọn laaro la ago meso abo aro ni ku ji pada iwo na ri pe o wa ni ile anu yanju e ni Christ Apostolic Church Goshenland ile anu yanju e to wa leyin Modern Glory Hotel ni iyano sapati gomo road ilori Kwara State iwo na ri pe o darapo mo wa ni aro la olorun anu o ma fa anu yanju oro re gbo mi o gbogbo omo olorun to ngbo mi 2 Samuel chapter 9 verse 1 to 13 in the but first soro nitori akoko mi mo fe soro nipa omokunrin kan won pe siba nigba ti Davidi to wo wi pe ohun fe saanu fun enikan nitori ti Jonathanu eniyan de gbodo wa lati le Saul wi pe ohun fe saanu fun nitori ti Jonathan ti won ni omo re kan Mephibosheti o wa ni lode bari egbon ti won bere lowo Siba Siba so pe aro ni ohun ti Siba ri ohun na ni wi pe o fi alebu re juwe re foba ko baba le reject e pe ohun oni saanu e e de mo reason to fi se be o fe tako ni idi to de fi tako ni pe awon ogun baba re owo re lo wa gbogbo ogun baba Mephibosheti owo Siba lo wa idi niyan ti Siba fi dide lati tako Mephibosheti nigba ti David fe ran lowo adua ti o fe gba fun obo ti lo laaro yi ohun na ni ogun alatako mo fe fi bu ninu aye e sori awon alatako won lagbara pupo o to to ni mo so fun e o ti alatako kan ba wa ni ayika re o wa kokko ta ma kokko deruba o ni idide re ekeji re wa mo pe eru ogo re kan be ni sakani e ti o fe ko gba eketa wa ma ba eje leyin lodo awon to le ran e lowo be ni ele to tu je ekerin ninu e ni pe won ma se bi eni to se fokotan nigba to ba fe se gba nkan kan lowo e be ni wa de tu ma ba eje lodo awon elomi ka won ko le ri oju rere wa ma da ija sile laarin awon eniyan wa ma fori won gbara bo awon to ma tako ni even leyin eni tabi loju eni won soro ba wi won soro ba wi mo su aso tele si o gbogbo ogun alatako ninu irajo ajomo re loruko Jesu majemu anu baje gbogbo akoko to ngbo mi nibi to tin gbo mi iba jaro iba josan iba jerole mo kede ni oruko Oluwa Jehova ogun alatako to duro niwaju e loruko Jesu ki won subu gbogbo alatako to yi oka ti o je ki anu to si o ti o je ko ri iserere re gba ase jade ni oruko Oluwa Jehova Oluwa bi won wolule anu ayanju oro re ileri ade se o okan ri abale o gbogbo ti alatako tumo si lato ni lo o turi mo bo eyan bi Siba ninu aye re Oluwa ma lu won pa o ti ri be ko ni yi pada Jesu Oluwa wa ami je kemi ati won pade lola ni ago mesan abo aro e ni ile anu yanju e o ma lagbara gan o mu igbagbo re dani ma gbe omi re bo Olorun apostle Ayo Babalola o wa ni kale lati yi tan re pada ogo ni foruko Oluwa o le pe mi sori number yi 08032404977 dot anu ayanju oro re o dabo
1: kike ologuro ko jo teye keye Diamond 88.7 FM o kile falafala file sibe mai kuro Diamond 88.7 FM
3: Diamond 88.7 FM

0: dúró ní ilé àti ẹkún rẹ. Ayé àti àwọn tó tẹ̀dọ̀ sínú rẹ̀. Nítorí tí ó fi ìdí rẹ̀ sọ̀lẹ̀ lórí òkú, ó sì gbé kalẹ̀ lórí àwọn ìṣàn omi. Ta ni yóò gorí òkè olúwa lọ? Tàbí ta ni yóò dún mímọ́ rẹ̀? Ẹni tó ní ọwọ́ mímọ́ àti aya funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán tí ó sì búra ẹ̀tàn, ni yóò rí ibùkún gbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni àwa ìran tí ń ṣàfẹ́rí rẹ̀ Ọlọ́run Ísíráẹ̀lì. Ẹgbẹ́ orin sókè ẹ̀yin ẹnu ọ̀rẹ́ kí a jùmọ̀ gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayé rẹ̀ kí ọmọ ògo kí ó wọlé wá. Ta ni ọmọ ògo yìí? Olúwa tí ó ní agbára ní ogun, Olúwa àwọn ọmọ ogun. Ẹgbẹ́ orin sókè ẹ̀yin ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé sókè ẹ̀yin ilẹ̀kùn ayé rẹ̀ kí ọmọ ògo kí ó wọlé wá. Kó wọnú ilé ọmọ ògo, kó wọnú ilé ọmọ ògo, kó wọnú ilé ọmọ ògo, kó wọnú ilé kí ìjọba rẹ̀ dé. Ìjọba rẹ̀ tó bá dé sílé rẹ̀ ẹ mà tún ṣerú mọ́ lé yín. Ìjọba ògo mà ni mo kéde ìjọba rẹ̀ dé sílé rẹ̀. Mo kéde ìjọba ìjọba ògo maini kapa ìjọba Ọlọ́run ìlú ògo mà ni mo kéde sí ẹnìkan àfi tó ọba sàmì mo ní kó wọnú ilé ẹ. Ìjọba méjì ló wà, ìjọba òkùnkùn, ìjọba ìmọ́lẹ̀. Àwọn méjèèjì ló ní adarí. Ìjọba kìíní lúsífẹ́rì òun ni adarí. Sátánì òun ni adarí ní ìjọba kìíní, ìjọba òkùnkùn, ní ìjọba ìmọ́lẹ̀. Jésù Kristì ni adarí nínú ìjọba ìmọ́lẹ̀. Sọwọ́rí nínú kíndọ̀mù méjèèjì ẹ̀sà àwọn méjèèjì ni wọ́n ń bá ayé ènìyàn rìn. Hello, mama, ìwọ fúnra ẹni wà mọ irú ìjọba tó wà. Ṣé ìjọba ti Jésù ni? Ṣé ìjọba ti mọ́lẹ̀ ni? Àbí ti òkùnkùn? Mo kéde nínú ìjọba òkùnkùn tó wà. Wo bí iṣẹ́ rẹ tó dàrú yẹn o sí nínú ìjọba ìmọ́lẹ̀ ni. Ráàkì bàdánù àtà wọ́n ti lé ẹ jáde kúrò láàfin ìmọ́lẹ̀, wọ́n wá lé ọ sínú àfin òkùnkùn. Mo jáde pẹ̀lú àṣẹ ẹni sàmídà nínú ìjọba òkùnkùn tí wọ́n lé ọ sí. Ó yọ jáde bẹ́ẹ̀. Ẹnìkan ní dádì ọ̀rọ̀ yín òye mi. Tó o bá wọnú ayé ẹ, tó o bá rí àìní níbẹ̀ tàbí orí òṣì tàbí gbèsè ìdààmú lórí ọmọ o sí nínú ìjọba ìmọ́lẹ̀. Hello, sórí àwọn tó ń bẹ nínú ìjọba ìmọ́lẹ̀ Jésù tó jí adarí wọn ẹ ń mọ́nítọ̀ wọn, ó ń mọ́nítọ̀ wọn. Àwọn tó wà nínú ìjọba rẹ̀ ó ń mọ́nítọ̀ wọn. Nínú ìjọba rẹ̀ ẹ̀gbọ́n tó sọ ni ẹ tètè kọ́wọ́ ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Gbogbo ilé tó kù á fi kun fún yín. Gbogbo ògo tó wà nù ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ àwọn tó ń bẹ nínú ìjọba rẹ̀. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nínú ìjọba òkùnkùn àwọn ní wọ́n ń pàdé gbèsè torí pé ọ̀tá lúsífẹ́rì òun ló fà ó jáde nínú ìjọba ìmọ́lẹ̀. Ó fi ẹ̀ṣẹ̀ fà ó jáde, ó wá mú ẹ pamọ́ sínú ìjọba òkùnkùn. Kí ló lè ṣe nínú òkùnkùn tó lè kó èrè jáde? Ọjà wo ló lè tà nínú òkùnkùn tó máa mú èrè jáde? Iléeṣẹ́ wo ló lè dálẹ̀ nínú òkùnkùn tó máa mú èrè jáde? Nítorí pé ìjọba òkùnkùn àìní ló wà mẹ́ ìpayín keke ní bẹ́ẹ̀ gbèsè ìdààmú wàhálà lẹ́ni wàhálà lọ́la fi gbèsè dí gbèsè ní bẹ nínú ẹ̀ ìjọba òsì ni ẹ kígbe sọ pé mo jáde mo jáde o mo jáde o mo jáde o. Tó o bá tí jáde kó mẹ́ ayé rẹ̀ ò lè de lo waju won ran mi si oni papa ji o sa mi
1: yes sir
0: hey ninu ijoba to wa
1: oruko jesus
0: ti aye re o fi lo waju
1: oruko jesus
0: o ye jade be
1: hello
0: yes sir bi me le so pe
1: yes sir
0: awon mo kini won ma salaini
1: yes lord
0: ebi asi ma pa won
1: asi ma pa won
0: kilo de
1: yes sir
0: to fi pe won kini o
1: yes sir
0: awon ikoko kini o inu ijoba okoko lo wa
1: yes sir
0: yes sir awon mo won yo ma salaini ebi a ma pa won supe awon to gbe ke won li oluwa won ki yo salaini o to dara iwo ni mo nba wi leni o ya wonu ijoba imole
1: Jesus
0: wonu ijoba imole
1: Jesus
0: eh wonu ijoba imole
1: Jesus
0: eh
1: yes sir
0: o le wonu ijoba imole baye
1: yes sir
0: afi ti o ba ko ese sile ese lo fa o jade fo ninu ijoba imole sori ninu ijoba imole adari gidi la ma nime eh emi ti di afin wari
1: oh yes sir
0: mo de ti ri
1: yes
0: in ti won fi aye mi ro nbe afin wa
1: yes sir
0: ke nso bo ti re wa to ke nso bo ti da to nigba mo de be
1: yes sir
0: eh mo de be pelu egbin mo de be le mo ti o je nkankan
1: ajirayo
0: sugbe
1: yes sir
0: nigba mo jo wa aye mi sibe lese kese mo gbe mi si ejika
1: olorun si o
0: eh won so mi do mo nigba mo debe won re aye mi lewa nigba mo debe won tu ipin mi se nigba mo debe won so mi di ogun agbaye nigba mo debe won so ri mi dori apesi enyo ibe na ni mo mu e lo nitori pe baba adari ta wa nimbe adari ta nimbe o ma mo ni tu awon ti e egbo psalm 23 oluwa ni oluso agutan mi emi ki yo salaini
1: o salaini
0: esa
1: yes sir
0: sori ti o ba je oluso agutan re to ohun la dari re
1: yes sir
0: o le salaini eh o mu mi dubule
1: yes sir
0: ni papo ko tutu eh o gbudo si ni bi nira awon mo ijoba okoko na ma wa ni bi nira na nfi nira shon kogbo o fe nawo fe taja inira lo fi nna iro o sori nu ijoba imole
1: yes sir
0: oh my god irorun lo wa me
1: yes sir
0: yes sir o gbo tadari wa se ni adari
1: yes sir
0: gidi lani adari lani jesus loruko re
1: hey
0: yes e ki gbe jesus hey ori
1: yes sir
0: o tadari wa se ni ohun ara mi oriri ti adari wa se o titan ni igbeyawo o titan ni igbeyawo adari wa wi pe mi o le wa nbi koju o ti o eleke dubata reinda yi manasa ya wo danasia we mayikida elohim elohim elohim ba

0: brother.
1: Yes.
0: Bring me up.
1: Yes.
0: Nígbà tí adarí wa débẹ̀, ó ní mi ilé wà mí, kojú ó tì, ẹ lọ gbọ́ mi wá, ẹ pọ̀n mi sínú ìkòkò, wọ́n pọ̀n mi kúbẹ̀, ẹ mú kò dà kankan bẹ̀, ó ní ẹ lọ bù ú fún olórí aláṣẹ, ń bà ń tọ̀ wù, ọtí wáìnì eléyìí, ó dùn ju ti ṣáájú, ibo lẹfẹ lè sí tẹ́lẹ̀, àwọn èèyàn ò tí ì rí ọ, ìgbà tó o bá bọ́ sínú ìjọba ìmọ́lẹ̀, láyé máa tó rí ọ wọn ní ibo ló fògo ìpamọ́ sí tẹ́lẹ̀ ibo lọmọ rẹ sápamọ́ sí tẹ́lẹ̀ mọ káàdà àdúwà ayé rẹ ẹlòmọdé àkàtà yìí ẹmí ara yín bí ẹwà mo jáde kúrò níjọba òkùnkùn mo jáde kúrò níjọba òkùnkùn wo bí òǹkà ojú orí nínú òfo ẹ̀lọ́ nínú òfo lójú kan ò ń ṣe bẹ́ẹ̀dẹ̀ láìsógo wọ́n rán mi sí ọ ìjọba tó o wà ìjọba òfo ni o gbọ́dọ̀ kú òmẹ́ ẹnìkan kígbe sọ pé mo kú òmẹ́ lẹ́ni sọ pé mo mọ̀ bí ẹsẹ̀ mi ló fà mí débẹ̀ ẹ kígbe sọ pé jésù fàánú gbé mi jáde mẹ́ tó o bá ti lè gbàdúrà yìí ibẹ̀ ló ti máa bọ́ o sọ pé mo ti mọ̀ ẹsẹ̀ mi ló gbé mi débẹ̀ sọ pé jésù fàánú gbé mi jáde kúrò nínú ìjọba òkùnkùn

Baba sọrọ nípa Life Format Printing. Tó dàbí kánà wọ́mẹ́ ni tó wà nínú ẹ̀. Ṣé lu flex? SAD cigar. Heat transfer. Customized t-shirt. Pẹ̀lú t-shirt sewing. BTF printing. Monograph. Photo frame. Àwọ̀. Mug. Àti house printing. Fún wáwá jẹ́ kí wọ́n bá ní brand mọ́tò lóríṣiríṣi. Ẹ̀yin olóṣìṣẹ́. Iléeṣẹ́ lálá. Ẹ máa bọ̀. Bọ́lá print. Kájú ẹ̀. Bọ́lá print. Lọ́gàn olóríṣun printing. Pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́. Àǹfààní ńbẹ fún gbogbo ẹni tó fẹ́ kọ́ nípa printing. Pẹ̀lú graphics design. Lọ́dọ̀ wa. Bíbọ̀. Photo frame. Pẹ̀lú àwọn customized t-shirt. Fẹ́. Ẹ gbàgbé ẹ̀. Ẹ̀dúró ni gbogbo ẹ̀ lọ́dọ̀ wa. Number 6. Sùúrù lérè. Lẹ́yìn MTN office. Along Ìdí Ìrókò Sunwater. Nípínlẹ̀ Ògùn la wà. Fẹ́kùn rẹ̀ làyẹ̀ máa. 08059327878 tàbí 08035161270. Bọ́lá print. Printing at the peak.

kò sí ọgbọ́n tá a fẹ́ dá sí ò ní ọlọ́run kì í kó àdúrà ọpẹ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ mi àti ẹ in the name of Jesus Christ bá a ṣe ra ń bá a bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní nǹkan yẹn n tó dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí òní yìí lọ́jọ́ wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ̀ ní àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ̀ ṣe kúnlẹ̀ nínú studio wo bá a ṣe kúnlẹ̀ ní gbogbo ibi tá a wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní jesus city ẹ̀yin náà kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ̀ ká lè bàa máa bẹ̀rù ẹ̀ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àná ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ́ gbogbo èèyàn kígbe bàbá dáríjì mi wọ́n jẹ́ ń padà sínú ẹbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ́ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ wẹ̀mí ní àwẹ̀ mọ́ èmi ó sì funfun ju ẹ̀gbọ̀n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ jésù jésù olúwa wa ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbálá ayé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde ó ní àdúrà fún àánú ṣe rẹ ń tó bá ní tẹsítímónì ẹni tó ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń fẹ́ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbòmí ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú àmọ́ pègún rẹ àánú àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ àánú àmọ́ pa májẹ̀mú ó mọ̀ ń ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ṣe pọ̀ gan tọ́ bá rí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 7-7 olúwa lòun ó sàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá àti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé 12 ni ẹ̀ẹ̀mejì lá ni màá gbé ọwọ́lé àwọn èèyàn

0: o iṣẹ́ ti gbéra ó tún ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ Lago Sport Lago Sport Lago Sport àjẹ́ àbalẹ̀ ìròyìn eré ìdárayá tó yà lára ọ̀tọ̀ tíkítaka tó ta lẹ́nu yéréyéré yàtọ̀ sí kíkà ń fọlọ̀ onígbàrọ̀ gudu ìròyìn eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bọ́ọ̀lù aláfọwọ́jù àpẹẹrẹ ìdíje ẹsẹ̀ kíkàn ọkọ̀ àti kẹ̀kẹ́ fífi sáré bọ́ọ̀lù ẹlẹ́yin lórí tábìlì àti lórí kànkẹ́rẹ́ Lago Sport Lago Sport aago mẹ́fà kọjá àṣẹjú mẹ́ẹ̀ẹ́dógún láàárọ̀ kùtù háyì láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ Ẹtì Friday ni gangan máa sọ tí akutuku máa wù lórí pápá Diamond FM Lago Sport Lago Sport Lago Sport Lago Sport wos wos magọ mafọ gbéra mákẹ́ra ìròyìn eré ìdárayá tó ta lẹ́nu tó dùn tó tún ní gbogbo nù.
1: Taken at pace by Ismaila Sarr! Oh, that's a gorgeous goal! Splendidly taken by Ismaila Sarr! Another who right now is living his best life!
2: Olólùfẹ́ mi, Adébọ̀yìn, ẹ máa gbọ́ Lago Sport ní Diamond FM.

ọ̀rẹ́ẹ̀tìní ókéde jíṣẹ́ lárọ́jò ni sàápà bí àtijọ́ pàtó sẹ́ńblé bí kọ́ ó tún fẹ́ máa ṣẹ̀mẹ́ pẹ́tọ́ pinpin lórí ohun gbogbo tí wọ́n bá tún wí tí wọ́n bá tún sọ lágbèrè ìdárayá látórílẹ̀dé wa nàìjíríà títí dé gbogbo kọ̀rọ̀ kọ́ndù ilẹ̀ adúláwọ̀ gbọ̀sọ̀lọ̀ kó tó di pé yóò tọ́ pinpin wọlé òkèèrè láti pé kóníkálukú lè dá ti wọn mọ̀ láì ní dàbá mà òye pàápàá láti bẹ̀ látàrí gbàgbó pé mọ́ woro sí woro tí ń lọ láàrin àgbà ọjà rẹwà gbábọ́ọ̀lù èyí kristiano dosato lavero ronaldo tí mọ́ george yusu tó jẹ́ olùkọ́ni pa gbábọ́ọ̀lù orílẹ̀-èdè portugal ṣé kí n má tọ̀yìn agbábọ́ọ̀lù ẹni ọdún mọ́kànlélógójì náà kọ́ tí wọ́n yé sọfẹ́ ó ti padà sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ ṣàlàyé o àwọn kankan tí mọ àwọn kankan fẹ́lẹ̀ tó ń ṣẹlẹ̀ tó súyọ láàrin òun àti olùkọ́ni náà ó mú pé kóun ó bínú ẹ̀yẹ kúrò níbùdó ògbáradì ikú agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ọ̀hún nìyẹn kò dà ó tún tọrọ àforíjì ó ní ẹ̀gbọ́ àwọn ọ̀rọ̀ kan ló ṣẹlẹ̀ èlé tó mú pé kóun ó ṣe bẹ́ẹ̀ kóun ó bínú kúrò lápá abẹ̀ yẹn ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ kankan tó tún padà ṣàlàyé sí gbòòrò ayé ọmọ àyá mi tó bá di létà jẹ́ láǹfààní láti já ẹbẹ̀ tà nítorí pé ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ ọ̀dọ̀ àwọn orílẹ̀-èdè méjì kọ́ngbẹ́kọ́ngbẹ́ tí wọ́n gbóná yakinlala gbóná yatiyati lọ́wọ́ tá a wà yìí èyí orílẹ̀-èdè spain tí mo orílẹ̀-èdè england ọ̀dọ̀ wọn gangan ni mo fẹ́ balẹ̀ kàkàkà sí ìyẹn lójúmọ́ tòní àwọn méjèèjì yẹn ní wọ́n jọ láǹfààní láti ní ìjáwé olúborí ìfagagbága ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n jọ gbá lọ́jọ́ tànà orílẹ̀-èdè spain wọ́n padà wá látẹ̀yìn láti gbẹ́rù ipa gbábọ́ọ̀lù orílẹ̀-èdè croatia látẹ̀yìn pẹ̀lú ẹ̀mí ayò méjì sẹ́yọkan kódà àádọ́rin gbogbo mọ́ nínú ipa gbábọ́ọ̀lù arsenal mikel merino olówó látorí ìjókòó èyún bench tó sì gbàgbọ́ méjèèjì wọnú àwọn orílẹ̀-èdè spain bákan náà agbábọ́ọ̀lù nínú ikọ̀ agbábọ́ọ̀lù arsenal mìíràn èyí martin zubimendi olami onírànlọ́wọ́ èyí nínú fẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún èyí ti arsenal ẹjí ni aṣẹ́gun ajé wọlé ó yẹ máa gàṣọ́ lọ́kọ́ máa gàṣọ́ bọ̀ ń gbòòrò ayé ọfíìsà cree ní gbogbo pts àwọn ti gánà àṣẹ nìyẹn ọmọ ọlọ́jọ́ bí tànà ẹ máa jọ lọ kò sáwẹ̀ bàmí bàrẹ́sì akéǹde gbẹ̀gbọ̀n ọba ọmọ àwọn ti di gánà àṣẹ tí wọ́n dúró re nìyẹn ṣe wá rí orílẹ̀-èdè england tiwọn èèyàn orílẹ̀-èdè gẹ̀ẹ́sì ìgìlàndì ìrọ̀rùn ló bá dé fáwọn tiwọn nítorí àmì ayò mẹ́ta sódo àmì ayò mẹ́ta sódo òun ni wọ́n fi sọ́mbà tẹ̀yà mọ́ dípẹ́ gbábọ́ọ̀lù czech republic àwọn tí wọ́n láǹfààní láti gbábọ́ọ̀lù wọnú àwọn òun láti rí tàrí vladimir kofa tó ń fi ìgbọ̀nrìrì wàràwàrà ó gángan ló fi domi ọkànù tó fi mi àwọn tiẹ̀ lẹ́yìn náà òun lọmọ tí wọ́n sọ tán ọmọ ológun 100g rike àríkè tó láǹfààní láti gbábọ́ọ̀lù oníbejì wọnú àwọn eléyìí táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní brain tábẹ́ wọ́n ń sọ̀rọ̀ nípa gbábọ́ọ̀lù yìí èyí àríkè ìràwọ̀ agbábọ́ọ̀lù ẹni ọdún 23 náà 33 years of age ó ti ní àǹfààní láti lé àkọsílẹ̀ ìtàn kan bá ó ti láǹfààní láti lé àkọsílẹ̀ ìtàn kan pa pẹ̀lú bó ṣe jẹ́ wípé ó ti ní àkọsílẹ̀ ìfarahàn 15 125 appearances ẹ̀yẹ fórílẹ̀-èdè england ó túmọ̀ sí wípé ó ti bá àkọsílẹ̀ agbábọ́ọ̀lù tó ní ìfarahàn tó pọ̀ jùlọ ẹ̀yẹ fórílẹ̀-èdè england orílẹ̀-èdè gẹ̀ẹ́sì èyí títàrí aṣọ́lẹ́gbàkànà ẹ̀yẹ peter shitton tó ti láǹfààní láti ní àkọsílẹ̀ rẹ̀ èyẹ sẹ́yìn èyẹ látọdún 1990 tó jẹ́ dèdè ọdún 36 báyìí èyẹ 36 years tàbá wá ní pé ká wá wò.
ta ba wa wo lowo ta wa e ti o ba wa fi di international break ti o wa ye enye ninu osu november osu kokola o je je ki ori ke ko kuku pa itoran irin ara patapata porogodo ko pare ni ko ni akosile tutun aja abale bi emu koloko gege bi agba bolu ti yo ni farahan to poju lo forile de gesi ba kona e ma gbagbe ta ba so nipa agba bolu to lanfani lati mi awon to poju lo enye forile de england arike lowo lowo bi mo je nsoro yi arike o ti ni 91 goal enye forile de gesi to je wipe ko ti si agba bolu kankan lori le de gesi to je wipo ni anfani lati ni rufe akole be oye papapa oga kede ni ya muda eyan lori oro arike forile de gesi nitori pe eyan lo bi ti e ti o le mo be o da lori oro arike yin eje ka ma kira wa pe akojuma akede tu kojuma ma akoju la turo modu to de wa laye kaye ni bi kibi te kede tu ti lanfani lati tu segere si eyan lojuma to ma loni te tin gbo ikone to ja lola to ko lola la ni gbo aye daya made ni won papa bi o gbonje fegbe ko gbagbe plate sapa ton ni bi lo ti le gboju lowo to yato si genje yato saku fi royin oju lowo lo ma lanfani lati gbo lenu temi e west for na tori pe o saja rabuka o ti le wo kere omo gagaga ni ya o eja lo ko gbogbo awon ma ojo mi awon sabe mi ta ojo ma metoto ni wa to ma video ti gbogbo ma fi kan si te mo gbogbo awon ti nbe lebe monitoring spirit patapata porogodo o ye number 1 ti alapa bi agbara ta se gbogbo prebo council limited ba mi mo sinus venture apostle awon tu yi wa ma battalion eyan kan jojo bi population china niyan awo kan se ti o ni daripo se ne gboro aye ba mi e ma jo lo ko sawe o je gba mi dada eyin ti mi te duro sapa be yen eyan ma mi remo jabi pe pajoro elewe nje we mi gbo ko yen wa ra ka si ni wa mama fula ni dagba eyan funfun lele ni mama ko sora sawa ma barbecue te ma pizza eyan la won mo bo tin je ngboro aye simply because o ko mani janu ma ayode je yo la lo ko mi e wise for mr legacy kali awon toni joshua eyan me weda eji temi le panu pamapo teni le so mi laarin gbogbo won ologun oba lo pe ori be simply because ile so mi teri yan dujo yi lo lowo kan legacy kali o ye gbo so lo ngboro aye e je koroyin yan jade le tori pe aja abale be mu koloko ki ma na lati gbe siyin leti ni kokan ejeje 44 minus 4 o kede 14 gboro aye eyin ti lele ladred mercy baba ti agbe lese flexible nkan kan be ele to sele loru moju meni omo aya mi to ba di leta farabale mo ma je beta mo ma gbe debe eje kokan mo latori le de wa nigeria latori gbogbo ile wa nigeria idije league onipele keji ti le wa nigeria e mo pe ni ko pe ko jina yo lanfani lati ma gbo solo yo kede ma gbina ya eje ni koke ejeje eje mo lati nu ipa gbabalu tikiti united ne tori pe lojo tana awon na ti kede awon gbabalu meji kan koda ela keta won ni won ti mu gbegaba ni eje lanfani lati gbe su yin leti ki ma so di later eni akoko la sole ele ti won lo gbe lati nu ipa gbabalu nazi adamawa united o ko re ma je victor filimo wọ́n ní wọ́n ti gbé agbá bọ́ọ̀lù yìí ó kẹ́dẹ̀ ti tọwọ́ bọ́ àdán tuntun bákan náà hussein yahoo alhassan wọ́n ní wọ́n ti gbé látinú ipa agbá bọ́ọ̀lù adamawa united ọ̀hún bákan náà ni ó ṣe wọ́rí agbá bọ́ọ̀lù ilé tí wọ́n promote láti èkìtì fidastin ó láti rí abiodun peter wọ́n ní wọ́n ti ṣe kiri wọ́n ti mú ìgbéga bá agbá bọ́ọ̀lù yẹn láti pé kó máa wá gbọ̀ sọ̀lọ̀ nínú ipa agbá bọ́ọ̀lù àgbà ọ̀jẹ̀ tó jẹ́ èkìtì united wọ́n rọ́ṣẹ́ jẹ́ nìyẹn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé sí mi létí mo láǹfààní láti jáyin tèmi lóní fẹ́rẹ́ńjógí mo gbé bọ́ọ̀dì kúrò lápá abẹ ẹ jẹ́ ń kàwé sápá iwájú ó dínú ipa agbá bọ́ọ̀lù bishi force fc lọ́wọ́ tá a wà yìí ṣáájú ìdíje league onípele kejì ti ilẹ̀ wa nigeria ọdún 2026-2027 àwọn náà ti jẹ́ kó di mímọ́ wọn ní àṣeyọrí tálákàn ṣepo òun tálákàn ṣepo òjì òun gẹ́gẹ́gẹ́ ni wọ́n ti ṣe lórí àyẹ̀wò ìlera
wọ́n wá gbọ́ bọ́ọ̀lù wọn ní kọ̀ọ̀kẹ́ jẹjẹ wọ́n ní tẹ́ mọ̀dí aba tó fẹ́ bí kọ́ọ̀sì tí wọ́n fi ṣàyẹ̀wò yìí lórí àti lè mọ bí tí ìlera àwọn gbọ́ bọ́ọ̀lù wọn dé dúró nìyẹn lórí àti pé kí wọ́n lè máa tabi ẹlẹ́bẹ́ ṣe dáadáa ẹ̀jẹ̀ nínú ìdíje ẹ̀ẹ́nẹ́lẹ́ 2020-2027 ilé tí ń bọ̀ lọ́nà gẹ́gẹ́ bí media office àwọn lápá àtọ̀hún mo jí gbọ́rọ̀ yẹn sí mi létí mo jẹ́yìn tèmi lónìí fẹ́rẹ́ ń jogi mo gbójú gbére kúrò lápá abẹ eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn ó dínú ìkọ́ gbọ́ bọ́ọ̀lù flamingo city lẹ́wà nàìjíríà ẹ̀yẹn. Ìṣọ̀kan àwọn agbábọ́ọ̀lù lóbìnrin tó jọmọ bíbí ilẹ̀ wa Nàìjíríà tọ́jọ́ rí wọn bẹ láàrin ọdún mẹ́tàdínlógún nìyẹn o. Ṣáájú ìdíje Women World Cup Under 2017-2026 tí ó wáyé lórílẹ̀-èdè Morocco. Ẹ̀jẹ̀ lẹ́yìn mọ̀ wípé olùkọ́ni ikọ̀ agbábọ́ọ̀lù Flamingo Akin Busari ó ti fọ́pọ̀ àwọn agbábọ́ọ̀lù mọ́kànlélógún. Ó ti fọ́kọ̀ wọn léde ilé tó jẹ́ wípé wọ́n lọ kópa níbi ìdíje yẹn gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kó di mímọ̀ ẹ̀yẹn lọ́jọ́ ọ̀tànà wọ́n ti jẹ́ kó di mímọ̀ gbé sí mi létí wọ́n náà gbọ́ àwọn agbábọ́ọ̀lù yẹn lọ́wọ́ ta wàyí eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn wọn ó ti dorílẹ̀-èdè wòrè orílẹ̀-èdè Morocco ni. Níbi tó jẹ́ wípé wọ́n ti lọ láǹfààní láti lọ máa kópa ẹ̀yẹ nínú ìdíje yẹn láàárọ̀ àwọn agbábọ́ọ̀lù lè tí wọ́n fọ́kọ̀ wọn léde àwọn aṣọ́lé bíi mẹ́ta ó ní wọ́n fọ́kọ̀ wọn léde jẹ́nì jírígò mercy flesi tema onyinyechi ọ̀para àwọn aṣọ́lé mẹ́ta tí ń bẹ lápá abẹ̀ nìyẹn àwọn agbábọ́ọ̀lù lápá yìí elizabeth adesuyi esther steven chidera ọ̀pramẹ́gbàgà àti azizat ọdún tán ọpẹyẹmí rashida rodiat yusuf kausara takanji àwọn adé ẹ̀yẹ̀mọ́ nìyẹn adarin gbogbo mọ awawu bashiru mary dustin moina tirotimi favour nwocha sukurat tobiloba tosi rafiu àwọn adé arin gbogbo mọ nìyẹn àwọn agbábọ́ọ̀lù lápá iwájú fọwọ́ọ̀dù amonichidi olè tó jẹ balógun wọn olú ebube eji aku adema queen joseph precious oscar atoluwa kemi adegbuyi wo gba awon agbabolu mokanlelogun ele ti akin busari to fi lede niyan o ye je kuku gbe yin de bepe pata porogodo we pe ojo ketadinlogun oju ta lanfani lati ma benu re oni won koko lanfani lati koju ipa agbabolu orilede poland to ba wadi ogunjo ni won koju ipa agbabolu puerto rico lẹ́yìn náà ni wọ́n kojú ipa agbábọ́ọ̀lù korea dpr bó jẹ́ jẹ́nìyẹn lápá abèyàn bá ní ìgbẹ́ ẹ̀dẹ́bẹ̀ máa ní ìjẹ́ bẹ́tà ẹ̀yìn tèmi tá a ti dúró kokoroko dúró kakaraka sójú òpó ayélujára yẹn mo ti rí yín lápá abẹ̀mí ìgbọ́kúnyẹ́ ẹ̀dàmú ẹ̀ yọjú ẹ̀ fòrò bẹ́ ẹ ṣe ń pọ́n mi lé èmi máa kẹ̀dẹ̀ yá yín sí tó bá di létà bẹ́ ẹ bá ṣe ń yẹ mi sí mo dẹ̀ máa pọ́n yín lé lọ́wọ́ kalàga sí kalẹ̀ ẹ ti mọ̀ mí mọ̀ ṣe mi pọ́n mi lé tẹ́ ẹ mọ́ yẹ mi sí ọmọ ìyá làwọn méjèèjì lọ́dọ̀ tèmi ó yẹ mo gbójú gbére kúrò lápá abẹ́yẹn ó dínú ikọ̀ agbábọ́ọ̀lù golden eagles ti ilẹ̀ wa nàìjíríà nìyẹn nítorí pé olùkọ́ni wọn èbóboríche nwánu jerry òun ti láǹfààní láti fọ́pọ̀ àwọn agbábọ́ọ̀lù 25 ó ti láǹfààní láti fọwọ́ ọpọ wọn léde ìyẹn fún ìdíje wa fubi under 17 championship gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lọ́wọ́ ilé tó jẹ́ wípé wọ́n lọ láǹfààní láti lọ máa gbà ìyẹn lórílẹ̀-èdè burkina faso gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé ìsọ̀rí kejì tá a mọ̀ sí group b ó gangan ni wọ́n pín ilẹ̀ wa nàìjíríà sí pẹ̀lú niger republic tema burkina faso tó jẹ́ olùgbàlejò ìdíje yẹn ikọ̀ agbábọ́ọ̀lù golden eagles ilẹ̀ wa wọ́n máa láǹfààní láti gbé ìfẹsẹ̀wọn gẹ̀ẹ́sẹ̀ wọn ìfagagbága kìjàkìjà àwọn àkọ́kọ́ ìyẹn lọ́jọ́ kẹrìnlá oṣù tá a láǹfààní láti máa bẹnu rẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn ṣe tó mi lápá abẹ̀ yẹn nítorí wíníwíní ojoojọ́ ó pa àwọn agbábọ́ọ̀lù 25 náà ilé tó fi léde ìnílé láǹfààní láti kà sí ti ìgbọ́ yẹn àmọ́débọ̀ ṣùgbọ́n tó bá di ilé tàbí bá ṣe ń kúrò lórí ètò ó ń bá jù sójú òpó ayélujára tèmi yẹn ẹ lọ láǹfààní láti fojú wò lápá abẹ yẹn bó ṣe jẹ́ nìyẹn mo ti gbójú gbére kúrò lápá abẹ eré gbogbo tó ń tẹ̀sẹ̀ tìrìntìrìn ó di lé ìlọrin nínú ìpẹgbẹ́bọ́ọ̀lù kwara united harmony boys àfọjà warriors gangan nìyẹn nítorí pé olùkọ́ni wọn ẹ̀yìn asifat suleiman tọpẹ́ yan mọ̀ sí coach brazil ó ti tún padà fọ̀rọ̀ ìdánilójú léde fún gbogbo àwọn olólùfẹ́ pa agbábọ́ọ̀lù kwara united ó lẹ́gbọ́ ló ní ìdánilójú wípé harmony boys wọn máa tẹ̀síwájú láti máa ṣe bẹ́ẹ̀ yàtọ̀ sí bẹ́ẹ̀ nínú ìdíje hero match nigeria premier football league 2026-2027 ó ní gẹ́gẹ́ bí nǹkan ṣe ń lọ
awon yo ma te siwaju ni ne tori pe bebe lo bebe oduro ngoraye aji fasulama for you brazil o gboro yen si mi leti mo ja yin temi lo ni faranjogi mo gbe body kuro la pa be re gbogbo to seta esere tere e je lo sinu ipo gbagbori super falcon city le wa nigeria eyin ni budo gbaraje won nilu kene saaju

lẹ̀ bẹ́ẹ̀ bá tẹlẹ̀ fún ti gbọ́ ti jù á mí títí àtúpalẹ̀ dé ẹ̀kọ́ ń bọ̀ kì ẹ̀dọ̀ kí ìròyìn níbi tá ti mọ fọ́ngbà yẹn gan àwọn ìròyìn ilẹ̀ wa kálékáko káàkiri àgbáyé gẹ́gẹ́ bó ti ń gbóná yorùkú lálá láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ wa bí ẹ̀kọ́ àjìmúlòórọ̀ níkànnì gbóhùnsáfẹ́fẹ́ diamond 88.7 fm ìlọrin àtúpalẹ̀ kẹ́tẹ́pẹ́ ìròyìn tó dúró tandí gidigba aago mẹ́jọ òwúrọ̀ ni gbogbo ọjọ́ ajé monday sí ọjọ́ ẹtì friday ni àtúpalẹ̀ ó mọ dé sí ti gbọ̀n yín bó bá wá di ọjọ́ sátidé tẹ̀ mọ́ ọjọ́ ìsinmi sunday aago mẹ́jọ òwúrọ̀ ni àtúpalẹ̀ ó mọ gbéra sọ níbi táwọn ọ̀jọ̀gbọ́n tó mọ ti fún tẹ̀dọ̀ ohun tó ń lọ láwùjọ wa wọ́n ti mọ́ bá wa fojú sunukun wo àwọn kókókókókókó tá a ti ṣáájú mẹ́nuba nínú ìròyìn àtúpalẹ̀ ọ̀bọ̀bálà bókè kókókó là bókúta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹ bá gorí òrùlé ojú atólé ojú atoko àtúpalẹ̀ ọba ló la dé orí èjìgbàrá ilẹ̀kẹ̀ níta àwọn ìjòyè.

0: lo anfani to wa ni eka afefe gaasi re fun idagbasoke ile ise ati fun idagbasoke oro ajele ye tinubu salaye pepe o amo amo ma gbe igbese ohun kile ye le lo awon anfani to wa ni eka bi eka eto ogbin awon to npese oja ogbo atinuda labe ise akanse ati afugusun ireti to dotun are o mo soro nilu abuja nibi ayeye odun karun o ti ajo ijoba le ye to moguto awon epo to npese ni ori ile are e to soro loruko re nibi ipade ohun ona mo ni egba keji are le ye ka se ise ti ma omidan ni nation soro soke lowuro toni
1: olori okoko fata lorile ede nigeria are bola metinobo ti banuje lojumo tomo loni lori ipapoda awon osise omo ogojo ofurufu ati awon osise ti won se be jade laye ninu ijamba oko oju ofurufu are je ko di mimo pe a oni gbagbe ise ribiribi eleyi ti awon osise omo ogojo ofurufu awon eleyi ti won ti gbese fun orilede ye ninu atejade to fi lede lori itako abeye fo x re iyun lojo isego nibe ohun ni lori loduwa lorilede nigeria are bola metinobo lo ti je ko di bimo ipe lojojumo ohun ni awon osise omo ogojo ofurufu ma nfi emi won sinu ewo lati le fi dabo bo orilede nigeria o wa ba gbogbo awon ebi awon ti won fa kaso isele na o ba won kadun lori ipapoda eyan won are bola metinobo wa je ko di mimo oni se ri adanu ofo to seye oni ki se fun awon ebi nikan ki si se fun awon osise omo ogun nikan oni sugbon fun gbogbo ile nigeria tori bi pe isele ye o dun ni okan egun inu wa the punch lo wa la ro toni
0: to o mi dan keke royin ti mo gbe lowuro toni le Tanzania mo mo gbede to ni ewo elede yo pada do yo o kan le pariwo titi ni are ilegbimo asofin agba ile yi senator gosu apabe selaye bi pe eto ijoba tiwa tiwa yo mo ni anfani nigba te ba gbe kale nipa lana otito ati lati pe gbogbo awon omo ile yi onu won fun anfani to pa ninu ijoba fun idagbasoke orilede ye apabe o lo pabe yobi abidun oro un lana ojo segun nigba to soro nibi ipade apapo awon asofin to waye ni ilu Arusha ni ile Tanzania agbabe otanumo pe yin gboya inu ara eni o na ni opakutule fun ijo arere ti ba ti wa ege bo sewe o ni be a ri o tito yi gba nigba ta ba gbe kale ijoba rere ati awon ilana ofin ati lana oselu to bojumu to omidan leadership ni lowuro toni
1: igba keji ara ile nigeria ti gbera o ti wa nilu Addis Ababa nile Ethiopia gege bi o se gbera kuro lorilede nigeria lana ti sojo isegun lati lo kopa nibi ipade kan ti yo waye laarin ile nigeria ti le Ethiopia leka oro nje ati eto ilera se ri ipade ye ni won ni yo waye ni ojo keje osu kewa si ojo keso osu kewa odun ta wa ninu eye se ti ma lo siwaju awon iko ti le Nigeria lo kopa nibi ipade olojo meta won bi o te bale si le Ethiopia ohun ni asoju ile Nigeria so ile de Ethiopia ati awon ti won je asoju ile Nigeria leka egbe to ri si isoko ile adulawo eyen ambassador Nasir Aminu ni won ti lo se be ma ki ma wole ma rara to fi mo awon ti won je oloselu ati olusejoba ni ile Ethiopia won na nbe papako ofurufu nibi ti won ti lo kise ti ma pe ko ma wole ko ma rara se ti ma ohun lo gbera lo si ile Ethiopia leyin igba ti olootu agbo orilede Ethiopia iyin minister Temesgan Brune ti o ranse pe igba keje en to je olóòtú orílẹ̀-èdè Ethiopia ọ̀hún ni yóò máa ṣíwájú orílẹ̀-èdè rẹ̀ láti ṣe ìpàdé tíbi tí ètò oúnjẹ àti ìlera yóò fi gbòòrò sí lórílẹ̀-èdè náà the nation ló sọ di mímọ́.
0: tó omidan kẹ̀kẹ́ ròyìn mi wájú àjọ inec mọ̀mọ́ gbede lóòwúrọ̀ tòní ó ní àìtètè ìfẹ̀lẹ̀ kébò sí ni kò jẹ́ kárẹ́ ni tí ó mọ̀ bánikè alága àjọ elétò ìdìbò lẹ́yìn tí inec ọ̀jọ̀gbọ́n josh amokunrin ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ àjọ ọ̀hún ohun oṣù tí wọ́n ń gbà ọ̀nà mọ̀ ló kéré jùlọ lórílẹ̀-èdè yìí amokuntan nígbà tó ń sọ̀rọ̀ lánàá ọjọ́ ìṣẹ́gun nílùú àbújá níbi ìpàdé lórí nǹkan tí wọ́n ṣe láti fún olóde gbogbo ìfaradì wọn fún ìdìbò ọdún tó ń bọ̀ gẹ́gẹ́ bó ṣe wí ó ní wọ́n gbọ́dọ̀ jáwé sọ́fíìsì lórí owó oṣù tán fún àwọn òṣìṣẹ́ àjọ inec pàápàá jùlọ tàbí jẹ́ kan ní àkóyàwó àjọ ó tẹ̀síwájú.

0: pé àwọn òṣìṣẹ́ àjọ inec ọ̀hún nílẹ̀ nàìjíríà owó tí wọ́n ń gbà ọ̀nà mọ̀ ló kéré jùlọ àmọ́ pé ìtàn wá ké gbàjáre wípé bàbá ń pè fún àkóyawọ́ látọ̀dọ̀ àwọn òṣìṣẹ́ ìrẹ̀dẹ̀ náà ni àgbúdọ̀ rí pé a fún wọn ní owó oṣù tó ní túmọ̀ omidan pọ́ǹchì ló sọ̀rọ̀ lówùúrọ̀ tó ní.
1: Ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ní ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa ti ṣe bẹ́ẹ̀. Wọ́n ti ń rọ àjọ elétò ìdìbò ilé wa INEC láti yọ orúkọ àwọn olùdíje tó ṣe bí pé ẹgbẹ́ òṣèlú wọn ò ló kọ́ wọn lákọ́lẹ̀ láti yọ orúkọ wọn kúrò nínú àwọn tí ó díje fún ètò òṣèlú ìyún lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́dún 2027. Alága ìgbìmọ̀ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò ìyẹn ni ilé ìgbìmọ̀ aṣojú ṣòfin ilé wa Báyọ̀ Balógun òun ni ó pe ọ̀rọ̀ yìí ó sì ní èyí ó dá lórí ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ ìyẹn ni ọdún 2026 Supreme Court Judgment on the 2026 Electoral Act ló pé ó tẹ̀wájú ó ní ó ṣe kókó ṣe pàtàkì fún wọn láti tẹ̀lé abala kẹtàdínlógún section 77 ìwé òfin ètò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà ó wá jẹ́ kó di mímọ̀ ó ní èyíkéyìí olùdíje eléyìí tí ó bá fẹ́ díje ní ọdún 2027 ṣùgbọ́n tó ṣe wípé orúkọ rẹ̀ ò sí lákọsílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀ ó ní kí wọ́n yọ inú ìwé ìròyìn The Sun ni ròyìn wà láàárọ̀ tó ní.
0: Tó Omidan Daily Post mo gbà mu lówùúrọ̀ tòní kẹ̀kẹ́ ìròyìn mi wájú lẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí mo mọ̀ gbẹdẹ́bẹ̀ tó ń bá ibà ṣe lọ náà aṣẹ́gbọ́dọ̀ mo sọ kó rẹ̀ ilẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ti mú ọjọ́ mìíràn tí yóò ṣe àpérò àpapọ̀ lórí èyí lórí ètò ààbò ìpàdé ọ̀hún ló yẹ kó wáyé ní ọjọ́ ajé ọjọ́ kejìlá àti ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹtàlá oṣù kẹwàá ọdún tá a wà yìí lẹ́gbẹ̀ẹ́sẹ̀ náà láti bu ọwọ́ fún àwọn ọmọ ológun ojú òfurufú lẹ̀ yìí tágbére fáyé nígbà tí báàlúù wọn jálulẹ̀ ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí ló kéde ìgbésẹ̀ náà ní ọjọ́ ìṣẹ́gun ó ṣàlàyé wípé wọ́n gbésẹ̀ náà látàrí ọkọ̀ bàálù tó já wálẹ̀ ní ìgbọ́kọ̀dá olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ ìlàjẹ ní ìpínlẹ̀ Ondo olórí ilé tó jẹ́ alága ìgbìmọ̀ sáré bájà ìlẹ́gbẹ̀mọ aṣòfin àgbà ilẹ̀ yìí lórí ìpàdé ọ̀hún kẹ́yìn bámidélé ló fìdí ẹ̀ múlẹ̀ ní àná ọjọ́ ìṣẹ́gun kọ́lọ́ ń ṣàánú wa ní Omidan Daily Post ni lówùúrọ̀ tó ní.
1: Ìgbìmọ̀ tí ìjọba àpapọ̀ ilẹ̀ Nàìjíríà gbé iṣẹ́ lé lọ́wọ́ wípé kí wọ́n lọ ṣèwádìí ìṣẹ̀lẹ̀ ikú àwọn afurasí awakùsà mẹ́tàdínní ogójì tí wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé lákàtà àjọ civil defence wọ́n ti ń bèrè fún pé kí ìjọba àpapọ̀ fún àwọn ní àfikún ọ̀sẹ̀ méjì kí àwọn tó ṣe àgbékalẹ̀ àbábọ̀ ìwádìí àwọn gẹ́gẹ́ bí àwọn awakùsà mẹ́tàdínní ogójì ṣe bẹ́ẹ̀ ni wọ́n jáde láyé lásìkò tí wọ́n bẹ ní àkàtà àjọ civil defence orílẹ̀-èdè Nàìjíríà àwọn afurasí awakùsà yìí ni wọ́n ni wọ́n ṣe bẹ́ẹ̀ jáde láyé ní ìlú Mina ìpínlẹ̀ Niger mínísítà fọ́rọ̀ abẹ́lé Olúbùnmi Tújọ́jọ́ ló ṣe àgbékalẹ̀ ikọ̀ yìí láti lọ ṣèwádìí ohun tí ó ṣẹlẹ̀ tí ó fi mú kí àwọn afurasí awakùsà mẹ́tàdínní ogójì ọ̀hún fi ṣe bẹ́ẹ̀ gbẹ̀mí mi ẹni tí ó jẹ́ alága ìgbìmọ̀ náà ìyún igbákejì ìyẹn òṣìṣẹ́ ìyẹn tó jẹ́ igbákejì àjọ tó ń rí sí ètò ààbò ilẹ̀ Nàìjíríà tẹ́lẹ̀ rí ìyẹn Jonathan Kure àti àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ nínú ìgbìmọ̀ ọ̀hún ni wọ́n ń bèrè fún àfikún ọ̀sẹ̀ méjì ọ̀hún inú ìròyìn The Punch ni ìròyìn wà láàárọ̀ tòní.
0: Tó Omidan ìpínlẹ̀ Ọ̀ṣun mo dé lówùúrọ̀ tòní tó ní àṣà gbọ́dọ̀ fi ní jóyà wòdì kámọ́lẹ́gbádìẹ bẹ́ẹ̀ ọmọ ìlúre èkó ní fẹ́ jẹ́ kótù gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun àdèmà adeleke ti pe ìpàdé àwọn adarí iléeṣẹ́ ààbò ní ìpínlẹ̀ ọ̀ṣun látàrí ìpèníjẹ́tò ààbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun pàápàá jùlọ ìfàǹfà àti ìpànìyàn tó wáyé láàrin àwọn orogun ẹgbẹ́ òkùnkùn ní ìpínlẹ̀ ọ̀ṣun àbẹ̀ṣèkáwọ́ pàtàkì fún gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lórí ètò ààbò sáàmù òjòlófún léde nígbà tó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn gẹ́gẹ́ bó ṣe wí oní ìpàdé ọ̀hún yóò wáyé ní òní ọjọ́rùú òjò ṣàlàyé pé ìpàdé ọ̀hún òun ni wọ́n ti jókòó láti ṣe àgbéyẹ̀wò wọ́n sì sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe fohùn léde wípé ó ṣe ṣe pé àwọn ẹgbẹ́ òkùnkùn òun ni wọ́n ń para wọn ni ipinle osun omidan punch ni lowuro to ni
1: ajo eleto idibo ile wa inec ti kede yanyanya lojumo to ma lo ni pe ipinle eko ipinle kano ipinle kaduna ati ipinle oyo ni won moke julo ninu awon ti won foruko sile fun eto idibo odun 2027 eni to je alaga ajo inec ojogbon ju asa mu pitan nigba to fo won re lede lojo isegun lasiko ipade pelu awon oniroyin ati awon legbelegbe kan nilu abuja o je ko mimo ipe ajo eleto idibo le wa ti ri eda idajo ilejo to ga julo awon ti ri igba ti awon si nye wo lowo oni awon yo se ayewo re lati gbe igbese to kan amo nigba ti won bi lori onka awon oludibo ti won ti foruko sile lati kopa ni bi eto idibo odun 2027 ojogbo amupito je ko dimo ipe orilede nigeria ti ni eniyan awon olu foruko sile fun eto idibo metale ni 100 ti won je milionu metale ni 103 million ni won ti foruko sile lati kopa ni bi eto idibo odun 2027 o wa je ko di mimo o ni eyi ni akojopo onka ti awon ka leyin ipele akoko iforuko sile ipele keji ati ipele keta eleyi ti awon se the nation lo sewe la reto ni
0: o omidan leyin oko aje yi o yoju eto ara lede kan si akiyin pe eku ikale
2: o feran ounje amo o kurira ibale inu to ma nwaye latari inu kikun inu kikun aya tita atai sile ounje ninu tiki jeko jafafa leyin ounje magba ibale inu laye lati je gaba ojo re gascol antacid yo pale inu kikun mo kia kia tara ri o si pada bo sipo logon ase lona manu ototo olomi to nbenu sore atoni koro jije gascol ise re da owo ri ogupa ko si soro lati ri yan itura yan igboya gascol antacid o ti wa kakiri ile itaja ladugo re Gascol Antacid itura kia kia pelu alafia ile ise Fitzin Healthcare PLC lo se
3: orun didun to peleke ki lo nsi ore mi
4: eyi ni asiri bi mo se nsi adidun nje fun mole bi mi Sedap Supreme Noodles ni o
3: itowo yi yoranti ki lo wa nu e
4: adie lo digidi on si ni elo asiri adun to koyoyo ninu Sedap Supreme Noodles
3: be ni o noodles aladun ti wa eyi ta dapo daradara pelu adie lo digidi o si ni ri adaye ba ti o je kakoko njeje ayo fun idile je ojulowo omo bibi Nigeria

0: dami loju aje yin oni wa bakan na ma jesu loluwa loluwa
1: Ǹjẹ́ ò ń gbẹ̀ngbẹ́ fún ìmọ̀ ìgbàgbọ́ àti ìsìn? Sharifat Institute of Professional and Islamic Legal Studies (SIPIS) ni ìdáhùn rẹ̀. Ààyè ìgbaniwọlé ti ṣí sílẹ̀ fún sáà ọdún 2026-2027. Àǹfààní wà láti kẹ́kọ̀ọ́ gboyè National Diploma ní Banking and Finance, Business Administration and Management, Library and Information Science, Computer Science, Common and Islamic Law, Law tó fi mọ́ Science Laboratory Technology. Àǹfààní ẹ̀kọ́ ọ̀fẹ́ wà fún àwọn ogójì akẹ́kọ̀ọ́ tó bá kọ́kọ́ forúkọ sílẹ̀. Ẹ kàn sí wa ní number 45 Pioneer Street, Olosogbo Area. Ìlọrin ìpínlẹ̀ Kwara, ẹ sì lè pe 0911-746-4972 tàbí 0706-082-9259. Ẹ sì lè lo email info@sharifatohills.edu.ng tàbí website www.sharifatohills.edu.ng. Sharifat Institute of Professional and Islamic Legal Studies (SIPIS) fún ìpèsè àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tó dángájíá, ìmúdúró ìdájọ́ òdodo àti kíkọ́ àwùjọ.
2: Exotic Hotel yàtọ̀ gẹ́gẹ́dẹ́ láwùjọ àwọn ilé ìtura. Ṣé ti ìlànà ìkíni káàbọ̀ wa ni ká sọ ni? Àbí ti yàrá wa tí ó kún fọ́fọ́ fún gbogbo ohun èlò tí ẹ nílò láti gbafẹ́? Ṣé sì tún ní ààyè tí ó fẹ̀ dáradára? Ẹ wá jẹ̀gbádùn àwọn oúnjẹ aládìndò látọwọ́ aláṣẹ tó mọ kú tó pọ̀ bẹ́ẹ̀. Pẹ̀lú ìlànà oúnjẹ búrú fúnra rẹ̀ buffet láràárọ̀. Àwọn ààyè ìgbafẹ́ wa ń kọ́ bíi lobby, bar, ibi tí a ó tún ti máa ṣe àṣálẹ̀ karaoke lálaalẹ́ Friday. Bákan náà ni a ní VIP àti VVIP lounge fún ẹ̀yìn ọ̀tọ̀kùnrin ìlú. Ọgbà tí ẹ ti lè wẹ̀ bí òmùwẹ̀ poolside. Ó tún bẹ ní ilé ìtura Wingate Exotic. Àwọn gbọ̀ngàn ìṣayẹyẹ tí ó gba ọ̀pọ̀ èrò tún bẹ ní ilé ìtura tiwa. Ìdí rèé ní ilé ìtura Wingate Exotic Hotel tó fi jẹ́ ilé ìtura onírẹ̀rọ̀ márùn-ún. Ètò ààbò tó dájú tún bẹ ní ilé ìtura Wingate Exotic. A wà ní kilometer 10 University of Ilorin Road nítòsí Àjànàkú Bus Stop, Ilorin, Kwara State.

0: Oh, e ka bo pada sori eto yin eto wa eto atupalero yin ni kan da mode 3.7 to wa ni lorin ni ipinle kwara abala kejire abala lameto alejo wa loni awon na ni comrade abrazis o motosho won ge lameto wo jo won pe fun ijoko awon mekunu ka so le nkan ta wo oni oro arelegbimo asofin agba ile yi gosu apabio to fi lede ipe ijoba ti wa nti wa agburo ja anfani ka to le kan ma bi comrade ipe ile Nigeria awon kan ni nkan ta fe amo mi ta fe di amo sugbon awon to le fun wa ni nkan ta fe yi ko ni je money bags ko je pe en to lo tale ko fe dije be awon laalu se ta ba ni to pe ko ni nkan kan lowo ru eni be gan ticket party la ko te le ri gbagan na
1: zaiwo se mo pe opolo te ri yen to ba se bimo to ba ko mo e mo jo ne mo ni o mo se le fi wa ru awon lo lo fe football ni se mo understand e wa to di guru ninu football e ke bi ka bi academy forget won to bo lati be ba tin ra ko ti fe se le na tin ti boss se pe jo mo se na ni in to polopo wa awon ti a bi akamala die duru won la won ti won je generation to lo ko to kan ti wa yi gbogbo ti won ba le ngba na lohun in to da mo ni omidan e ko wo lo rorun to kin oko ni hostel lori bank bayi e be get e ko boss be true but e ke public one na ni ko wetan ko si boss dining ko jeun ko de boss classroom e fi wero awon ko ta ni nisin to bo mo ni la omo ti o jeun sun yo ni lati kiri kilometers fun ya re abi o ti ye lati le rowo mu lo lewe ko o je exam la ro ta ba ti ka je ni ru e ko won ati tisin la gbese gbara won ta le ko yo pass ju ara ko se ti wa ni and down bere fun ara mo o nkan ti down fun ara re bo la won ta won baba yo ba so ibo mi ta dewo awon mo to la won to won ba won ti won ka ju sansis lo to mo ti sin ba lo fe se gbele gbe ti won bo yo mo lu le ni so ti fi yan pe ba anada it have been at what point le ko yen so nu ti understand you tell me benefit n gba na lohun kilo lo ni era wa balagba ti won ba n dajo ba ye lo si mo ba yin pe alaji won wa ni awa na mo iyan meji nja e wa ni eyin na mo sa se suru ah se suru ko o ni e da mi lare o be e da mi lare ge lo te bu mi be si da mi le bi e le na mi a me so to tori ko mo se be lo mi ba njo mi ni ibi ta ti so nu ni yen na ta so fun wa wi pe ah biyan ba lowo eh bi o ba gbo wa ni se kini kan mhm nta dai wo alagbara n bo se kini kan o mo n lera ni awon ti won ti mo lo o mo n je awon ta fe gan bi ta fe am ebi lati tani nisin ta ni o tan na le nu gbogbo wa ka do pe a ma ta ka mo pa automatically a ba fe kini yen da ayi be ko ni ma ta fe tan ni wa fe ndo nisin a se wa lo fo globe but se mo pe awon mo se program kan kale fun wa yen o ni agbara gan ti o ba so ra ni basu ta wa yi ka si ma tan ra wa ko se se se bi se ba te ko si ni nbe nisin ni o si ma ti daya ni pe ko lo mo ye ki ti wo si ka mo si agba ko nu aye ni ki ti o mo buru jesu o lawon eyan mi n se gbe o nitori pe kini o nitori won o ni mo sodun ye ni jesu ti lo wale aye ni awon pa jesu se ba to fe gba la na ni se o bi ale won get mi o ka se pe aye olaju ba to aye ndiju ni temi le pe mi o le pe lolaju to ba ta aye la ta aye laju te laye aye olaju n gba na lohun e to be ta jo pe se yo gbe oja se se titi yo ti fowo sa pe so re ga ko se so ja re e wa la aye laju ni se lo pe bo se lo titi kan le gbe oji to to ta aye laju nu bi ti wa gan be ni wi pe ikini yen ari bi aburu dadawo aisan ti o se logun ami to ba le aye ni to ni ko logun awon ti won gbe to se lu kale ifun la gbe ni bi ta n pe won ni le tan ti laju won ta dawo so wo ma e gbo ti trop so ni digbo fo ra fo ni fe eh se $5000 lo la won fun won se bi se na be na e pe ko fe to ti wa nbi ara lu emi o le ni kele body ma se to ba wo ninu emi re abaka e ti so kene kale kan eni interfere amo how to get it is our problem e sumo ra ka story la ara wa na bi mi se la yo kan temi to so tayo be ko le lo mi ni ti e o a le roro ti ba tin je bi ebun a ri oku nu ayo kan se pe ewu be ni ka se kini ka lo so e se ki so kan fun wa e wo joba o le dama tayo in ba ta ni to su ya se be pa n yari ba ko kan kan pe je ko ko se ja ko si di ariwo e understand te ba be le ni if fresh bo su ya won wa nbe won ti ko ko hun isi nbe lara won eyan di sin e lo je lowo ja ko rob bi bo se wa ma ki mo ta ti so ni pe awon eyan mo to da awon tin ba wa fa yi ni won ja e kan leyin orun wa gbogbo te tele mi n gbowo lo wa awon lo si lu wa lai ta la mo re to pe n gbowo si nsun kan te ko dun mo se understand bo bi o ba gba se ijo bo ma se lo ni so ni pe gbogbo e na a ro awon ti won be ni po agbara ipa wa ara ilu o ka ke ma gbowo se understand ta dai wo ama bi awon tin be me ki won dakun e se to to e mo so wa da lu barana se se nu tin nu ogun ko ma tin lo mo to ro do je te ka ni te ba fe fun wa na nu ko si si bo ba se in yo kesan re
0: oro yi kenu to ba ko wa tin lo ah omidan
2: eh ka lo so wi ko ko elekeji ti a ma gbe ye wo ohun na ni ti iko ti ijoba papo gbe se fun lati se wadi isele ipapoda awon omode awakus afurasi awakusa meta de ni ogoji won bere fun afikun se meji lati le fi se agbekale ababo iwade won ojo wo le fi wo
1: eh awon to ku ni ko lo ba wa fi orun ke ele me lo en do tuku pe ba ti gbo na nu a gbo kankan mo awon le mi be lohun fun atawon ti o bi won ko lo ro won loju te ba so lo ro Nigeria e ma awon ba awon to ku ni se ba awon mo ti bi awon minus yen atawon se minus ara we e wa cases awon agbo foriso po owo ti won ti ran pe efcc n si wa di lowo satan ni gbo mo se yin ogun pa waju awon eyi won lo ni so many things o wa fun wa bi ta o so kan le kan o lori dada la jesus no lo ijo ko lo judgment itana gbadan mu arabirin kan tan so se ba kan ba kan agbo na afaisin ni o won si jesus ni en to no ba lebo leru ni ko so ko ba arabirin ayi be ko won pa jesus fi woke won le ti mo to won jesus arabirin pe olohun o fe ku elese o bi o se kini bo se kini ko run ko pi wada eni bo ni mo gbe oro mi lo lori Nigeria ta ti kibo wa ni emi awon mi to ti wo eh my extrajudicial killing ge bobo ti won pa ti won yibon mo tan lo gba eru ofin kan ni bi kan ni le yibo kan se bura boro re di ati be to po lo nkan kan se ko ni nfa ah ni e pa won te ba mu so kini kan le kan se be ba da mi lari eh ni fun mi lo over be ba si da mi le bi le ni na mi ayo ti yibo a me je ka photo bara wa leave ba ti le photo bara wa leave to ba ni ko ba gbe jade gege se ijoba kan ni committee kan ti gbe jade te ro pe yo si tatayo awo to da ni se joba ti o da ile ati gbugbu awon kan be yin omidan ba atira lo won ibo la bo won pada di emi be lo fun orilede yi ko lo bo tun gbugbu wa se to da lo nta lo nbe a ku nbe na ni o to ni gborede leke iro si ni egan re so olohun o ko wa ba si le ma so to ta si fe ara wa ni so ju ba won
0: iyen ni pe ka si ni reti pe awon agbimo yi pe ka ma re se abajade won
1: bi ti je ijo
2: Eh ṣugbọn ninu fọran kan to lo ke ka awọn kan bi pe o ye ki won ti so ruko eni to ni ibudo iwakusa ye ah e wi pe fọran omo kekere kan jade sita to omo kekere yin sawo awọn eyan so wi pe kan fọmo yin ni eko of scholarship awọn kan ni kilo de to se pe nkan bi kuko ro sele eni ti o ba wa mori bonu nkan buruku ni o wa roge gba opolopo lo si si nbe ninu eto ba awọn omo to jade laye yin e ma gbagbe pe awọn ta riwe ogoro omo na ni o si waju pa kini ijoba ngbe lati fi ri pe awọn omo keke keyi dipo ki won ma sise agbara to jo melo kini joba wa se leyin yen pe okay kilo e kilo ba gbe jade pe okay nitori un ta ti sawari e bayi I to sele ti sele sugbon lati ba ati ko ilo awon omode ki la le fi ran won lowo lapa to ti sele
1: bi oro mi nle to ba mi fa awon ara le tori mi o roro won mi fe so tori emi o tori ti se nbe lodo okun temi o ti ejo mo gbo yen bo ti so kene kan nisin sayin ti mo gbo en to ni company yen
2: ara
1: so kilo te se komiti se bere so kilo teki
0: when he legal minors when you afurasi
1: pe eh kini nje onu soja
0: awon wa fun
1: kini nje
0: ni pe ta won wa fun
1: kini nje onu soja ah eh this is Nigeria for us I think olon jale looto ikere kan be ti se local afurasi ni se wa won mo yen e wo mo tin soro la ke mo gbo boya ale guys ale jabi somo o da pa ole nikan ti site omo da ko o tin sponsor re me really mouth true that information is do so that we just bira wa now se pe en ti o ba to ba ko en stakeholder eni oro kan ni di we person lu ama kekeke ni lu yi ko lo nje ko lu yi o lola ni o eni ti o ba le digbo ti o ti to digbo mr taiwo kini se n bi campaign o bere ni eyan lo si ru te n kero jo desperately pelu awon ama kekeke e gbo mi ye e wa n fori ebu si won lenu se ori ote a ma je ki lu o lola ni abata agbata de kasa de pa kwero e opo awon egbe gbodo wa ṣé mo ṣe ṣe bí o gbọdọ ní guideline náà o gbọdọ ní pé gbọdọ ní principle of visitor of visitor campaign yìí náà nígbà tó ẹ ra àwọn ọmọ mi nínú fídíò pátá àwọn mi tó fi ṣe fi mọ kọyọ ọtẹ níbi campaign tó náà bá ń dàgbà kí lẹ́yìn fojú rẹ síhun nítorí kí n lọ́bẹ̀ẹ́ wọn ni pé ẹ wo orú àwọn tí wọ́n ṣiṣẹ́ mining yẹn omidan ṣiṣẹ́ mining wa ṣiṣẹ́ tó rọrùn ni nílùú tí ìsìnkú àwọn ń lo technology tó pé à ń lo a belief nínú woman power than ká la fẹ́ lo technology kan lọ àmọ́ yóò mọ wọ as deep as ẹgbẹ́ ojú wo ihò yẹn láti lọ́mọ kún kẹjáde wa kí ni àkókò àwọn ọmọ sínú iṣẹ́ ìtọ́lọ́pọ̀ àwọn sí ebóoru ni abuse nìna Mr. Taiwo, in the Zoya can you pay, but you want to see more coin to go see up and go on the legal, legal man, Mr. Taiwo. Sibai, I'm a man. Sam, all of the found on what for our money.
0: If they make a woman, you pay a co-ass in law. Taberui.
1: Of definitely,
0: Taberu, no,
1: definitely.
0: And the car one will be. Show on my team by a sort of comrade. Eka wo awa obi na tan bi omo ara oko ni pe won so pe bi omo tagbare ka
2: ife to so mo bibi
1: ngbadun yin
0: tori okay ijoba la yeta come se ah ibere ni pe ta wa pe ijoba o se kini kan awa obi tan bi mo nko obi wo ni alaju ele come lo ma se nkan bayi e so rekan le kan wi pe ah awon mo tan fin se campaign so mo tin le kwa kata ti lo se campaign
1: eh en se mi gangan baba re se campaign pe lo wa ni ru emi
0: iyen ni pe ta ba do ta nde ru lo na awa obi na pe ka ke akisa ra wa pe
1: ngbarun
0: awa obi na ari pa lati ko ro to wa le yi ape ijoba o ka awon awa obi na mo gbo yin
1: obi lori gbogbo nkan ijoba ni egbo mi to baba ba du le ara ke mi o lo ma mi o fini lo se lati pe anabi olohun be to bi mo ti o gbo ti se mo be as e ritali ki olohun to ko fe eni olohun ni yawo egbo mi awon esan la kesi be yen be egbo bo sun mo pe awon ti ba nbe nwaju in ta ba nsin yo mo reflect e ko ta ni omi o ni color ni in ta ba fi igba ta ba fi bu omi ni color omi mi so ta ni ilu ta wa yi eyin ehewo nisin e wa fe lo gbe folopa e pe ehewo se mo bi to a do convince e a to sun mo yin ni ki lo fa de ma to fi ribe en to gbe lowo lo si position lana kini ilu si fun pada eh understand ki ka ki wa ri agba ti ta wa fun ti ta wa gbo si police station nisi o ah ilu wa da lona wa buyi fun na sai o won we la wa ni oye tori bayi o lowo ni e gba gbe tan so to ki wa ri bo se lana fun yin won toju yin wo ka gbo ku ka bu yan lowo ko ni yi o won wa ni asa won wa pon yin le won mutualize yin emi gan o gbe ntin ba ri lonjo mi but eyin te lo ebi wa pa yin lo so ko ri abun 1000 na sai o ti ba gbe lo san emi na tun ti follow su ta gonu nta de taro bo se wa wa no system niyan egbon mi en ti o wa dodo pe iti ti la so fun wa je ki ti ko ma je ti won ki ti won se kini bible ni do unto them exactly the way you want to receive from them se be lo ru e ko ni se nta won ijoba wa nti si wa mo ti bi le kan na omo ti won wo ni lo ntoro owo
0: ibere ni pe ibere ti mo nte pe yin come rest ma pe
1: ayin lohun
0: ibere ti mo bi ni pe oro yi a le ma bi joba ijoba nikan
1: awon
0: oro
1: yi
0: a la ki joba ijoba o ka wa obi na
1: Mr. Taiwo
0: o kan awon
1: e ma gbo se ri se ba se ti e ma ja ti mo yan ba e je so to fun yin
0: o ko bi abi
1: e ma gbo e gba awon maran ni a plead ko easy omo mi te to ke place ko mo gbo kere un o ni bread ba lo le Mr. Taiwo e ma ke tan yin awon bi mi wa incapacitated e gbo mi kilo koko gbe agba ko lori lede e gbo dagba bi so le gan agba pe ti ba wa discuss mi ti bi agbo nkan be so pe oluwa ni o ni o si transparency a le ko ni o ni o si trust kilo bi ko ma si trust ta o ma be ka ba ji won ni god bless america however I think mean so yi oju te mi fi wo ni o ti o represent interest anybody ti wa le ri se ba mi a ma wa di gbeyin yo yoro pada gbogbo wa na
2: kamara mata sawo ijoba so wi pe ifeto somo bibi wa won si n ru awon ara ilu kun feto somo bibi sugbeji ka wo apa ri wa emi ti wi gate ma le mi to bi mo mefa ṣùgbọ́n tíjọba sọ pé fi ètò sí ọmọ bíbí ṣé ìjọba ń tọ́ kí ni ìjọba fi tọ́ ẹ jẹ́ ká wo àwọn ẹlẹ́yà kan tó yẹ pé a mọ̀ pé wọ́n ń bi ìjọba oníjọba lórílẹ̀‐èdè náà òbí mi ìyẹn lápàdé ọ̀jọba pé báwo lẹ ṣe ń tọ́ tá ẹ fi ní àfètò sí sódà ẹni tí ó bá fètò sí á lè mọ̀ pé ìjìyà
1: wà fún
2: òbí mi wá wà mr mọtòṣọ lábẹ́ bẹ́ẹ̀ náà obi meji ṣùgbọ́n meji náà kò lẹ́tọ̀ kò ní àǹfààní àti tún tọ́ meji ọ̀hún náà látàrí ètò ọrọ̀ ajé
1: àwọn olórí ẹ̀sìn wa náà kan dáhùn wa dá sí kan dákun holistically ká má fi ẹ̀sìn kó ọpọlọ wa ní ẹrú ṣé wàá pé anabi sọ fún wa o ó lẹni tí ò bá níyàwó kò sí nínú yìí wọ́ọ̀rọ̀ department yìí o ẹ dákun start to be corrected ṣe ẹ understand bàbá kan fi wí ọ̀rọ̀ ni ó lẹni tí ò bá níyàwó sí nínú ìjọ òun ẹgbọ́n mi ó wá sọ fún wa wípé àmọ́ o kọ̀díṣà wa tó lọ́rọ̀ òun sọ̀rọ̀ kó tìta yẹn yẹn tó mọ̀ pé ọ̀rọ̀ mọ yí ó wá ní àmọ́ tó wà kópa ipá yorùbá káàdì fẹ́yàwó mọ́ gbà wẹ̀ ẹ understand ṣe pé kò pọn dandan fún wa nìyẹn mínísítà tó bá ti lè mọ̀ pọ́n lè mọ́ gbà wẹ̀ o níbi ìbàyí lónìí tó bá ti fẹ́yàwó wọn pé sí wá sí ẹ̀sìn wọn fi bọ́ ta nísìn ẹgbọ́n mi tó bá lẹ́yìn ọ̀kan náà lọ́ọ́ bí ṣe mọ̀ pé ìfètò sọmọ bíbí tẹ́ rí òun ṣe pé kò bẹ́sìn mu to o da ni se won ni ko is it that called about the protection for your low CD your logo sacu nisin on risk cancer boss to protect ara lo tun ni unprotected sex or tun risk STD be da be ko ni ewo ni ka se gege bi omi yan but e be ni le China ngba ti is omi yan ti ju certain ben le lo ti won so fin pe wo gburo feju ya bayi lo owo bi mo bayi lo won se abi won se sata wo ma do zo boya ta yo tun de para fun won pe a se tun ti po nle ta won need ko mi yan ma si won si won le pada kini ma mu compliance den rin yan ta ma ni yan so fin kini ma ni ka la lu comply iwo to so fin gege fun mi mo le po oru fun yan a be ko won ni ba fe tuoja kokoko se kini zero ko se kini ko dagba ya ti enuna en to ko se kini yo kara so but a ri gba ya ti emi ti o da to to si o se de o wa ni kini o di aja that is exactly the problem laarin awa ara mi ati joba awon la gege fun awon fo no ofin yen the data that's the problem
3: ah je ka wa
1: that mo fi so pe ka mo gba ara le mo na ni gege pe ya mo bu won e mo tin je obi ni ijoba lo lo fin lowo na awon ni jiya lowo e fi kire kan lo le kari
3: mo ka itan bia eru fine ya ba ti ku mi fun atan meji mo oni baba on oni gba yen ni gba yen kekere gba yen pe won ni to ba bi mo to ba ran mo ile eko won a fi ya je asiku lo ma je asiku ni
1: oni mo ka te se to ma wole abi
3: pe no pe baba on pe gba yen so so yin pe to mo to ba bi mo to ba lo si ile eko won a fi awon ojo ba fi ya je baba yen
1: ni gba na
3: to ni e abanya ti
1: se ni gba na lo
3: ni gba na
1: e mo so ko fe le kan classroom o ba mi ke mi je agbaji grandpa mi ni e asi ri bawo ibura ti nbo so ke me obi na lo ko mo ngba ta so ta ti won mo kwa wa yi ara won omo kekeke biji wa ta je gbe wa loni ti won be n tada go me wa le lo mo ko ni mo ba won ji were ta ma nlu sari pop si mi lu mi de bi pe se ba ti gbe ke ti wa mi mi lara awon mi won awon ta wa iru gba to produce ngba loni mi na ti lo mo te mi na leni e wa won ti won ko bi won si e kan ko won ta won ma bi mo leni bo le ko yo si wa ri e wa so kekeke fun me da ti ku so ngba go ba won ni ta won ba se kini kan
3: awon ijoba ni so ma ti e ton yo ko lo si lewe
1: ijoba ti mo be le kan nu pe nigba ti school nbe pe from bunk to betting place to dining to classroom iwe ko wo ni iwe ko la lo loni
3: eh omi na awon adi fun lojugo tan be how that see
2: ona ele ba da si ni oju opo wa 0913655695 0913655695
1: eko jumo
4: eko jumo
1: eko jumo ro ko yin sir
4: Mr. Abdulwasiu Mr. Peacemaker ni
1: agboyin sir
4: lati oju ekun aki komedo motoso
1: e si onga
4: la kai ti won ba fi gbe kini ikale gi ojumo Ọlọrun bo nje ko joba.
1: Amen.
4: Eri opolo omidan opolopo won ni onodoro ti so yen. Eri pe be ti yi won ti o gbe oda won bi. Awon joba won pada si odo won government na ni. Eri laye ta wayi eri omo mi to yo yi pe gan obi obi e obi dada. So ti o ma pada yo mo buruku ni. Se wa yi abi kọlọn ko wa sa ni wa lo wuli di Nigeria wa yi ni. Eri pe ti e ba ri o keke ba di ba so anything. Kora pe pe o yan ri o keke kan adugbo na won ti ma se pe fun yan. Igba. Bo yo je ni da ri bo ni ma je go.
1: Ah, e se da fun.
4: To ba ti do awon government. Aye do de. Ti won ni ko ni competence.
1: Olorun ko
4: wa ko ni di Nigeria wa.
1: Amen.
3: Ni WhatsApp wa ogbeni sa kan yo mi ta lati a lori won ki wa won ni lori oro senator Akpabio bi pe nkan ton so yi ko da pe e no dun ro fo ni bi pe ile Nigeria pe an ke sawon dade wa kan ni akoyawo kan si ni otito
1: e ko jumo
2: e ka
4: ro
1: e ko jumo
4: e se mo ke o mi do na mo ke ba to wa be na obra se lo ko lati lu na de ẹ ṣeun ọ̀rọ̀ tí mi tata ìwò sọ láàárọ̀ yẹn ọ̀rọ̀ tó nítumọ̀ ni lóòótọ́ kọ́mẹ́tì bẹ́ẹ̀ ṣe yí ọ̀rọ̀ yìí pé ọwọ́ ìjọba ìjọba nífẹ̀ẹ́ lọ́wọ́ tó pọ̀ jù ṣùgbọ́n tí ọwọ́ òbí gan àwa òbí tẹ́ ẹ bá rántí ẹni àṣà ẹ̀ṣánú tí ó sọ ọ̀rọ̀ yẹn gan fún wọn ní àríwá gan pé ọjọ́ ọ̀la wọn gan nípa ọmọ wọn kò jẹ́ gbogbo ọ̀rọ̀ ló máa fi tako wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ẹ tó lè kọjú ọmọ kan méjì a lọ bidọsin a bidọsin méjì mẹta ara àlùgán tọwọ òfin gápọ mẹun ṣùgbọn tó ń darí wa lóòótọ ìjọba agbára wà lọ wọn ọpọlọpọ nǹkan mìtò ẹ kí ìjọba ṣe ó wà kó jẹ tiwọn ṣùgbọn tọwọ òfin gan ó pọ ju kọlọpọ àwọn ṣe dáná
1: tó ń bá tó ń lọ.
3: Ní WhatsApp wa kọ́dá ìdí láti Amsterdam àwọn tí ẹ ṣe ìgbéléwọ̀n pé tẹ̀yìn afẹ́ ní party agent fẹ́ tó dìbò pé owó tẹ̀yìn ò ná pé ó jẹ́ ọ̀bẹ̀tìbẹ̀tì owó wọn ni àwọn olówó àwọn náà ni wọn ṣòṣèlú nílẹ̀ nàìjíríà yọ̀ngbẹ́ ní àyíká láti Amsterdam.
1: Ẹ kojú mọ́ ẹ ti wà ń bẹ̀ o.
5: Ẹgbẹ́ káàárọ̀.
1: Ẹ kojú mọ́.
5: Ẹ kí o tó àfikọ́ méjì ọlọ́run ní Dúbàjẹ́.
1: Ẹ
5: kí o tó àfikọ́ méjì ọlọ́run ní Dúbàjẹ́.
6: gbogbo tó ń dàmú wa ní Nàìjíríà ẹ̀yọ̀ kan ṣoṣo náà ní kọ́fí tí bí jọ̀ṣẹ̀ mọ́ sípàṣẹ máa ń sọ àìsùdodo rárá látọ̀dọ̀ ìjọba kò sí control látọ̀dọ̀ ìjọba ìgbà táà wà ń kékeré wọ́n kàn sọ pé ìjọba ni wọ́n bọ̀rọ̀ débẹ̀ wọn ilé ìjọba ni gbogbo yẹn là á máa ń sá fún àmọ́ àwọn ìjọba náà ni wọ́n ń wúfe tó oníkálukú náà kò fi ra kò fi rò ọlọ́run ní ìjọba jẹ owó ìjọba ló pọ̀ sí o ẹni a máa tìmọ́ bí ẹ bá na ọmọ kan nísìn ẹ lè jọbọ jáde kí ni ìjọba fún àwọn ọmọ yẹn bí ẹ máa fi léyìn fún àwọn ọmọ yẹn ní ṣùgbọ́n fún àwọn ọmọ ló ń jẹ tẹ́lẹ̀ tí wọ́n fún wọn mọ́ nísìn níjọ àwa jẹ́ ń di ọ̀fẹ́ níjọ òní táwọn ọmọ sí táwọn kan bàbá gan arú oúnjẹ jẹ nítorí táfọ ọmọ lóúnjẹ ọlọ́run ní ìjọba jẹ
0: ẹ ṣe kan fún ìwòye tọ́dọ̀ tiyín ní whatsapp wa Ọlátúnjí káàdì láti ibùdó gíwá ní ìlú ìlọrin wọn kíwà wọn ni àpábíò ti sọ òtítọ́ wípé àwọn adarí wa wọn gbúdọ̀ ní òótọ́ pàápàá jùlọ wọn ni àwọn adarí wa kan yí padà nílẹ̀ nàìjíríà ẹ kojúmọ́ orúkọ yín sà.
7: Ẹsẹ̀ Ibrahim lorúkọ mi láti dọ̀kí ṣe nípa Ibrahim láti dọ̀kí
0: à ń gbọ́ yín sà.
7: Nípa ìbéèrè àkọ́kọ́ tẹ́ ẹ kọ́kọ́ sọ ẹ̀rí pé bàlejò wa ṣe sọ̀hún bẹ́ẹ̀ náà ló ṣe rí àmọ́ bí dẹ́yìn náà sọ pé tọ̀ àwọn tá à ń dìbò fún irú kí ni àwa náà tá à ń dì máa ń dì lọ́wọ́ wọn ọ̀nà táwọn náà gbé ìlànà kan náà ti wò pé ẹ̀rí pé ìkan sọnù wọn ń jò ní pé àwọn làwọn sọ ibi tí ìbò wò sí torí pé ìyí táwọn bá ti fi àjẹ àwọn èèyàn táwọn bá ti pín owó fún ọdún bá ti di jẹ owó ẹ wá nípa ti fòkùtẹ̀dọ̀ sọmọ wíwí tẹ́ ẹ sọ bó ṣe yín náà àlejò wá sọ àwọn máṣẹ́rí síbẹ̀síbẹ̀ náà plan tí wọ́n yà kalẹ̀ fún wa ń bì í ẹ wo àwọn irú àwọn india níta ẹ wo population wa bá ti pọ̀ sọ irú àwọn china ṣé wọ́n pọ̀ jù wá lọ ni síbẹ̀síbẹ̀ náà wọ́n sì rọrùn bá wọn nígbà tó rí pé ìlànà ti wà fún ọjà má ọ̀dọ̀ wá bí a ti kà á fún pé ẹ gbọ́dọ̀ ka ìwé lákàdé bí ọba àmọ́ ọba àmọ́ àmọ́ ọba àrídì ọba àmọ́ àmọ́ kọ́ mọ́ ti ní sí ọwọ́ láti ilẹ̀ tó ṣe pé ìjọba tún mọ aláfààní látara rẹ̀ tí ò rí tí nǹkan kan látara ìjọba ju pé kíjọba pèsè environment tó dáa fún lọ. Èmi population ó dá nísìnyí ibi téèyàn bá ti ń tajà bí population bá ti pọ̀ sí bẹ́ẹ̀ lọ́jà ọmọ ti tà sí i. Ìlú tó lè fún ìjẹyẹ méjì mẹ́ta lọ fún ọlọ́jà ní mẹ́ta bẹ́ẹ̀ àmọ́ ti lérò pọ̀
0: kí ló fà á. Ẹ ṣe gan fún
8: òwe tí ń sà ẹ̀fọ́ beautiful and good number. Kátún ní nọ́mbà gan-an.
0: Ẹ̀ tẹ̀ bá ń pòdù tá ṣe production náà nìyẹn.
8: Tá
0: ṣe production náà nìyẹn.
8: Sọ wọ́n tún wá sọ kí ní kàn sí pàwọn tó tún jù wá lọ gan. Nọ́mbà náà yìí yà kò tí tó excuse fún wọn láti má gbádùn
0: náà.
8: Ó ti Texas in America.
0: Fadepe Abolani láti Ẹlẹ́kọ̀ wọ́n ní ọ̀rọ̀ àpábíò wípé àwọn kì í kà á kún. Wọ́n ní ó dàbí pé lákòótá wa gan aṣòfin méjèèjì gan àwọn ọmọ wà ní Nàìjíríà wípé wọ́n kàn ń ṣe nǹkan tí àbá ti ṣe àdé ń pàṣẹ fún wọn ni wọ́n ní they have been bought and standing on the mandate of Mr. Tinubu. Ẹ kojúmọ́.
9: Ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀.
0: Ẹ kojúmọ́.
9: Àrùkọ mi ni àtẹ̀sàtà ìlú gbé yẹn máa ti fa tẹ́tì láti gẹ̀rẹ̀ wú. Tẹ̀rí lé lọ́rọ̀ àpábíò ẹja fi hàn tẹ́gbẹ́ kan. Káwá tẹ́rí kéèké gbogbo nǹkan la lè máa dìlé ìjọba ìjọba ní tiẹ̀ wọ̀n èyí táwa òbí kan ń dákun lọ́pọ̀ àwa tá à ń sọ̀rọ̀ yìí ìgbà tá àwa ń kékeré fóònù ni wọ́n ti tọ́ wa fóònù àti ń tọ́mọ lé ni. Tó àwọn ìlú òkèrè tá à ń sọ pé ìlú òkèrè population wọn pọ̀ ju tiwa lọ ǹjẹ́ bí wọ́n àwọn kéré rí nílùú òkèrè wa wá ní Nàìjíríà kọ̀m̀pútà ń fèsì tẹ́ bá jọ nínú àdúgbò tẹ́jọ wà tẹ́jọ ń tajà kan náà bí ọ̀kan bá ń tàbí kan lọ ẹlòmíì ó sì tún máa bìbì tẹ́rẹ́ bóde ṣubú síjọba náà tó nìyẹn.
0: ọ̀rọ̀
9: mi lè yí o àwa ni ẹja tẹ́tì máa ń di wa wò ǹjẹ́ báwọn aráàlú òkèrè ṣe ń pe iná ọlọ́ọ̀nà ibi sọ ọlọ́ọ̀nà kúrán níbi tẹ́ ní tí ẹ bá ti dàrí nílùú yín lòun ó ti yàgá ní àyè àwa ni ẹja kọ́ tẹ́tì máa ń di wa wò náà bàbá tẹ́tì máa ń di wa wò ẹ̀ka kí a ní trọ́ọ̀tù síra wa lọ́wọ́ òbí yẹn ìjọba tó ní trọ́ọ̀tù ní wa tó wa ọlọ́wọ́ ní dáadáa nàìjíríà rẹ̀
0: kí so. Ẹ ṣe fún òye tí ìbíwú mi láti Fate wọ́n ní àlejò àgbàgbọ́lẹ̀ máa ń di ẹ̀bí ru ìjọba wọ́n ní ẹ̀ kí n rí ẹ̀bí látọ̀dọ̀ àwa aráàlú wọ́n ní ẹni tí ò náwó lọ́wọ́ tó bímọ bẹ̀rẹ̀ wọ́n ní ta ni ó jìyà rẹ̀ wọ́n ní lẹ́pọ̀ ọkọ̀ gbà kí wọ́n sọ pé ìjọba ni. Ẹ kojúmọ́.
10: Láfíà fún yín sá.
0: Orúkọ yín sá.
10: Ìjọba ládàjọ́ rìn. Inú mi dùn sọ ẹ ti kó òtò ọ̀rọ̀ náà kan bẹ̀yẹn ọ̀rọ̀ kàdìmú. Bíbélì sọ ìjọba lè mara dúró ni kò fẹ́ ìyàwó. Nǹkan tó lọ sọ gan ni ẹ. Bọ̀ tó bá lè bí ọmọ kò bí tó bá lè obìnrin àti fàdá. Kí jẹ́ túláàsì wọ́n bímọ sí èrè wọ̀ nítọ́jú ẹ̀. Wọ́n á jẹ̀ lórí ìjọba tó yẹ́wọ́ ìjọba ìjọba ni. ṣe àwọn tó lè wà kùsà ṣé òbí wọn kọ ọbẹ tí wà kùsà ṣé òbí wọn kọ ọdẹ bẹ islam ẹ bá ti yẹ rí ilé ìjọba lójoojúmọ àwọn òbí wọn lọ wá
0: ìjọba
10: kọ agbègbè tẹ kó ṣe fi lé wọn lórí
0: ẹ ṣe gan fún ìwòye tí yín sá akọ wa tilẹ omi na ile to ya.
2: adupa
1: lọwọ. baba sọrọ kanisi. akọ wa tilẹ alahun afa ẹlẹsin kẹdàun kan ràn wá lọwọ. ẹ jẹ ká mọ kí lẹsin sọ gẹgẹ.
0: sàn pastor na.
1: ẹ náà n'afọ ẹlẹsin ṣe ti understand because ti bíbélì sọ ti kura sọ ẹ tu fún wa gẹgẹ. ọlọrun ó jẹ kí laka ìwo gbé ta wọn ní bàbá ti lè mọ wọn ní wọn ní ẹgbẹ ní kan ṣe gbé bá ṣe wílẹ kan nípa.
0: àwọn ṣe gbẹtẹ fún
1: wọn nípa wọn ní
2: dà wàhálà
0: mọ. àwọn náà ni comrade ọmọ tọṣọ wọn gbà fẹtọ mọnìyàn ti jẹ lámẹtọ àwùjọ tó taiwo adéyẹmí lórúkọ mi ó jàbọ.
11: Diamond 88.7 FM fún àwọn ètò ọgbọ́n ìmọ̀ àti òye tó yẹ kóró.
12: Diamond 88.7 FM.
13: The time is 9 o'clock.
14: Ago mẹ́sàn-án ti lù.
13: Best of national, local, international news and sport. Tune in to NewsPunch and Diamond 88.7 FM. NewsPunch, all about the news.

0: You cannot control me. You can. Okay. You can have a little control, but I'm still in charge. I can attack any minute, but you can control for like a second. Oh, that's nice. That's really awesome spot right there.
1: We knew exactly how that feels at Diamond FM. With good conversations, music, and top entertainment that touches your soul. It's a radio like no other. Diamond FM, shining supreme.
2: Tó ń tọ́ni sọ́nà lórí bí ìdàgbàsókè yóò ṣe dé bá àwùjọ wa látún rán wa létí nípa rẹ̀. Ẹ bá wa dá sí ní ètò kan àràǹbàdà lórí ìkànnì yé ètò tó gbóúnjẹ fẹ́gbẹ́ tó tún gbà wọ́bọ̀ pẹ̀lú àwọn atọ́kùn apèdè gbáyì àwọn àlejò tó tó gbàǹgbà sùn lọ́yẹ táwọ̀ wọ́n sì kájúùlù lórí gbogbo àwọn ọ̀rọ̀ ìdàgbàsókè tá a bá ń ṣàgbéyẹ̀wò rẹ̀ lórí ètò ní gbogbo ọjọ́ ajé Monday sí ọjọ́ Eti Friday. Bẹ̀rẹ̀ láti dédé aago mẹ́wàá òwúrọ̀ lórí ìkànnì Diamond 88.7 ìlọrin. Ẹ bá wa dá sí ètò fọmọdé ọ̀dọ́ àgbà tó lórí tẹ̀lẹ́mù tó ń ṣíjú wa sáwọn iṣẹ́ ìdàgbàsókè káàkiri àwùjọ wa. Ẹ bá wa dá sí tọ̀sẹ̀ yìí àjọ gbọ́ni.

0: bí ojú bó ṣe ṣe pàtàkì tó òun náà ló ṣe jẹ́ pé a mú ọjọ́ kan àyà sọ́tọ̀ láti máa fi tàwọn èèyàn lólobó nípa ìtọ́jú ojú gẹ́gẹ́ bí olótù ṣe sọ Thursday kejì ní oṣù October lọ́dọọdún ní gbogbo àgbáyé ni wọ́n ti ń celebrate World Side Day. So ọjọ́ náà àti àkókò náà ó wà fún àti tàwọn aráàlú lólobó àbí láti tàwọn jí nípa bí ojú bó ṣe ṣe pàtàkì sí. Then bẹ́ẹ̀ ni a fi ń raise awareness pé òkè o káwọn èèyàn náà kan tún mọ̀ nípa àwọn àrùn tó lè dí ìríran tó lè dí lọ́wọ́ àbí àwọn àrùn tí ò lè jẹ́ ká ríran tó àbí tó tiẹ̀ lè fọ́jú gan pàápàá. So ìyẹn ìkíní a tún máa ń lo àkókò náà láti fi rán àwọn adarí wa a máa fi rán wọn létí pé ojú ó jẹ́ ẹ̀yà ara tó ṣe pàtàkì púpọ̀. So kan dedicate enough resources sí ìtọ́jú ojú. A tún máa fi rán àwọn adarí ilé ìwòsàn like chief medical directors a tún máa fi rán wọn létí náà pípé kan make ètò ìtọ́jú ojú kan jẹ́ kó wà affordable kó dẹ̀ tún wà accessible. Ṣe mọ̀ pé tí nǹkan bá wọ́n jù a di pé àwọn mẹ̀kúnù ò lè wọ̀n nílé àṣẹ̀ṣẹ̀. So gbogbo nǹkan tí World Side tó wà fún nìyẹn.
1: Ẹ má fi ni pé ojú náà ni ọba ara ẹ jẹ́ lọ sọ́dọ̀ dókítà Yusuf wọ́n ti sọ fún wa nǹkan tí World Side Day tí ó wà all about àti ìdí tí wọ́n fi ṣe àgbékalẹ̀ àyájọ́ yìí. Tábọ́ ń sọ nípa taking care of our eyes ká ṣètọ́jú ojú wa ọ̀pọ̀lọpọ̀ àwa mẹ̀kúnù tá ò mọ̀ nípa ètò ìlera la nígbàgbọ́ pé kí kòkòrò bá ṣàti wọ ojú mi tí n ti fọwọ́ gbo ojú a máa sọmọ má fọwọ́ gbo ojú kí ló tó fọwọ́ gbo ojú àti lérò pé à ń ṣètọ́jú ojú wa nìyẹn. Báwo ló ṣe yẹ kí a ṣe ìtọ́jú ojú tá à ń sọ yìí ṣé ká máa gbé pamọ́ fún kòkòrò kó má wọbẹ̀ ni àbí ká má fọwọ́ gbo ni ìjẹ́ ọ̀nà kan wà gbòógì téèyàn ò ṣe létò ìlera mọ̀ sí ìṣètọ́jú ojú lọ́nà tó pin gidi.
2: Ẹ ṣeun fún ìbéèrè tí ẹbí mi léèrè ọ̀nà tá à ń gbà ṣe ìtọ́jú ojú wa kìí ṣe pé ká máa sọ́ra kúrò lára pé kí kòkòrò má wọ̀ wá lójú tá a bá ṣe ìtọ́jú ojú wa a gbọ́dọ̀ délé ìwòsàn. Ó pàtàkì jùlọ fún àwọn ọmọdé àti fún àgbàlagbà. Ó ṣe pàtàkì kí wọ́n sọ pé kódà ẹ̀ẹ̀kan ní ọdún a gbọ́dọ̀ dé ilé ìwòsàn ká lọ ṣe àyẹ̀wò ojú wa. Àwa tá a jẹ́ onímọ̀ ìṣègùn nípa ọ̀rọ̀ ojú àwa alábàáyín yẹ̀ wò pẹ̀lú àwọn instrumenti wa àtàwọn nǹkan tó lẹ́tọ̀ọ́ láti chẹ́ẹ̀kì gbogbo rẹ̀ ṣé àrùn bẹ nínú ojú náà àbí kò sí àrùn nínú ojú náà. Àwọn nǹkan míì sì ń bẹ tó jẹ́ pé gíláàsì ni a fi kọ̀rẹ́tẹ̀ a fún wọn ní gíláàsì pé òkè gíláàsì wọ̀nyí ẹ máa wọ̀ láti fi ṣe ìtọ́jú ojú yín. Bákan náà àwọn míì ó ṣe ṣe pé oògùn ni kéèsì tí wọn yóò gbà so a sì fún wọn lóògùn pé oògùn wọ̀nyí ẹ máa fi sí ojú yín láti máa fi ṣe ìtọ́jú ojú yín. Bẹ́ẹ̀ náà ni àwọn míì wọ́n lè má ní di oògùn wọ́n lè má ní di gíláàsì tó jẹ́ pé a sì dánilẹ́kọ̀ọ́ fún wọn pé báyìí báyìí òun ni kẹ́ ṣe máa mójútó ọ̀rọ̀ ojú yín.
1: Ẹ jẹ́ lọ sọ́dọ̀ Dr. Emisi torí pé wà tí Dr. Yusuf ń sọ̀rọ̀ sí wọ́n ní àwọn míì lè má ní di gíláàsì àwọn míì ìpele tí wọ́n bá ṣe bá àlàáfíà ojú yín ni yóò sọ. Ìjẹ́ ìlérò pé lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo ara nílò gíláàsì màá sọ ìdí àwájọ mo rántí pé mo ti ṣètò rí pẹ̀lú àwọn iṣẹ́ elétò ìṣètọ́jú ojú wọn ni ọ̀tẹ̀ ti jẹ́ kẹ́rù máa bà wá gan ẹ ti ń jẹ́ kẹ́rù bà wá tẹ bá ti wo fóònù jù tẹ bá ti wo láptọ̀pù jù tẹ bá ti ń wo kinní kan jù ṣe kinní kan a wà máa wò pé ẹ ta ni ò ní wo fóònù ní 2026 ta wà yìí ọmọdé gan ti ń wo cartoon gbogbo wa ló yẹ kákú ní the world glasses day ká máa lògo lọ ǹjẹ́ ó ṣeéṣe láti wo ojú ibi tí mo wá lọ gangan rèé láti wo ojú èèyàn kẹ́ẹ̀sì ni ojú ti yín mà lálàáfíà o ẹ máa lọ ǹjẹ́ ó ti ṣe ẹ ti rí bẹ́ẹ̀ nínú ìrírí yín gẹ́gẹ́ bíi dókítà olùṣètọ́jú ojú.
0: Bẹ́ẹ̀ ni ó ṣeéṣe ó ṣeéṣe kí a yẹ ojú wò ká ní ojú náà kò ní problem kankan àmọ́ àwọn changes kan náà tún wà tó ṣeéṣe kó wáyé pẹ̀lú ọjọ́ orí pàápàá kí n kàn fi sọ àpẹẹrẹ téèyàn bá ti ń tó 40 ó ṣeéṣe kẹ́ni náà bí ó tiẹ̀ ní ẹni

0: ọkọ mi ni yeye lua toyin adegbola mo si ti le ni 50 odun laye laye ataye dera igbokegbodo mi po gan ninu ise ti mo yan layo gege bi osere ori itage ki si re mi be ni ki su mi awo mi si nji pepepe si bi tomo tuntun lojojumo e fe mo di abajo monomin plus ateje se ogun ton fi po eja cod liver oil se joy full supplement ni eroja e peleke o ntara se o maradan o nje komode dagba daada o si nje ki agbalagba ma ta kebe kebe monomin plus
1: monomin plus fún èròjà tó ń tún inú ara ṣe lẹ́yìn ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ a tún fi èròjà cod liver oil epo ẹja sí ló fi wádìí oògùn méjì tá a papọ̀ sínú ẹyọ kan ṣoṣo la fi ń pè é ní monomin plus iléeṣẹ́ tuyi pharmaceutical industries limited àwọn tó lórúkọ tó ṣe gbẹ́kẹ̀lé níbi kápò oògùn òyìnbó ló ṣe

ti osise balu na meje so ku ninu ijamba oko balu to ja lagbegbe ilu igbokoda nipile ondo lojo aje ninu atijade kan ti agbanisọ fun are bayo nanuga fisita nirole ojo aje are tinubu so wipe ogagun agba ilese omologun oju ofurufu lorila ede nigeria sunday kelvin aneke ti fi ekunrere iroyin ijamba ohun to n leti o oun si si ni ki iwadi to rinle o bere nipa ohun to sokunfa ijamba naa lati le dena irufe re lojo iwaju akoko ibaninuyunjẹ nla gbaa niyi fun awọn ọmọ ologun wa ati fun gbogbo orilẹ ede yi lapapọ awọn ologun oju ofurufu pẹlu bi wọn ṣe fi ẹmi wọn lelẹ lojoojumọ lati daabo bo orilẹ ede nigeria. Níṣẹ́ ni àwọn ọmọ orílẹ̀ èdè Nàìjíríà ń bá bàbá kan ọ̀gbẹ́ni Francis Ushie tí wọ́n ń bá kẹ́dùn o lórí ìtàkùn ayélujára pẹ̀lú bó ṣe fi iṣẹ́ báńkì eléyìí tó ń ṣe sílẹ̀ tó sì ran ìyàwó rẹ̀ lọ́wọ́ o àti ọmọ mẹ́rin láti ṣípò padà lọ sí ilẹ̀ Canada. Ó di mọ̀ pé níṣe ni arákùnrin yìí ó fẹ́ ibi tó fẹjú tó sì tẹ́jú dáadáa fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ o tó sì ní lásìgbà tóun ti ṣe èyí lòun kò ti gbúrò ìyàwó àtàwọn ọmọọmọ o òní ní báyìí ó ti lé ní ọdún mọ́kànlá tóun ti gbúrò àtìyá àtàwọn ọmọ ó jẹ́ kó di mọ̀ pé níṣe lòun fi iṣẹ́ báńkì sílẹ̀ o tóun sì lọ wá wípé kí àwọn mọ̀lẹ́bí òun kí wọ́n lè máa gbé ilẹ̀ Canada. Ó ní ìyàwó àti àwọn ọmọ àwọn ni wọ́n kọ́kọ́ lọ o òun náà fi arábìnrin náà ní agbègbè Obolukù ní ìpínlẹ̀ Delta tó sì jẹ́ wípé ṣáájú kí wọ́n tún rin ìrìn àjò náà ní èdè àyedè ti wáyé láàrin àwọn pẹ̀lú wípé ìyàwó yìí kò ṣe olóòótọ́ sí òun tó sì ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin míì níta àmọ́ lásìkò ti ilẹ̀ Canada tí wọ́n fún àwọn ní ìwé ìrìnà lòun wá pa owó pọ̀ tó sì gba àwọn owó eléyìí tí òun kojọ ní báńkì àti àwọn ilé eléyìí tí òun tà láti lè jẹ́ kí ìyàwó àti àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin lọ o òun ti pé ọdún mọ́kànlá báyìí àmọ́ ò ní àǹfààní láti tẹ̀lé wọn lọ lásìkò tí wọ́n lọ nítorí wípé wọ́n sì ń ṣe àyẹ̀wò fún òun ní báńkì bóyá òun kò ní ẹbọ kankan lẹ́rù òun ní lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n fún òun ní ààyè láti lọ o nígbà tó ń dé ilẹ̀ Canada òun pè wọ́n títí àti ìyá àtàwọn ọmọ kò máa sẹ́nikẹ́ni tó yọjú sí òun o ò ní ọkọ bàálù míì lòun tún wọ̀ padà wá sí orílẹ̀ èdè Nàìjíríà ó ní látìgbà náà ohun tó ń retí ga àtàwọn owó tó ń retí ó ní gbogbo ẹ̀ pátápátá ni òjò tíyà sì ń jẹun lórílẹ̀ èdè Nàìjíríà ó ní ọdún méjì òun náà lòun ti fi sanwó ilé fún ìyá àtàwọn ọmọ sílẹ̀ Canada àti wípé wọ́n ti fún wọn ní ìwé ìgbélùú nílẹ̀ Canada o ó ní àtìyá àtàwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin òun kò ní àǹfààní láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ mọ́ nínú wọn o òun ní báyìí ó ti pé ọdún mọ́kànlá tí gbogbo wọn ti lọ sílẹ̀ Canada tóun sì ń jìyà lórílẹ̀ èdè Nàìjíríà.

ṣikun àwọn agbófinró lólùlulẹ̀ yìí títí arákùnrin kan lọ́jọ́ Friday. Níṣe ni arákùnrin yìí wa ọkọ̀ gúnlẹ̀ o. Ọkọ̀ yìí ló ní gíláàsì dúdú lára o. Tó sì jẹ́ wípé èèyàn kò ní ní àǹfààní láti mọ ẹni tó wà nínú ọkọ̀. Ó di mọ̀ pé ní agbègbè Airport Bridge ní Taxi Park tó wà nílùú Àbújá. Òun náà ni àwọn èèyàn ti kẹ́fin arákùnrin yìí o tí wọ́n sì rí i pé níṣe ni ọkọ̀ yìí ló ń mì lójú kan níbi tó wà. Lẹ́yìn ọ̀rẹ́yìn ni wọ́n wá rí i pé ọmọ ọdún méjìlá kan òun náà ló ń bá gbé tan ló tan o tó ń toto mẹ́lòó tò nínú ọkọ̀ náà. Nínú àtẹ̀jáde tí alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá lólùlulẹ̀ yìí SP Josephine Adé fi síta lọ́jọ́ Jímọ̀, ó dárúkọ afurasí ọ̀hún, olórúkọ rẹ̀ ń jẹ́ Zayanu Aliu. Òun náà ni ọwọ́ rẹ̀ ségi o, ọwọ́ pálábá rẹ̀ ségi, pẹ̀lú bí wọ́n ti ṣe dárúkọ nọ́mbà ìdánimọ̀ ọkọ rẹ̀ KMC 56. Òun náà ni ó wà gúnlẹ̀ o, tó ti ń toto mẹ́lòó tò ọmọ ọdún méjìlá. Lẹ́yìn ọ̀rẹ́yìn òun náà ni wọ́n mú ọmọ yìí lọ sí ilé ìwòsàn o, tí wọ́n sì rí pé ọmọ náà gan ti ní oyún oṣù mẹ́ta. Tọmọ náà sì jẹ́wọ́ pé gbogbo ìgbà ló máa ń tàn án wá sínú ọkọ̀ yìí tó sì máa ń bá òun lò pọ̀ nínú ọkọ̀. Ní báyìí arákùnrin náà ti ń ṣẹ́jú pàkòpàkò bíi bèbí aláfọwọ́yí nínú gbàgà.

show ọmọ orílẹ̀ èdè Nàìjíríà ẹni ọdún méjìdínlógójì kan ni ọwọ́ pálábá rẹ̀ ségi o ní pápákọ̀ òfurufú ìlú Èkó pẹ̀lú bí wọ́n ṣe bá oògùn olóró cocaine oní kìlógíráàmù 4.80 kìlógíráàmù náà ni wọ́n ka mọ́ lọ́wọ́ o pẹ̀lú bí ó ti ṣe rí pé ó fẹ́ gbé oògùn olóró náà lọ sí ilẹ̀ Italy ó jẹ́ kó dín mọ́ pé 16 million naira òun náà ni wọ́n fún òun láti fi gbé oògùn olóró náà ó ní eléyìí náà ni ó wà lára owó eléyìí tí òun rí níbi tí òun ti ṣiṣẹ́ ní ilẹ̀ Italy ó jẹ́ kó dín mọ́ pé ìka òun méjì ló bẹ́ o níbi tí òun ti ṣiṣẹ́ yìí tí wọ́n sì fún òun ní owó ó ní owó yìí lòun lò láti máa fi gbé oògùn olóró ní báyìí ọwọ́ ti tẹ̀ ẹ́.

obìnrin kan ló bá sórí ìtàkùn ayélujára o ó ní kí wọ́n gba òun o ó ní ṣe lòun wà lẹ́gbẹ̀ẹ́ títì tó ń sì ń wa ọkọ̀ níbẹ̀ náà ni ẹnìkan ti wa ọkọ̀ gúnlẹ̀ sí ẹ̀gbẹ́ òun o tó sì ní kóun wọnú ọkọ̀ yìí ó ní àmọ́ ẹ̀mí òun ò wọ inú ọkọ̀ náà ló ń bá sọ pé òun ò wọlé o ó ní arákùnrin náà bèrè nọ́mbà òun ó náà wá ní pé kó pe nọ́mbà tiẹ̀ kóun mọ tẹ̀ sórí fóònù òun o ó ní ló bá ní kóun mú fóònù òun wá kóun tẹ̀ sí fún rara òun ó ní lòun bá fun ní fóònù yìí ló bá fẹsẹ̀ fẹ pẹ̀lú ọkọ̀ náà ó ní lòun bá kígbe àmọ́ òun rẹ ẹnikẹ́ni láti ran òun lọ́wọ́ o ní báyìí ó wá ń ké sáwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ó ní kán ràn òun lọ́wọ́

obìnrin kan mọ̀ ló sọ̀rọ̀ ó ní ojú àánú ti fọ́ ti kà lókù kí gan ló fa làbárè òun náà rí kinní kan tó jẹ́ ẹ̀rọ eléyìí tí èèyàn máa ń lò láti lè fi lo ìtàkùn ayélujára tá a mọ̀ sí wi-fi ó ní wi-fi yìí ni òun lò tó sì jẹ́ wípé òun tún lè fún ẹlòmíì náà ní àǹfààní láti máa lò ó ó ní akẹ́kọ̀ọ́ kan ló ń bá òun gbélé o àti wípé wi-fi tóun ní yìí èèyàn 32 lè ní àǹfààní ìyẹn 32 láti lò ó pẹ̀lú òun ó ní àmọ́ ó ò mọ̀ pé akẹ́kọ̀ọ́ yìí ó ti ń fi kíní ọ̀ ó ti fi ń ṣe bísínẹ́ẹ̀sì ó ti ń lò fún okoòwò tóun ò sì mọ ó ní ṣe làbúrò òun wá kí òun nínú ilé lòun bá ní kí àbúrò òun tan fóònù ẹ̀ kó lè lo wi-fi làbúrò wá ṣàlàyé fún òun pé ó ò mọ̀ ní àǹfààní láti lo tó rán ní orí rẹ̀ ti kún lòun bá ní èèyàn mélòó èèyàn kan péré lòun fún ni kíní ó ní lẹ́yìn ìwádìí lòun á rí i pé akẹ́kọ̀ọ́ tóun fún ní kíní ló tún tà fún àwọn míì tó sì ń gba 12,500 lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan lóṣooṣù jẹ́ mamadu achukwu òun náà ló dágbére fáyé o látàrí bó ṣe ṣubú lulẹ̀ pẹ̀lú bó ṣe di mọ̀ pé wọ́n wó ṣọ́ọ̀bù rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó ti ń tajà nínú ọjà onisha ìṣẹ̀lẹ̀ náà ló ṣe o pẹ̀lú ètò bí wọ́n ti ṣe ń wọ́ àwọn ọjà kan tó sì di mọ̀ pé ilé ìtajà rẹ̀ mẹ́ta òun ni wọ́n wó lásìkò ìṣẹ̀lẹ̀ yìí nínú bí ó ṣe jáwé pé ilé ìtajà bí 1,000 òun náà ni wọ́n wo nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí o níbi ìjọba ṣe sọ wípé èyí jẹ́ ara ìgbìyànjú láti yọ àwọn ilé tó jẹ́ wípé wọ́n kọ́ lọ́nà àìtọ́ láti yọ kúrò àti láti lè jẹ́ kí àgbàrá òjò kó ráyè ṣàn dáadáa o madúchukwu òun náà ni ó gbabẹ̀ dágbére fáyé o níbi tí ó ti gbọ́ pé wọ́n ti wó ilé ìtajà rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta níṣe ló ṣubú lulẹ̀ lọ́jọ́ wednesday ìyẹn ọjọ́rùú ọ̀sẹ̀ tó kọjá tó sì jáde láyé

Gomina Ademola Adeleke ati ata oja tile Osogbo Oba Jimo Latunji Olani Pekun o na ni won jo ni fa kaja laarin ara won o lori ipo iya loja general ati ipinle Osun isele ise pelu bi ori ade orun ileke tile Osogbo bo se fi idi awon le wi pe oloye awawu asindemade o na ni iya loja general ti ipinle Osun ata oja ninu foran akale kan lo ti kede re pe asindemade o na lo n fi idi re mule o gege bi iya loja general ipinle Osun to si ni ye kini kan ko le ye nipo ogba be ni ata oja tile Osogbo ni o ni kan lo n kato lati yan iya loja general amo sha o ninu oro gomina ademola adeleke lo na ti wa fi idi e mule o o ni arabirin oyebode mary o na ni iya loja general ti ipinle Osun ninu ati jade ti agbenuso gomina olawale rashid fisita ni gomina ti wogile iyansipo eleyi ti won se ni aafin ata oja tile Osogbo o ni ijoba ipinle Osun nikan lo ni agbara ni ikawo lati yan iya loja general ni ipinle Osun amo o ori ade orun ileke tile Osogbo iyan ata oja ko kato lati yan iya loja general ṣikun àwọn agbófinró nípínlẹ̀ Delta ó ti tẹ ọ̀kan lára àwọn ọmọkùnrin eléyìí tí ó di mọ̀ pé wọ́n fipá bá ọmọ ọdún 16 kan wọ́n fipá bá a lò pọ̀ gẹ́gẹ́ bí ìròyìn hàn ṣe ṣẹ̀ arábìnrin hàn jẹ́kọ̀ọ́ di mọ̀ pé níṣe ni ọ̀kan lára àwọn ọkùnrin náà tí wọ́n pè wá sí òtẹ́ẹ̀lì ó ní ọ̀rẹ́ òun ni ó níṣe ni ọmọkùnrin náà fún òun ni owó láti fi wọ ọkọ̀ tó sì jẹ́ pé nígbà tó ń débẹ̀ ọkùnrin mẹ́ta ló ń bá nínú ilé ìtura náà kó tó wá di pé àwọn méjì tó jẹ́ pé wọ́n lu òun ní àlùbami ọmọ náà jẹ́ kí ó di mọ̀ pé àwọn méjì òun náà ni wọ́n lu òun ní àlùbami o tó sì jẹ́ wípé wọ́n tún wá fi ipá wọn fi bá òun lò pọ̀ bó sì jẹ́ wípé òun ṣe nǹkan oṣù òun ṣe lọ́wọ́ òun náà bẹ̀ wọ́n sí títí àmọ́ òun ṣàgbìyànjú láti fi ilé ìtura náà sílẹ̀ lásìkò tí àwọn ọmọkùnrin náà tí wọ́n ń sùn lọ́wọ́ nínú ọ̀rọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá òun ló ti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ tó sì ní ọmọ ọdún 16 náà ó sọ ohun tí ojú rẹ̀ rí o lẹ́yìn ọ̀rẹ́yìn làwọn ọmọkùnrin yìí tí wọ́n pe ara wọn ní yahoo ọmọ àwọn ọmọ yìí ni wọ́n bá tún gbé sórí ìtàkùn ayélujára bọ́n ṣe bá ọmọ náà lò pọ̀ eléyìí gan ló wá ṣokùnfà bí ọwọ́ ṣe tẹ ọ̀kan nínú wọn tí wọ́n sì ń wá àwọn yòókù báyìí

0: ṣáájú ẹgbọ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba ilẹ̀ Nàìjíríà ti ké gbàjáde látàrí ìtànkálẹ̀ àrùn ẹ̀bólà tó ti wọ ilẹ̀ Kenya. Àwọn òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́sìn Ìsìláàmù tó lé ní ẹgbẹ̀rún kẹta Tinubu kó jáwọ́ láti díje fún ipò ààrẹ lọ́dún tó ń bọ̀. Òbí fohùn léde lórí ìkópa pẹntiró tí yóò ṣe wádìí ààrẹ nílẹ̀ yìí tó bá di ọdún tó ń bọ̀. Ilé-ẹjọ́ fagilé ẹjọ́ kan tí wọ́n pè látọwọ́ ẹgbẹ́ òṣèlú PDP lórí ètò ìdìbò ìjọba ìbílẹ̀ tó wáyé ní ìpínlẹ̀ Kwara. Ní ilẹ̀ òkèrè, ìjọba ilẹ̀ France ti pàṣẹ kí wọ́n ti lé ẹ̀kọ́ gíga pa nílé ọ̀hún látàrí ìfẹ̀hónúhàn tó lòdì látọwọ́ àwọn akẹ́kọ̀ọ́. Ròyìn ìdárayá Osimhen ti padà dé láti máa ṣe ìgbáradì fún Galatasaray bí wọ́n ṣe wàá kó pẹ̀lú ikọ̀ Sami Pasa. Ẹ̀ka san akíwa wípé a kò ọwọ́ lẹ́nu iṣẹ́. Ìròyìn ẹ̀kúnrẹ́rẹ́ láti kẹyìndà àmọ́retí 8.7 tó wà nílọrin ní ìpínlẹ̀ Kwara Taiwo. Adéyẹmí ròyìn yìí ká sọ fún yín pé ẹlẹ́ gbọ́ wa ní ojú ìtàkùn www.diamondfm.net wọn YouTube wa ní Diamond 887 FM. Ìròyìn náà ń bọ̀ lẹ́yìn ìsinmi ráńpẹ́ yìí lẹ́ẹ̀kan sí akínyìn pé ẹ kú ìkàlẹ̀.
1: Ta ni mọ̀la ṣó o ti gbé ilẹ̀ yẹn lọ dà sójú agbára.
2: Bàbá Tanimọ̀lá, ẹ ti gbàgbé pé ẹni ní kílẹ̀ ayé ó da, ó nìkan kọ́ ni yóò jèrí ẹ, bẹ́ẹ̀ sì nílẹ̀ ayé ò dùn fẹ́nìkan ṣoṣo. Ẹ kúkú mọ̀ pé
3: ìjọba ò ní dáwọ́ dúró láti máa dẹ́kun dída ilẹ̀ sójú àgbàrá tó ń fa ìṣẹ̀lẹ̀ omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù, ilẹ̀ rírì, ilé dídàwó àti àwọn ìjàm̀bá míì tó lè tètè sọ ni di aláìnílé lórí. Ẹ sì mọ̀ jẹ́ àgbàgbé pípẹ́ àgbàrá máa gbé tọmọdé àti àgbà lọ. Ẹ sá fún ilẹ̀ dídà sójú àgbàrá.
4: Ilẹ̀ dídà sójú àgbàrá kò dára. Káyé fọwọ́ ara wa ṣera wa.
5: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: Ẹ̀ka bọ́ padà ìròyìn náà rẹ̀ ní ẹkùn rẹ̀. Ìjọba àpapọ̀ ilẹ̀ yìí látọwọ́ àjọ ìjọba ilẹ̀ yìí tó ń dẹ́kun ìtànkálẹ̀ àrùn ti kẹ́gbàjarè ìpè ilẹ̀ yìí ò ní kò sún asopiyè látàrí bí àrùn ẹ̀bólà ti ẹ̀bùnbóyò ṣe wọ ilẹ̀ Kẹ́ńyà. Àjọ ọ̀hún ṣàlàyé ìpè ìgbésẹ̀ náà ò ní wọ́n ń gbé látàrí bí àrùn ọ̀hún ṣe ń rìn káàkiri àgbáláyé. Àjọ NCDC fìdí ẹ̀ múlẹ̀ ìpè àrùn ọ̀hún ti kẹ́fìn rẹ̀ ní ilẹ̀ Kẹ́ńyà nígbà tí ọmọ ìlẹ́hùn kan tó ń gbé ilẹ̀ olómìnira Congo rìnrìn àjò lọ sí ìlú Kampala nílẹ̀ Uganda kó tó wá sílẹ̀ Nairobi níbi ó ti dágbére fáyọ tó sì fìdí ẹ̀ múlẹ̀ ìpè olùgbàdì àrùn ọ̀hún. Ẹni ọ̀hún ló padà dágbére fáyé ìjọba ilẹ̀ Kẹ́ńyà ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa ṣe àwárí àwọn èèyàn tó bá olóògbé ọ̀hún pàdé. Àmọ́ àjọ NCDC fìdí ẹ̀ múlẹ̀ pé di ọjọ́ kẹfà oṣù kẹwàá ló ta wà àrùn ọ̀hún ò ní kò tíì wọ ilẹ̀ Nàìjíríà. Nínú ìròyìn mìíràn àwọn òjíṣẹ́ ọlọ́run ẹlẹ́sìn Islam tí wọ́n lé ní 1000 tẹ́kẹ́ sí ààrẹ ilẹ̀ yìí Bọ́lá Tinubu kó jáwọ́ èròǹgbà rẹ̀ àdíjé fúnjà kejì ní ọdún tó ń bọ̀. Wọ́n tẹnumọ́ pé ìpèníjà ọrọ̀ ajé ìpèníjà ètò ààbò àtàwọn mọ̀lẹ́ tó ń gbàlè kiri lọ ò ní káàárẹ̀ wò kó wọ́n díje fún sáà kejì tó bá di ọdún tó ń bọ̀. Àwọn òjíṣẹ́ ló fún léde lẹ́yìn ìpàdé àpapọ̀ wọn tó wáyé tán ṣe àgbéyẹ̀wò ilẹ̀ Nàìjíríà nípò tó wáyé ìdìbò tó ń bọ̀. Ìpàdé ọ̀hún ló wáyé ní ìlú Kano. Àwọn èèyàn lábẹ́ orúkọ Kodanaka tán pé àwọn tó fara jìn fún ìjọba èrè àtìgbàsókè àwùjọ wọn bu ẹnu àtẹ̀jọ pàpẹ̀tìró kúrò pàṣípàrọ̀ owó lẹ̀ yìí sí owó ilé kéré ọ̀ngógó owó náà àti ìlànà owó orí ìṣàkóso Tinubu. Wọ́n tẹ̀síwájú pé ìgbésẹ̀ náà ó ní ó ti ń di ẹrù àwọn ọmọ ilẹ̀ yìí. Àwòṣe ọlọ́wọ̀n ọ̀hún ló tún ké sí ààrẹ kò wá ọ̀nà àbáyọ sí ìṣẹ̀lẹ̀ ìpànìyàn ègenegbègbè súnmọ̀ mí pàápàá jùlọ ní ẹkùn ìdìbò ìwọ̀ oòrùn àríwá. Àwòṣe ọlọ́run ọ̀hún ké sí ààrẹ Tinubu pé kó jáwọ́ lórí àtúntò tó ń ṣe tó ń fa ìnira fún àwọn ọmọ ilẹ̀ yìí. Ọmọye fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC Peter Obi ti jẹ́jẹ́ pé tó bá dàrẹ lọ́dún tó ń bọ̀ ó dá ìpín pa èkó pẹntiró padà pàápàá jùlọ ìṣàkóso rẹ̀ yóò kọ̀kọ́ gbégi dínà ìwà ìjẹbánu tó ń wáyé lórí ètò ọ̀hún. Obi ló ṣe ìkéde nígbà tó ń sọ̀rọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìròyìn kan ní àná ọjọ́ Ìṣẹ́gun. Obi ló ti fi ìgbà kan jẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Anambra ṣàlàyé wípé ìwà ìjẹbánu òun náà ni ìdènà àti àkóbá tó lè dé fún ètò ọ̀hún. Obi ló padà kọ́ ọ̀rọ̀ ìjẹ tó sọ tírì tó ṣàlàyé pé owó ọ̀hún òun yóò yọ yóò sì padà náwó tó bá rí sí ẹ̀ka ètò ẹ̀kọ́ ẹ̀ka ọ̀rọ̀ ìlera àti àwọn amáyédẹrùn. Obi ló fohùn léde lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí igbákejì olùdíje fún ipò ààrẹ rẹ̀ Rabiu Kwakwanso ṣàlàyé pé ìṣàkóso ẹgbẹ́ òṣèlú NDC yóò ṣekúpa ìpẹ̀ntiró fún àwọn ọmọ ilẹ̀ yìí ní ọ̀nà tirẹ̀. Akọ̀lí kan tó ń jókòó nílùú Abuja ti fipá taari ìdànù ẹjọ́ kan tó ń pè láti ọwọ́ ẹgbẹ́ òṣèlú Alábùradà PDP pé kan kàn pa fún àjọ elétò ìdìbò ní ìpínlẹ̀ Kwara Kwasek pé kó mọ́ ṣe ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ní ìpínlẹ̀ yìí. Òní ìdájọ́ Peter Lufu nínú ẹjọ́ tó gbé kalẹ̀ ọ̀hún ṣàlàyé pé ẹgọ́ náà ní ọgọ́sẹ̀ lórí rẹ̀. Ó tẹ̀síwájú pé ẹgọ́ náà onímọ̀ọ́mọ̀ fẹ́ fi àsìkò ilé-ẹjọ́ ṣòfò ẹgbẹ́ òṣèlú PDP ló ń kó sí ilé-ẹjọ́ wípé kó pàṣẹ fún àjọ elétò ìdìbò yìí INEC kó wá yọ̀ǹda àkọsílẹ̀ ìdìbò fún àjọ Kwasek. Àmọ́ ètò ìdìbò ọ̀hún ò ní ó wáyé. Ẹgbẹ́ òṣèlú PDP ó ní ó tún kópa nínú ètò ìdìbò náà tó sì pé ẹjọ́ tó fẹ́ tó 24 lórí àbájáde èsì ìdìbò ọ̀hún gbogbo ẹ̀ nílẹ̀ ẹjọ́ fagilé. Ilé-ẹjọ́ náà ó ní ẹgbẹ́ òṣèlú PDP tún gbìyànjú láti ṣe àtúnṣe sí ẹgbẹ́ tó pè pàápàá jùlọ lórí ètò ìdìbò ọ̀hún. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ péjọ wọn ó ní ó ti di ẹ̀ṣẹ̀lẹ̀ tó ń wáyé lẹ́yìn ètò ìdìbò. Ilé-ẹjọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé olùpẹ̀jọ́ kò lè ṣe àtúnṣe sí ẹgbẹ́ tó ti pè. Ní ìlú Abuja àwọn òṣìṣẹ́ ní ilẹ̀ Nàìjíríà àti ẹgbẹ́ òṣèlú NLC nílùú Àbújá ti kéde ìwòsàn nìran aláìní gbèdéke látàrí ìfáǹfà tó wáyé lórí ìgbéga àwọn olùkọ́. Ìwòsàn nìran ọ̀hún ti gbéra sọ bẹ̀rẹ̀ láti òní ọjọ́rùú ọjọ́ keje oṣù kẹwàá ọdún tàwá yìí lo si waye fun ojo meje gbako leyin gba ton ti fun ijoba ilu Abuja ni gbedeke olojo meje ti jade kan to lede atowo alaga egbe awon sise NSC eka ti ilu Abuja comrade Krabayi S Adalo salaye ipe egbe awon sise oni koni gba oro to lede atowo isakoso ilu Abuja egbe awon sise on tenumo ipe egbe deke ton fun won o ti tenubodo lati ojo kejo osu kesan ta waye won si npe pe kan jawe sobisi lori igbayegbadun awon oluko ni ilu Abuja ni ipinle edo oluko agba kan ni fasiti Abrosali to wa ni epoma ni ipinle edo omowe mati unwegbe ti dagbere faye nile itura kan leyin gba ti o gbe omo olowo nabi kan obini eni dodun mokan leni ogun tan poruko re ni Angela Defa Jacob isele onlo waye ni ojo Aiko nile itura Moscow ni agbegbe epoma ni joba bile iwo orun esan ni ipinle ohun ege bile ise olopale yi eka ti pedo fi fide mule ologbe ohun oni o gba le itura ti o si kan si obini olowo nabi ohun to ko ro ni wa ko to de o ti tagbere faye agbenuso fun le ise olopale yi eka ti ipinle edo eno ikwedemu salaye pe eto ile itura ohun en to mogo to atowo nabi ohun o ti kan ko fi gbe won o si se wa ilowo lori isele na awon omo ologun ile yi ti won wa ni buba omo ologun ko ka wa ni ipinle Borno oni o gbena woju awon iko agbesun mi iswapu to ngbiyanju ai pasakoso buba awon ologun ohun ni asale ana ojo segun orisun ni salaye pe awon mejeje won yin bo funra won lati nkan bi agun asasele di agun mokan labo asale awon omo ologun oni won lo irawo awon omo ologun jo furufu lati le pe won se kolu si awon agbesun mi ohun awon agbesun mi ti won to medogun oni won dagbere faye won se gba won si ri oku mele lara won lara nkan ti won gba oni ibon AK-47 mefa ati awon ohun ja miran awon omo ologun na lo padanu awon omo ologun won nibi ikolu ohun iroyin ekunre na ni amuwa se ti gboyin lati kan da amore ti 7 to wa ni lorin ni ipinle Kwara leyin isimi ranpe yi a lo si ile okere ni be tile France ti pase kaka ona lori ile eko giga ni ile ohun lati ifonuwa to lo lowo atowo egbe awon akeko lekan si akin pe eko ikale
1: iroyin ekunre re lati le ise eya won FM
2: ejo e sanu mi o
3: se ni bi be ta won yo se pe ijo to won ya foto bayi an se ju kilo sele
4: emi na o mo ja pa ya ko lo so e leje
3: ha ma se ke
4: won ya foto se mo ye ko gbe yin bo lo so hospital ha mi se gba won yo se ma se bayi won wa ju won ya foto
3: mi na o mo ha mi se ba won niyan
5: an se je suku en block foto ti mo fe ya jare
6: nigba kan ri awon eyan ma sugba eni to ba wa ninu osoro ni lati ran won lowo ṣùgbọ́n ní ìsin ọ̀pọ̀ àwọn èèyàn kùnà kí wọ́n máa fi fóònù rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò ìṣẹ̀lẹ̀ apanilẹ́kún láti fi sórí ayélujára kàkà ká máa rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò tá a fẹ́ fi sórí ayélujára ẹ jẹ́ ká kọ́kọ́ yára pè fún ìrànlọ́wọ́ láti dóòlà àwọn tó wà nínú ìjàm̀bá lẹ́yìn náà a lè wá rìkọ́ọ̀dù tàbí ya fọ́tò fún ẹ̀rí tó dájú.
7: Ìmọ̀ràn yìí ló ń dé tètè gbọ́ yín láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: Diamond 88.7
1: ní ìṣẹ́jú àti wákàtí lẹ ń fi máa gbádùn ojúlówó àwọn ètò ní ilé iṣẹ́ tiwa kò sí àṣàdànù nínú àwọn àlàkalẹ̀ ètò ní ìkànnì tí ẹ ti mọ̀ bí ẹni mowó Diamond 88.7 FM ẹ lọ fọkàn balẹ̀ bó bá jẹ́ lẹ́ka eré ìdárayá ìfikùnlukùn lẹ́ka amúlùúdùn eré oníṣe àti àwọn orin aládìídùn fún ìgbádùn tiyín nìkan ni o Diamond FM ìkànnì tó ń tàn yẹrin yẹrin.

jẹ́ pé ló kọ gbogbo àwọn tí àjọ mẹ́tò tò ní wá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ nọmba one ti a bàbá alálùbáríkà bàbá dáadáa ìjẹjọ òṣèré ọmọ nílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àti ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ ẹ̀rọ sun ọmọ gẹ̀dẹ̀ ṣerúlẹ̀ ìjẹ̀ṣà ẹyẹ lásán ní mú jẹ ìjẹṣà orídì ìṣáná ilé lẹ́rú ọwá tí múná roko yèsí èrè yèsí ọká mọ wà lẹ́yìn rẹ gbogbo igun gbogbo tún dìgírí dìgbà mú kànnì yìí òun mo fi ń kíyìn arí ni à ń bẹ̀rẹ̀ arí ni à ń bẹ̀rẹ̀ wò àwọn kan ti lè máa wò pé ta ní dùgbù àta ní dùgbàmù bí gbà kìnnìún bá bú jù yẹn ta ló tún bẹ lẹ́yìn mic lọ́sàn yìí àwọn tèmi tí wọ́n dàn já sí tí wọ́n mẹnu ẹ̀ tí wọ́n mọ bó ṣe lọ àwọn tèmi tí wọ́n gbọ́n pa tí wọ́n gáṣẹ̀kẹ́ wọn létí lọ làwọn tèmi tí wọ́n wà ọ́nbù tí wọ́n fọ́nbù tá a jọ ń bọ́bù papọ̀ wọ́n ti mọ̀ pé ọmọ yín ló ń bẹ lẹ́yìn mic ayọ̀dẹ̀jẹ̀ ayọ̀lá ló kọ́ mi àkànní ìkọ́ yín rí olóde sọ́yán èmi lọmọ ẹlẹ́jọ̀rẹ́ ọ̀kẹ́tẹ́ alẹ́gbẹ̀pá yọyí tí ń gbà tí kì í ṣọmọ àlè ẹ̀ẹ́dúrẹ́ èkìtì nílé bàbá tó gbé bí mi lọ́mọ bẹ́ẹ̀ bá wá wá mi bẹ́ẹ̀ bá rí mi ilé aláyànfẹ́lẹ́ wá mi síbi táyọ̀dẹ̀jẹ̀ ń gbé ń ṣeré oge àní mo ti ń fáwọn sákẹ́kẹ́ mo fi regbó fáwọn kàbẹ̀jà mo fi rèdí ọ̀pẹ òjò pagilá pàkàdá pàkà sí òjò bó o bá pa mí kó má ṣe pọ̀ rẹ́ẹ̀ mi yẹ ẹsẹ̀ nítorí pé rí báwọn rèlú ìwárò kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò ẹ̀fọ́ rèlú ìwárò kò mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò ajá nìkan ló mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò tó mọ bí wọ́n ṣe ń kí wọn lóde ìwárò kájọ́ tó dé èdè ògbóhùn alẹ̀yọ aráalé ògbọ́n nǹkan tára oko sọ ajẹ́ pé gbogbo ẹ̀yìn tẹ̀ ń bẹ lábẹ́ òmi lọ́sàn yìí gbogbo yín ni mo kì í ìṣọkùnrin ìṣọbìnrin ó lé àlejò oyún inú àṣẹ ẹ̀dì gbogbo ẹ̀yìn òṣìṣẹ́ ìjọba ẹ̀yìn oníṣẹ́ ọwọ́ ẹ̀yìn oníṣòwò gbogbo ẹ̀yìn ajígbárin mú tẹ̀m̀bẹ́ lérò ọ̀nà pátápátá ẹ̀yìn ó máa rúwa ẹ̀yìn ọlọ́kadà tẹ̀m̀bẹ́ ń tá máàkì àlọ́rẹ̀ àbọ́rẹ́ ni yóò jẹ́ fún yín ó dín díẹ̀ lóṣù mẹ́ta tí ìrìn àjò ọdún 2026 yóò tẹnubodò tẹnubẹ́pọ̀ àní màá jẹ̀mú tèmi àti yín tá a jọ dá nínú ìrìn àjò ọdún 2026 láti ọjọ́ kìíní oṣù kìíní ó ní wípé ayọ̀ la fi bẹ̀rẹ̀ ayọ̀ la fi là já bó dẹ̀ ṣe máa rí nìyẹn amen somebody ṣẹ́yìn ń ṣẹ̀mí àdúrà bẹ́ẹ̀ bí sí i. ẹ jẹ́ wọ pélé àkọ́kọ́ yẹn lọ ìpele tàwọn ọmọ lọ́jọ́ òbí ni àwa ọmọ october october celebrate how una dey ṣé una dey there yeah. make I see you show your face àláwọ ọmọ october àwọn ọmọ òmìnira a máa celebrate ara wa gan nítorí pé ìkan lára yín ni mí o october ń gbogbo wa ṣé wá rí ilé iṣẹ́ wa ń bí àwa tá a jọ ọmọ october akọ̀yapa yasky ajé ọlọ́run yasí ṣe ń fọ́ ni mo máa ka gbogbo wọn fún yín ẹ farabalẹ̀ a máa mú kọ̀ọ̀kan torí pé àwọn ọmọ october a máa ń bọ́ọ̀bù kan a kì ń fọ́ọ̀bù a dẹ̀ wà wọ́n bù gan ó ti yé yín ẹ má gbàgbé ẹ̀yin tẹ́ ẹ bá fẹ́ fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ àwọn èèyàn yín tí ń ṣọjọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá yìí ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ báyìí 0916 9500 436 0916 9500 436 ìyẹn lẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tẹ́ ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí tálẹ̀ èèyàn yín tí ń ṣọjọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá tẹ́ ẹ fẹ́ ká sẹlibrèètì ẹ̀ ọkọ yín aya yín ni ọmọ yín ni alábàágbé yín ni ojúlùmọ̀ yín ni lárìnlọ́ọ̀dún yín ni àbí alábàṣeṣẹ́pọ̀ yín ẹni yòówù tẹ́ ẹ fẹ́ kódà bẹ́ẹ̀ bá fẹ́ kí ọ̀tá yín gan happy birthday a máa bá yín kì ẹ̀yẹ ṣáà àti fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí mi 0916 9500 436 ìyẹn ni àtẹ̀ránṣẹ́ nọ́mbà tẹ́ ẹ lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí àwọn kan máa àkíyèsí mi pé ọmọ bàtíṣà ó kì ń ka àtẹ̀ránṣẹ́ wa èmi kọ́ bẹ́ẹ̀ bá tètè fi ṣọwọ́ sí mi wọ́n ní ẹni yára ni kinní kan ń ṣe kinní kan ó ti yé yín mi ìfẹ́ fi gbogbo ẹnu pọ́nmọ́ alákàáni ẹ tẹ́ bá ti ń

ìṣọwọ́ sí mi àwọn tó bá kọ́ wọlé òun náà ni ó ka àbí iṣẹ́ àníkà àtìránṣẹ́ tí ń rí ńgbà míì bí n bá kúrò lórí ètò látìránṣẹ́ yín yóò ṣe máa wọlé bí n bá kúrò lábala tọlọ́jọ́ òbí làwọn míì yóò ṣe máa ti àtìránṣẹ́ wọlé azao kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. À ń celebrate àwọn ọlọ́jọ́ òbí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sáré polówó ọjà náà bí n bá dé láti ẹ̀ka polówó ọjà ká láǹfààní láti ṣe kinní yẹn ká bẹ̀rẹ̀ sí ní gbọ̀n yẹ́bẹ́yẹ́bẹ́ ní kọ̀ọ̀kan èjèèjì láì wararo àti láì tẹ̀tì rárá bó tilẹ̀ wo kiri ọmọ.

ogún ìṣẹ́jú kọjá agogo méjì ọ̀sán ọ̀sánpọ̀ gánrígánrí ọba mákí kùtùkùtù ọba àgbò àwọn àtẹ̀ránṣẹ́ yẹn ó ti ń wọ bí níkọ̀ọ̀kọ̀ ẹjọ́ máa sẹlibrèétì wọn àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá àwọn ọmọ ọlọ́jọ́ ọ̀bí nínú ìrìn àjò oṣù kẹwàá káwọn máa bẹ̀rẹ̀ sí ní sẹlibrèétì ara wa a máa rí bẹ́ẹ̀ fún àwa gan ṣẹkẹrẹ yẹn tún bẹ lápá bí ẹ ti mọ̀ yẹn àtàrí ìdánmọ́ tiẹ̀ láàbọ̀ ó máa ń pè ní. Aṣàlùbáríkà lára àwọn ọmọ ọ̀tọ́bà nínú ìrìn àjò yìí aláàpọ̀ yapa yaski ṣé kí n mú ṣé kí n bẹ́. Nnedu Okorie ìkan lára wa ni ó ti ṣọjọ́ bí ẹ̀ ṣáájú happy birthday nares to you my dear brother. Nnedu Okorie ìkan lára wa ni inú ìrìn àjò oṣù kẹwàá lọ́jọ́ òbí díẹ̀ I myself èmi gan fún alára mi oṣù kẹwàá ni wọ́n bí mi ẹ̀ ń bí mi ẹ lọ́jọ́ wo ẹ farabalẹ̀ kí n tó kúrò lórí ètò máa jẹ́ kó di mímọ̀ fún yín ṣe ẹ tún wá rí producer mi ẹ jiná ẹrì ọlábọ̀dé ogun kúrọ́bìtì kúrọ́bìtì ogun kúrọ́bìtì kúrọ́bìtì ọkùnrin tẹ́rẹ́bí afá bàbá àbẹ́jì october náà tún ni o. Bísọ́lá Suleiman Odúwọlé olórí lee ọmọ pupa bíi táyà ọkọ ọmọ pupa bíi báṣọ ọlọ́pàá october náà ni ara wa ni ẹṣẹ́ ṣetán láti ná mi lówó ṣá ọ̀rẹ́ ló ń tiẹ̀ ṣe mr spendi ń bẹ láàrin wa. Olóòtú gbogbo ètò ń kàn nìyí ejìrí ara àsokò wíníwíní lójú orogún ìjìwọ̀rọ̀ lójú ìyá rẹ̀ táìwà adéyẹmí ara wa ni àwọn ọmọ october àpọ̀yàpá yaski arábìnrin kan bá ń bẹ kó dàbí gbogbo every place kó ṣókùnkùn kó dáàkì gan bó bá dilé ìwọlé ìmọ́lẹ̀ tọ́ ìyá pupa máa ń pè ẹwẹ́ gbọ́ àrí ìkẹ́lẹ̀ mi máa tún ń pè ìyá àyànfẹ́ lọ́pọ̀ àwọn èèyàn mọ̀ sí gan ọmọ october náà ni egbe àwọn ọmọ october mélòó mo fẹ́ kà ayé ayì gan agbá yìí gan a mẹ́nu ẹ̀ gan a máa celebrate ara wa ni gbogbo ìrìn àjò oṣù yìí ṣé ẹ tún wá fẹ́ gbọ́ nú ìrìn àjò oṣù yìí double celebration ni fún wa tí ì ní bẹ báyìí tó wá dọjọ́ mẹ́jọ máa bẹ.

àwọn kan tún bẹ̀rẹ̀ pé nọ́mbà tá a lè fi àtẹ̀ránṣẹ́ ṣọwọ́ sí ó ṣì ní bí ìṣẹ́jú bíi mẹ́rin 0916 9500 436. Èmi a máa sọ lọ́pọ̀ ọgbà gan pé bí n bá ti ìgà tẹ̀ tó ẹ lè máa fi àtẹ̀ránṣẹ́ yín ṣọwọ́ sí mi ẹ̀yin tẹ̀ fi ń ṣọwọ́ lójú òpó WhatsApp láìsí una dédí sí una ṣẹ́fọ́ ajé yàsín confam.

ẹtọ ti si ikede yìí ẹrọ àwọn ẹrọ ìbáraẹnisọrọ yìí samsung galaxy s9 ti mọ infinite phone ó ní wọn rí ní agbègbè egbèjìlá nílé ìlọrin látọwọ oníkẹ̀kẹ́ maruwa ẹlẹ́sẹ̀ mẹ́ta kan èyí tí ó gbé tí ó sì mú wá sí iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ẹnikẹ́ni tí ó bá sọ àwọn fóònù ọ̀hún nù ó ní kí ó kàn sí ìkànnì yìí pàápàá jùlọ ẹ̀ka ti kárakáta ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ infinite náà ó ní wọ́n rí ní ọjọ́ karùn-ún oṣù kẹwàá ọdún yìí ti ṣe ọjọ́ ajé nígbàtí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ samsung galaxy s9 náà ó ní wọ́n rí nínú oṣù tí ó kọjá tí ń ṣe oṣù kẹsàn-án agbáládùra nǹkan ẹni wa kò ní sọnù ẹnikẹ́ni tí ó bá mọ̀ pé ó ń lò ní ìkan àbí ìkọ̀kọ̀ lára àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kí ó kàn sí ẹ̀ka kárakáta marketing department ti ìkànnì ìgbóhùnsáfẹ́ diamond fm ẹ ṣeun púpọ̀.

ṣeun ẹ káàbọ̀ padà o látẹ̀ka àpolówó ọjà wa ẹ̀yin tẹ́ ìṣẹ́ ń fi àtẹ̀ránṣẹ́ yín ṣọwọ́ sí mi ẹ má bínú yìn nílé ìka má ṣùgbọ́n tó bá di ọjọ́ mẹ́jọ àtọ́lọ́run ọba tó lokọ̀ ẹ̀mí rẹ̀ ò bá gbà n ó kà pẹ̀lú àṣẹ elédùà ṣùgbọ́n ẹjẹ́ á tètè máa yára nítorí pé wọ́n ní bá a bá ṣe ń kọ́ṣẹ́ òun náà là ń kọ́ yára ẹjẹ́ máa sẹ́líbrèètì gbogbo àwọn olùkọ́ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí tí ń ṣe ọjọ́ karùn-ún oṣù kẹwàá òun ni gbogbo ọjọ́ tí wọ́n yà sọ́tọ̀ láti sẹ́líbrèètì gbogbo àwọn ajímẹ́fun mo sẹ́líbrèètì yín pẹ́ẹ́pẹ́ẹ́ porongodo lọkùnrin lóbìnrin yín lọmọdé tẹ̀wẹ̀ lágbàlagbà yín pẹ́ẹ́pẹ́ẹ́ mo sẹ́líbrèètì gan kò dùn sí gbogbo yín o nítorí pé tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn olùkọ́ ó jẹ́ onímọ̀ ó jẹ́ olóye nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọ̀ àti ajá akẹ́kọ̀ọ́ gan la tún máa ń rí àwọn olùkọ́ fín láwọn ìgbà míì kò tó di pé a lọ fẹsẹ̀ rajó yìí tí ó ṣe mímu díẹ̀ ẹ jẹ́ kí n lè fún yín ta ni olùkọ́ ẹ ṣàlàyé fún mi èèyàn kan èmi pẹ̀lú ẹ̀ ń ní argument lẹ́nu ọjọ́ mẹ́ta yìí à ń sọ̀rọ̀ nípa olùkọ́ mo wá ní ní sùúrù jẹ́ kí n bi àwọn èèyàn míì ta ló olùkọ́ náà bẹ́ẹ̀ bá ṣe ń dáhùn pé ta ló olùkọ́ yìí olùkọ́ wo lẹ̀yìn wá fẹ́ràn jù ńgbà tẹ́ ẹ wà ń lè wé ta ló olùkọ́ wo lẹ fẹ́ràn jù ńgbà tẹ́ ẹ wà ń lè wé wọ́n lè máa gbọ́ yín ni kan lè tẹ ẹkẹtẹ lè ṣàyẹsí wọn ẹjá sí àyẹsí àwọn olùkọ lónìí ẹjá fẹsẹ̀ rajó náà tí n bá dé láti ìdánudúró ọ̀hún.

0: ọ̀tọ̀ ní kú mú wánú ayé hello somebody ìgbà egbì 0913655692 ọwọ́ ọ̀tọ̀ ní káwa hello somebody hello somebody ẹ ti wọlé.
1: Ok àwọn òdájí wọn mọ̀nú ok. 0913655692
0: hello somebody.
2: Dá
0: sí ẹ mọ̀. Ẹ dá sọ, orúkọ yín bọ́ ẹ ti pè.
2: Orúkọ tèmi náà ni Prophetess Elizabeth Abiodun láti lu àgọ́ ọjà.
0: Láti àgọ́ ọjà.
2: Bẹ́ẹ̀ni.
0: Ṣé ń gbádùn Diamond mbẹ̀ yẹn?
2: Gidi Sam.
0: Òkè ẹ yẹ kó máa lo bẹ́ẹ̀. Ó yẹ gbé mi débẹ̀. Ta ló lùkọ́?
2: Ẹ̀kọ́ àkọ́kọ́ ni wọ́n pé látọ̀dọ̀ náà wá. Láì sí tọ́lọ̀ kò sí tẹ́nikẹ́ni ní ìdásí.
0: Ok.
2: Ẹ̀fẹ́ lẹ́ẹ̀kejì ni láti ọ̀dọ̀ àwọn òbí tó bí wa. Ẹ̀fẹ́ lẹ́ẹ̀kẹta ilé ìwé.
0: Ilé ìwé. Ta wá lólùkọ́ tẹ ẹ fẹ́ràn jù ń gbà tẹ wà nílé ìwé.
2: Ah mo fẹ́ràn Mr. Afis.
0: Mr. Afis kí ni wọ́n kọ́?
2: Ah iṣẹ́ méjì ni wọ́n ń kọ́.
0: Ok. Ẹ já a sí.
2: Fọ́n mi ní iṣẹ́ àgbẹ̀.
0: Ẹ iṣẹ́ àgbẹ̀.
2: Bẹ́ẹ̀ni.
0: Ok agriculture.
2: Agriculture bẹ́ẹ̀ni.
0: Ok. Àti kí ni?
2: Ó sì máa ń owó ṣèbí ni wọ́n ń kọ́ but wọ́n láìkí kọ́ máa like àwọn mùsùlùmí ni wọ́n láìkí máa ṣe kéwu fáwọn ọmọ
0: ọlẹ́. Ok kí wọ́n máa kọ́ àwọn ọmọ Islamic àbí nǹkan kan báwọn.
2: Bẹ́ẹ̀ni.
0: School wo ni ọdún wo ti ni? Ọdún wo ni?
2: Fifty nursery and primary school Ibadan.
0: Ibadan Mesimogo. Nílé Olúyọ̀lé.
2: Bẹ́ẹ̀ni ibi tí o ṣe fún
0: ṣàwọn. Bẹ́ẹ̀ni ṣúgà ti já. Wọ́n máa gbọ́ yín báyìí. Wọ́n máa gbọ́ yín. Ìkànnì yìí ó jáde bẹ̀ gangan ni. Ó wọ ọbẹ̀ gan. Ẹ ṣeun gan ni látàgọ́ ọjà. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ mo mọ̀ lóore 0913655692 kí n gba ìpè ẹyọkọ sí ká máa ṣe bẹ́ẹ̀ lọ́lé. Hello somebody.
3: Dati ẹ mọ̀.
0: Bóyá mi ìgbọ́kú yín o ẹ káàsán.
3: OBT ìyá
0: bàbá ẹ ṣeun gan.
3: Sunday báyìí àwọn àbá teacher.
0: Kí lẹ pé.
3: Mo là ń lọ lọ́jọ́ Sunday.
0: Ibi tẹ bá fẹ́ lọ à ń lọ sọ́ọ̀sì.
3: Ẹni tó kọ́ ni tí ó mọ̀ ní nǹkan kò wá mọ lórí ọjọ́ rí o tó bá ti mọ náà bá ti kọ́ òun lolùkọ́ rẹ̀. So mi náà sì fẹ́ kí àwọn ọ̀gá mi ní Amide Yusubi Barak. Gbogbo àwọn ọ̀gá wa gbogbo pátápátá ọ̀gá ni wọ́n o. Ẹnìkan múlá ni wọ́n. Bẹ́ẹ̀ni tá a kan bẹ̀rù túngbà yẹn ni Mr. Adébáyọ̀. Sójà ni ọ̀gá òun. Sójà pọ̀ náà títà náà ò bọ̀.
0: Bọ́lájí ọ̀tẹ̀já. Èmi kọ́ ọmọ ọjà o. Ipò ẹ náà ni ipò tí wọ́n mú kẹ́yìn lórí ètò lọ́sàn. Ẹ wò ẹja máa lọ ẹja máa celebrate àwọn tó bá kọ́ wa gan. Yálà wọ́n kọ́ wa yan lọ níṣẹ́ ọwọ́ wọ́n kọ́ wa lé ìmọ̀ ẹ̀kọ́ bó sì jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n kọ́ wa ẹja máa kọ́ wọn bó sì jẹ́kọ̀ ọlé ẹja máa celebrate wọn gan ó ṣe pàtàkì ó ṣe kókó. Ọjọ́ mẹ́jọ ni ìrìn àjò èmi pẹ̀lú yín yóò dà tọ́lọ́run ọba tó lokọ ẹ̀mí rẹ̀ ò bá tí gbà àjọ láǹfààní láti fi ayọ̀ ohun ìdùnnú pàdé. Ó jọ bíi pé Bọ́lájí láti Sóbí Bàràkì lọ́hùn ó ti tú àṣírí mi. Ọjọ́ kọkànlá oṣù kẹwàá lọ́jọ́ bíi tèmi náà ọjọ́ ọmọ Sunday ti ń bọ̀ ẹni ẹ náà lè máa kí mi náà. Ẹni máa kí mi 0813429-3429 ìyẹn lẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ lè máa fi kí mi you can send me a happy birthday.
4: Bad vibes on the ground.
0: Àwa máa kíra wa tó bá di next week pẹ̀lú àṣẹ ọlọ́run 0813429-3424. Bóyá jẹ́ nìyẹn yín tèmi ẹ ṣeun gan mo dúpẹ́ mo mọ̀ lórí ẹ̀yìn ọmọ October. Kàchì odìgbà kan.

0: This is another one of your requests. Diamond Moments, now playing your requests.
1: The sounds, the vibes, good talking, conversations. You can have it all at Diamond 88.7 FM, Ilori. Diamond 88.7 FM, we've got you.
2: Bí a bá ń sọ nípa àgbékalẹ̀ ìròyìn tí kò lẹ́ja bákan nínú.
3: Ikọ̀ ẹ̀ṣọ́ aláàbọ̀ alájùmọ̀ ṣiṣẹ́ pọ̀ lápá ìlà oòrùn àríwá ti ṣàṣeyọrí.
2: Ètò eré ìdárayá.
4: Àwọn tí Ronaldo nísì nìyẹn, àwọn tí Lionel Messi náà bẹ́ẹ̀.
2: Ètò amúlùúdùn tí kò lẹ́lẹ́gbẹ́.
4: Akinyin o.
5: Akinyin akinyin àlùyìn lọ́gbẹ́.
4: Ẹ bàrìbà.
5: Lórílẹ̀dẹ̀ Nàìjíríà.
2: Mélòó la ó kà nínú eyín Adípẹ̀lẹ́? Diamond 88.7 FM. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tí kò ní fi sílẹ̀ nígbà kọ̀ọ̀kan.
6: Ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ìròyìn ní ṣókí láti ilé iṣẹ́ Diamond FM.
7: Láti inú yàrá ìròyìn Diamond 88.7 FM, Ìlọrin, ìròyìn ní ṣókí.
8: Ẹ̀kásán, ẹ sì kó owó lẹ́nu iṣẹ́. Ọlọ́run ọba yóò pín kó àwa léèrè lẹ́nu iṣẹ́ tàbí okòwò ayọ̀láyò. Ìròyìn ní ṣókí làmúdẹ́sẹ́tì gbọ́yìn láti iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún ó lé ọwọ́ méje Diamond FM tó ta kàn mọ́lẹ̀ sílé Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Ààrẹ Bọ́lá Tinubu ni ó ti kọrin ìdárò lórí ikú tí ó pa aṣòfin tẹ́lẹ̀ rí kan tí ó jẹ́ paraku yí olókoòwò àti àgbà ìlú kan nílẹ̀ wa Nàìjíríà, ẹ̀yin olóyè Ralph Obioha. Ààrẹ Tinubu nínú ọ̀rọ̀ ìbánikẹ́dùn tí ó fi léde lónìí ọjọ́rú látọwọ́ ẹni tí ń ṣe olùgbaninímọ̀ràn pàtàkì rẹ̀ lórí ètò ìròyìn ohun ìlànà ìyún Báyọ̀ Ọ̀nàlúgà ojúwe àgbà ìlú náà gẹ́gẹ́ bí ẹni tí ó nífẹ̀ẹ́ orílẹ̀-èdè púpọ̀ tí ó sì ṣiṣẹ́ takuntakun ìyẹn fún ìdàgbàsókè tí mọ àmúpadàbọ̀ ètò ìṣèjọba àwarawa nílẹ̀ yìí. Ìjọba àpapọ̀ ilé wa ni wọ́n ti gbẹ́sẹ̀ kúrò lórí owó oṣù tí wọ́n gbẹ́sẹ̀ lé o tí ó jẹ́ ti àwọn òṣìṣẹ́ àgbà láwọn ilé ẹ̀kọ́ fásitì ilé wa èyí tí wọ́n dúnkokò wípé àwọn yóò dabarú ètò ìlànà ìkẹ́kọ̀ọ́ káàkiri àwọn ọgbà ilé ẹ̀kọ́. Ìjọba ilé tí wọ́n fún wọn ní gbèǹdéke ọjọ́ mẹ́rìnlá wípé kí wọ́n ṣàmúlò àdéhùn èyí tí wọ́n fi ẹnu kò sí láàrin ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ náà lọ́dún 2026. Òní wọ́n yọ̀ǹda owó oṣù mẹ́jọ nínú àwọn owó àjẹ́lẹ̀ oṣù àwọn òṣìṣẹ́ náà èyí tí wọ́n jẹ. Mínísítà fúnlẹ̀ òkèrè nílẹ̀ wa Nàìjíríà Ambassador Biaka Odumegu Ojoko ó ní ó ti yànnàná rẹ̀ lẹ́sẹsẹ àwọn ọ̀rọ̀ tí ó sọ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ pẹ̀lú mínísítà fọ̀rọ̀ ilẹ̀ òkèrè lórílẹ̀-èdè Azerbaijan ìyún Jeun Baranovi tí àfojúsùn rẹ̀ dá lórí àwọn àǹfààní láti lè túbọ̀ mú pé kí okun ìbáṣepọ̀ láàrin ilẹ̀ Nàìjíríà àti orílẹ̀-èdè Azerbaijan náà kí ó yẹ sí. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ kan ti ń bẹ lẹ́ka tí ó ní ṣe pẹ̀lú epo rọ̀bì ní ilé ẹbu ìfọpo ti ń bẹ ní ìlú Port Harcourt ni wọ́n ti dúnkokò lórí àti dábarú bí iṣẹ́ yóò ti lọ nílé ẹbu ìfọpo náà ìyẹn fún látàrí àìsàn owó oṣù wọn tó jẹ oṣù méje. Àwọn òṣìṣẹ́ ọ̀hún bákan náà ni wọ́n fẹ̀sùn kàn wípé ìkùnà láti ṣàmúlò ìlànà owó oṣù tuntun èyí tí wọ́n sọ wípé àwọn béèrè wípé kí wọ́n tètè yanjú ọ̀rọ̀ náà láàrin 48 bí ìkùnà bá wáyé àwọn yóò ṣe bẹ́ẹ̀ mú pé kí nǹkan kí ó dẹnu kọlẹ̀ ní iléeṣẹ́ ẹbu ìfọpo tí tó jẹ́ ti ń bẹ̀rù nílùú Port Harcourt ní ìpínlẹ̀ Rivers náà. Tọ́ ìròyìn ní ṣókí fún sáà ni kò ní jò báyìí lọ. Ẹ darapọ̀ mọ́ wa ní agogo márùn-ún tí mọ agogo márùn-ún àbọ̀ fún ìròyìn jákèjádò àgbáyé léde Gẹ̀ẹ́sì àti léde Àbínibí. Ẹ ṣeun tẹ̀yàn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ ìkànnì ìkejìdínláàádọ́rùn-ún ole owo meje Diamond FM layo e ma wa ye kuro nbe eto adelebare le lanfani lati ma tete si baye e le kosi eku owo lenu share

ẹ̀yìn tí mo ń bọ̀bọ̀ lórí ètò náà ni pé ìpolówó ọjà àkúnmu owó gan ló jẹ́ ẹwà láàyè. Ìpolówó ọjà ajẹ́ bàbà rẹ̀ jẹ́ ìpolówó ọjà gbẹ̀ngà kí pẹ̀lú àgùntà sọ́lò sọ sẹ́pùsà bó o ní. Òun náà ti àbí yóò bá polówó ọjà bó o ní ó ṣe ṣe ọgbọ́n òun ni ó gbégbà ọ̀nà òun ni ó gbégbà àbí ká polówó ọjà náà ni. Wọ́n wá sílé yà má sílé iṣẹ́ yà má sọ ọ̀nà rìn má sí ọ̀nà tọ́ ó. Má pé bọ̀ dámọ́dé 10.7 FM nílùú ti lọ́rin má bá bá ìpolówó ọjà bí àwà láì ọtí já sí nìyẹn. Ìwọ náà ọtí ṣe kíni. Ìwọ náà ọtí níbẹ̀ ọtí débẹ̀ débẹ̀ ayé ti gbé ayé ti wọ́n tó ń tà wọ́n máa tó ń tà. Ọwọ́ ń sáré ọ̀ ń dorí kọ omi mélòó lọ́wọ́ gálọ́nù mélòó lọ gálọ́nù omi mélòó lọ fẹ́ wọ́n. Ọ̀sẹ̀ mélòó lọ wẹ̀ wọ́n ní ọmọ wẹ̀ lágò kan ooru àsìkò tó yẹ ọmọ ọsùn ọwọ́ ń dára rẹ̀ láàmú níwọ̀n tó yẹ kọ́ ọ wá polówó ọjà kọ́ ọsùn kọ́kàn rẹ̀ ó balẹ̀. Wọ́n ní kọ́mọ lélẹ́ẹ̀dì ọwọ́ lélẹ́ẹ̀dì ọwọ́ ń ṣẹ́jú sérò. Ìyẹn mélòó lọ́sẹ̀ ẹbẹ́ ló bá kọjá lọ́dọ̀ rẹ̀ lọ́sẹ̀ jù sí ẹni ọ̀sẹ̀ jù sí gan bóyá òlò lọ yóò tún rajà lọ́wọ́ rẹ̀ kò tún lérówó san. Yóò tún jẹ́ pèsè. Pàlọ́ ọ̀pẹ́ ibi tí ìnírònú. Ọmọ tí ìnírònú kọ́ wà rẹ̀ ìlọ́lọ́ darí ẹsẹ̀ méjì ọ̀ pàlẹ́ ìnírònú kọ́ wà lóòótọ́ ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni mò ń bẹ̀ sọ.

ọgbọ́n yóò bá owó ètò ní ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ láfipò owó ètò ní o. Gbogbo alájọ pè owó ètò ní owó ní ọjọ́ Wednesday ẹ ti mọ̀ lórí ètò ìyàdélébárí ti Wednesday. Ọ̀rẹ́ mi kan ni ọ̀rẹ́ mi tí mo wú yìí ó bá gbéra ń wò gbé bọ́ọ̀dì. Ẹ mọ̀ gẹ́gẹ́ bí òun sì náà kun ohun ìgbélé kìí súlé lọ́pọ̀lọpọ̀ gbà. Ó wá dé òtẹ́ẹ̀lì kan ńgbò rí bí ọwọ́ aago kan òru ibi wọ́n wà wọn ò tí ì wọlé lọ àti ọ̀rẹ́bìnrin rẹ̀. Ló bá rí ìyàwó lálọ́ọ̀dù rẹ̀. Ìyàwó lálọ́ọ̀dù rẹ̀ pẹ̀lú ọkùnrin mi tó fọwọ́ gbá níbi tí ọ̀dá mú. Ọkùnrin mi ló fọwọ́ gbá ìyàwó lálọ́ọ̀dù mi tí ò dá mú yìí lágò kan aago kan ságò kan àbò òru. Ló fọwọ́ gbá níbi tí ọ̀dá mú. Bó ṣe gbá mú ló wá dé ìyàwó lálọ́ọ̀dù mi rèé. Tí mo ṣe jẹ́jẹ́jẹ́ tí mo ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ nu lé àṣẹ ìyàwó lálọ́ọ̀dù mi. Àṣẹ ń gbéṣẹ́ aago kan òru jẹ́ lọ rí bọ́kọ rẹ̀. Jẹ́ lọlé ló bá lóun ó lọlé ó lọ rí sọ fún lálọ́ọ̀dù pé ìyàwó rẹ̀ ń bá lóòtẹ́ẹ̀lì báyìí o. Ibi wọ́n ti gbá mú pẹ̀lú ọkọ̀ ẹ̀ka kọ̀dá o. Ìwà ni ẹ̀yìn ni o. Ibo ló dágbé fún yín gan kó tó kò lé tí ìyàwó fi kò lábẹ́ yín níwòyí. Nígbà tí ó lọ ní after wa lóru sí 130. Àwọn ọlọ́dẹ kankan dádú ni pé o lè ní. Ọlọ́dẹ wọn bá dádú wọn ní o lè ní ọ́. Èyàn ṣe mọ́nì lágò kaàbòrú láì ní evidence. O lè ní ọ́ ìwọ́ lọ́ndà àdúgbò yìí láàmú. Àwọn ọlọ́dẹ bá bẹ̀ sí kòbókòbó. Owó ewo ló lọ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ ọ̀rẹ́ wa yìí. Ọ̀rẹ́ wa ó rí ìyàwó lálọ́ọ̀dù rẹ̀ ó bá orí lóòtẹ́ẹ̀lì ní lágò kaàbòrú ságo méjì fẹ́ lọ́lu. Ngbà wa mú o bá di pé tán o. Ọlọ́dẹ tí ó mú ń gbò ń lọlé pé kó lọ jíṣẹ́ fọkọ rẹ̀ pé mo rí ìyàwó rẹ̀ nísinsìn nísinsìn o. Àwọn ọlọ́dẹ bá wọn wá ní olè ni wọ́n wá dáa dúró. Owó ewo ló lọ pẹ̀lú ìyàwó ọ̀rẹ́ wa. Kábíyèsí Ọlọ́run. O 9136556952 lójú òpó yẹn. Àjọ pòwe lónìí ni o. Owó ni tòní.

0: ẹjẹ tún ẹ ní wà ń bẹ ó kọ yín wọlé àti ń pè é kúrò lẹ o.
1: Jimtes láti ẹdun ni.
0: Ó yá ẹ pa òwe tó bá ìṣẹ̀lẹ̀ yẹn mú bàbá.
1: A ní tẹnu ẹlẹ́rìí ni a fi àpá.
0: Ìran ẹ pa mí ẹ má pẹ̀lẹ́ ìtẹ́lómi ìmá ti pẹ́ yín ní ẹ pa mí fúnra ara yín.
1: Tẹnu ẹlẹ́ni là ń rí à ń wo tẹnu.
0: Ẹ rọ òwe fúnra ara yín nù.
1: Iná òwe ti rí nù.
0: Ẹ wà lọ. Lọ́kọ́láyọ̀ ìgbà bá wọnú mi lọ. Mo gbóra jìjì ìkúsá wọgbó. Ẹ wá bá mi fi fa lágbára. Hello, ẹ kúrò lé ó kọ yín o. Ẹ ṣé o. Hello.
2: Hello.
0: Hello, ẹ wà mẹ́ ó kọ yín.
2: Ibrahim ni láti Ọ̀yán.
0: Láti Ọ̀yán.
2: Bẹ́ẹ̀ ni Lọ́sùn.
0: Ó yá láti ìlú nípínlẹ̀ Ọ̀ṣun, à ń gbọ́ yín sà.
2: Agẹ̀gùn owó tó bá lọ ni pé agẹ̀gùn kẹ́yìn àparò ohun ojú wa lójú rí o.
0: Agẹ̀gùn kẹ́yìn àparò ohun tójú wa lójú rí. Ohun ojú
2: wa lójú rí. Afárámọ ọkọdẹ máa lù wọn púpọ̀ ṣá. Àti òtòkò ní Bàdé.
0: Àdúpẹ́ ẹ máa káwé wa lé Ọ̀yán nípínlẹ̀ Ọ̀ṣun.

0: Ọ̀tá tó fẹ́ ṣe pati ọ̀ràn. Nítorí
1: ẹ máa gbọ́rẹ̀ ẹ máa gbọ́lù. Torí ọ̀pá ẹ̀bì tí. Mísà wọn tiẹ̀ ti jóná, mísà ti jó ìlúgun ò lè lọ mọ́. Eré ti parí nu. Ìyá àlú ya eré pin.
0: Wọ́n ṣẹlẹ̀ ara wọn ni o. Bàbá ọ̀gá.

ẹ̀kọ́ ọ̀jọ̀rọ̀ ìròyìn ní jákè ìjádùn àgbáyé ń lo dc tí wọ̀nyí láti kẹ́ni dàmọ́dé tí 0.7 fm nílọrin. Akẹ́kọ̀ọ́ ìmọ̀ nọ́ọ̀sìn ní fáfitì Maduna tí wọ́n lé kó lé ẹ̀kọ́ ti ń rawọ́ ẹ̀bẹ̀ o. Àjọmọ́gbó ti kó àwọn irinṣẹ́ ìgbàlódé kan tí ń yàwòrán wọlé o láti fi wòye sí ọkọ̀ bàálù tọmọgun tó jálulẹ̀ nípínlẹ̀ Ondo. Ẹ̀bú fọ́pọ́ ti lu Port Harcourt làwọn òṣìṣẹ́ wọn. Wọ́n ti pé àwọn yóò gùn lé ìfẹ̀hónúhàn olórí ìjẹnilówó oṣooṣù méje. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara àwọn rí AK-47 méjì gbà o, ìyẹn àtàwọn nǹkan míì tó fi máa fura sí i. Lẹ́ka ti ilẹ̀ òkèrè ilẹ̀ Faransé rẹ̀ o, eléyìí tí wọ́n fi òfin de à ń lo nǹkan ìjà tó lágbára lẹ́yìn tí wọ́n ní màjèsí kan ó pàdánù owó rẹ̀ nínú ìfẹ̀hónúhàn. Lẹ́ka ti ìdókòwò, ṣe ni ìjọba àpapọ̀ wọ́n ṣàfòmọ́rọ̀ o lórí ọ̀rọ̀ bílíọ̀nù 375 náírà, eléyìí tí ó jẹ́ ti àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n san fún àwọn tó jàǹfààní tí wọ́n ń dín ní díẹ̀ ní 1000. Lẹ́ka ta múlùdùn, Ayira Star yóò ṣàfihàn ọ̀rọ̀ pé òpin yóò dé bá àjọṣepọ̀ òun pẹ̀lú ẹnikẹ́ni tó ń bá fẹ́ o, tó ń bá rẹ́ lòmíì, èyí tó tún dáa jù lọ. Lẹ́ka tiré ìdárayá ikọ̀ Super Eagles rèé o, wọ́n já wálẹ̀ sí ìdá 30 nínú àgbélósùnwọ̀n ti àjọ FIFA tí wọ́n gbélé láìpẹ́ yìí. Ẹ ṣinṣin fún fẹ́ṣin tẹ́tí bọ́ ìkànnì yìí tó ta àwọn yọ̀dá mọ́ ní 8.7 FM nílùú ti Ìlọrin lórí ìròyìn jákèjádò àgbáyé. Ìròyìn ń bọ̀ ní kò pẹ́ kò jìnnà, mo kì yín ẹ̀ lẹ́bẹ̀ ẹ̀ kú kalẹ̀ níbi tí ẹ̀ ti ń gbọ́ wa o.

0: orí social media èmi ọmọ yẹn ni pretty by ni blushing mo ṣe fídíò yìí lónìí láti update everybody as you can see I'm at Bolakale street Cherry White House yẹn lẹ́gbẹ̀ẹ́ gate black yẹn ibẹ̀ gangan ni ilé mi gbogbo eré tí mo máa ń ṣàyè every morning ni mo máa ń ṣe ní 7 a.m. every day mo ṣe máa ń keep fit lélẹ́yìí ẹ̀rí shape mi ni kàn sí ó gbọ́ ọmọ lótú yìí.
1: Ó mà ṣe o, o sì ṣe bẹ́ẹ̀ fọwọ́ ara rẹ sílẹ̀kùn fólè fira rẹ lájínigbé lọ́wọ́ gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú kọ̀rọ̀kọ́ndù ayé rẹ àti ara rẹ ló ti fi láyé lọ́wọ́ yìí àwọn tó o mọ̀ tó o sì mèrò ọkàn wọn ǹjẹ́ o ti ẹ̀ mọ àwọn tí ò ń bá dọ̀rẹ́ lórí ayélujára tó bẹ́ẹ̀ ṣáá ayé le o èèyàn sì burú kìí sì ṣe gbogbo àwọn ọ̀rẹ́ ayélujára yìí náà ló fẹ́ dáadáa fún ọ ṣọ́ra mojú àwọn tó máa fàṣírí ayé rẹ lé lọ́wọ́ lórí ayélujára.
2: Ìmọ̀ràn yìí ló ń dé tí gbọ́yìn láti ìkànnì Diamond 88.7 Ìlọrin.

0: ẹ̀káàbọ̀ padà. Ìròyìn ọ̀rọ̀ ìlẹ́kùnrẹ́rẹ́ látẹ̀nà láàrinwájú ògùn níyì. Akẹ́kọ̀ọ́ tó wà nípele ọlọ́dún karùn-ún 500 level tí wọ́n ní kó lọ rọ́kúnlé ti ilé ẹ̀kọ́ gíga Fáfitì Madonna nípínlẹ̀ Rivers lórí fọnrán tó ń jà kiri lọ́tún lósì. Eléyìí tó fi léde tó fi ń pàrọwà sí ilé ẹ̀kọ́ náà wípé ṣe ni ọ̀rọ̀ ń fọ́ba òun àti àwọn akẹ́kọ̀ọ́ òun. Wọ́n ní kan fáwọn ní sáà ọ̀tún mi o, ìyẹn kí wọ́n dáríji àwọn akẹ́kọ̀ọ́ òun tí ó wà nínú fọnrán fídíò kan tí wọ́n fi léde bí ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ ti ìmọ̀ ẹ̀kọ́ nursing lárí ẹni tó ń jó ijó nínú ọgbà ojúkò tó jẹ́ ti ilé ẹ̀kọ́ náà Fáfitì ọ̀hún tó jẹ́ ti ọgbà ìṣètọ́jú ẹni University Teaching Hospital níbi tí ó ti bẹ̀rẹ̀ sí ní kàlàyé ṣe pé òun ṣàlàyé lórí ọ̀rọ̀ bó ṣe ṣẹlẹ̀ sí ìyá òun ni lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọdún tóun ti fi kẹ́kọ̀ọ́. Fọnrán fídíò náà ni èyí tí wọ́n pè ní Gen Z Nurses ní ojúpò ìtàkùn ayélujára tó ń jà kiri rìnrìn ló ṣàfihàn àwọn akẹ́kọ̀ọ́ náà pé sí ni wọ́n ń jó ní ojúkò ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tó níṣe pẹ̀lú ilé ìwòsàn náà. Àwọn kan ni wọ́n wà nínú eléyìí tí wọ́n wà níbi tí wọ́n ti ń gbàlejò nílé ìwòsàn. Àwọn kan wà lẹ́nu ọ̀nà àbáwọlé staircase àti nínú ọkọ̀. Wọ́n ní ṣe ni ilé ẹ̀kọ́ gíga Madonna University fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé fọnrán fídíò ọ̀hún tí wọ́n ṣe náà ni wọ́n ṣe nínú ọgbà ilé ẹ̀kọ́ sẹ́ẹ̀sìgùn òyìnbó ti ilé ọgbà ìtọ́jú ẹni náà tí wọ́n sì ní káwọn ìkẹ́kọ̀ọ́ ọ̀hún kí wọ́n lọ rìnrìn kúnlé. Àjọ ọmọ ogun ilẹ̀ Nàìjíríà ti bẹ̀rẹ̀ àyẹ̀rẹ̀wò àti àgbéyẹ̀wò ẹ̀rọ ìgbàlódé ìṣàyẹ̀wò ìyàwòrán èyí tí wọ́n kó wọlé o lórí ọkọ̀ bàálùú tọmọ ogun ti ATR-42 tó jálulẹ̀ nílùú Ìgbọ́kọ̀dá nípínlẹ̀ Ondo. Ìgbésẹ̀ ṣe náà ni láti fi lè pinnu lórí ojúkò tí ìṣẹ̀lẹ̀ ti wáyé ní pàtó àti láti lo àwọn ẹ̀rọ ìgbàlódé láti fi wòye bí nǹkan ṣe ń lọ sí. Wọ́n ní àwọn ìṣẹ̀lẹ̀ ẹ̀rọ ìgbàlódé náà ni wọ́n kó wọlé látọ̀dọ̀ àwọn àjọ kan pẹ̀lú àsẹni tó jẹ́ olórí òṣìṣẹ́ ọmọ ogun tójú òfurufú ìyẹn Vice Admiral Èdè Abba tó jẹ́ ti olórí òṣìṣẹ́ ọmọ ogun torí omi. Eléyìí tí wọ́n kó wọlé tí wọ́n ní látàrí bí ojú ọjọ́ kò sí dára lórí omi ìyẹn láwọn ìrà tí wọ́n já sí náà ni kò jẹ́ káwọn tètè rí iṣẹ́ ìwádìí àwọn ṣe. Wọ́n ní ṣe ni àjọ ọmọ ogun orí omi náà ni wọ́n lo àwọn tó jẹ́ awakọ̀ torí omi àti tójú òfurufú ọ̀hún láti máa ṣàwárí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lágbègbè ọ̀hún nínú igbó àti lórí omi náà èyí tó jẹ́ ojúsàn kan tó níṣe pẹ̀lú ojúkòmí ti ẹ̀kọ́ bàálùú tó já sí náà. Àwọn òṣìṣẹ́ tí wọ́n wà lábẹ́ àtìlẹ́yìn àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ tó wà lẹ́bù ìfọpo ti Port Harcourt wọ́n ti bẹ̀rẹ̀ ìfẹ̀hónúhàn o lórí jíjẹnilówó oṣù méjì ọ̀tọ̀ọ̀tọ̀ àti dúkokò láti gbélé sẹ́ràtìpa ti ìbéèrè àwọn kò bá di mímúṣẹ láàrin wákàtí 48 hours. Àwọn òṣìṣẹ́ náà ni wọ́n díẹ̀ náà àbáwọlé ẹbú ìfọpo tó wà nílùú Port Harcourt nípínlẹ̀ Port Harcourt ọ̀hún pẹ̀lú gbígbé àwọn pátákó fẹ̀fẹ̀ lọ́wọ́. Eléyìí tí wọ́n fi ń pe àwọn èèyàn ṣàkíyèsí pé ṣe ni wọ́n fọwọ́ sí àtúntò owó oṣù àwọn ọlọ́tùn ṣùgbọ́n tí wọn kò sí àmúlò rẹ̀ látọ̀dọ̀ àwọn tó ń darí ẹbú ìfọpo náà. Wọ́n ń pè fún ìsanwó oṣù tí wọ́n jẹ àwọn ìṣàmúlò àgbékalẹ̀ oṣù tuntun náà. Bákan náà ni ọ̀rọ̀ ilé ìgbé oní mílíọ̀nù kan náírà tí wọ́n gbé kalẹ̀ fáwọn àti ọ̀rọ̀ àwọn nǹkan àdẹ̀rùn tí wọ́n gbé kalẹ̀ fáwọn látọ̀dọ̀ àwọn aláṣẹ tọ́rọ̀ kan. Alága fún ẹgbẹ́ náà Bennett Easy ló ṣàlàyé pé àwọn òṣìṣẹ́ náà ni wọn kò ní bojú wẹ̀yìn lórí àǹdúkòkò mọ́ni o tí ó ní ṣe pẹ̀lú ìṣàmúlò lórí ọ̀rọ̀ owó oṣù tuntun tí wọ́n buwọ́lù fáwọn alẹ́yẹ òṣọ́ka. Ó jáwé akíwọ́ pé ìkùnà láti yanjú gbogbo àwọn táwọn ń béèrè fún láàrin wákàtí 48 hours ni yóò yọrí sí ìgbé ilẹ̀kùn tipa lẹ́bù ìfọpo náà nígbàtí àwọn òṣìṣẹ́ wọn ó tako àti ṣiṣẹ́ àti pé wọn sì tún tako àwọn sún ọ̀rọ̀ náà síwájú di oṣù kínní ọdún 2027. Ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣèdárò lẹ́yìn ìpapòdà ìkànkànrìn tó jẹ́ amòfin tẹ́lẹ̀ rí ni tó ti jẹ́ oníṣòwò àti ìkànkàn tó ń ṣàtìlẹ́yìn fún ìṣèwà àwarawa olóyè Ralph Obi Oha. Ó ṣàkọ́ rẹ̀ bí ẹni tó jólóòótọ́ o to si je pe o fara reje fun isiyoba warawa nile Nigeria ninu ise ibani kedun to fi lede latodo eni tin se olo igbanirun pataki re lori oro tun lo bayo nanuga tinubu salaye pe obi owa lo je okan lara awon oludasile ati adare ninu a egbe ati ajo na adeko ele eto je pe won faraje fun ise lati pe ki eto isijoba warawa ko pada de lekunrere leyin iwogile eto debo are ti June 12 todun 1993 se ni are na woja ibani kedun re de odun amolebi obi ohun pelu awon eyan ipele abia iyen to fi mo ohanese ndigbo atawon megbe National Democratic Coalition NDC oni ologbe na lo je ika ti agba ilo ti amo siratire fun ipa akoni toko ati ifarajire fun bile Nigeria yo se duro re ajo lomira to se turbo nile wa INEC ti bere idanileko o ati abojuto fun awon eka won kokan lori eto idanileko ti o waye fun awon ojuko awon saju eto idibo apapo todun 2027 idanileko ni won ni won gbe kale lati eka tori si bi nkan se lo si ninu ajo INEC ati pe erongba won ni lati mu igburude ba bi oro isele ati ohun elo gbogbo yo se wa ni ibamu pelu awon eto idanileko ni awon ti ipinle won ni igbakeje adare leka oro isise Jibril Muhammad o salaye pe eto na ni lati na woja ajo nsiwaju si lori akiti won lati mu idagbasoke ko fi rese wale lati fe if lati se iwadi lori awon iroyin ti won gbo ati lati ri pe se ni awon ipinija ti won ri ni won koju oro awon ti o kopa nibi eto na lati pe won duro re won si gbemile awon iroyin ta ba gbo lori awon iroyin nipa ti eto de gbogbo to njade ajo lopa apele kora ni won ni awon tiri AK-47 meji ototo gba o pelu awon ota ba magazine meta to fi mo awon ebon alayin toyin meji le ni ogoji ti won ri ninu oko akero kan ni okopona lapasi okolowo nilo ilorin leyi to nawo leyi to fofa won se lawo gan eni ogbodun kan ti won fura si aloko ajo lopa apele yi SP Adetohun Ejiri Adeyemi o ni awon afurasi na ti won juwe bi Umaru M ni won kanle so pe o ta ko pe ohun lo ni bagi ti won ti ri awon kan ja na ko to pe o pada gba ni ngba ton foro po lofun pe olun ni bagi ohun apele ko ti won fi lede to safi pe se ni afurasi mi iyen dan yaruba wa o na mo nipa apo nkan ija na ge bi ajo lopa so won ni yaruba wa ni won fa so pe se lo kale fa awon nkan ija na le Umaru lowo lati lo re gbe fun enikan ti won pe ni da yoro ni eyin ipinle Kwara commissioner lopa CP Adekemi Ojo o ni awon akita ta won se ni o lo lowo o lati nawo gan awon mi ti won fura si lori isele na oro awon ara ilu lati ma pese awon itanilorobo ti o se ajo lopa lanfani iroyin ijake ijado agbaye lo ndi si ti gboyin lati Canada Monday 8.7 FM ni lorin a o lo fun idanu duro ranpe ta ba padade e ma gboroyin lati ka ti le okere ati laketa laket lati ka ti re idaraya e mayi kuro nibe
1: kiko re no opportunity bai ma ex ni japan
2: o le shidi kuro nile nigeria tan patapata gba be o ko ni shine ni awon ebi ore atolofe re lori ile na o le japa nitori ti o fe lati se be sugbon simi riranu mo gege bi ona bayo kan si awon isoro to nkoju orile ede yi lapapo koda bi o ba tile ko gbogbo nti se tire kuro nile sibe ile eni ilu re ni nigeria je yo ma gbe olokan lajo
3: imoran yi lo n dese ti iboyin lati ikani Diamond 88.7 ilorin

ẹ káàbọ̀ padà. Ìròyìn ìjákè ìjádùn àgbáyé ló sì ń dé sí etí gbọ̀nyìn láti ìkànnì ìdámọ́ra etí 8.7 fm nìlọrin. ìyókù ròyìn rèé láti ilẹ̀ òkèrè. ilẹ̀ faransé ti ní àwọn ti gbégidá à ń lo àwọn nǹkan ìjà olóró kan tọ́wọ́dé stone general lásìkò ìfẹ̀hónúhàn fáwọn akẹ́kọ̀ọ́ yẹn lẹ́yìn tí ọmọ ọkùnrin ọdún 15 kan tó pàdánù ọwọ́ rẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ látàrí ìfẹ̀hónúhàn tó wáyé ní les. wọ́n ní mínísítà fọ́rọ̀ ilẹ̀ ọ̀hún torí sọ́rọ̀ ilẹ̀ náà naurent nunes ló pàṣẹ ìgbé nǹkan kọ́ olórí ìṣèwádìí sí àwọn tó dó ìka ìṣẹ̀lẹ̀ náà. ìfẹ̀hónúhàn ni wọ́n ló tẹ̀síwájú lónìí ọjọ́rú pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ tó lé ní 550 níye èyí tí wọ́n kópa tí wọ́n sì tì wọ́n pa fúngbà díẹ̀ náà káàkiri orílẹ̀-èdè ọ̀hún. mínísítà fọ́rọ̀ ètò ẹ̀kọ́ nílẹ̀ náà edward jeffra ẹni ó ṣàlàyé pé 84 ni àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ pé ni wọ́n ti bàjẹ́ tí wọ́n sì pé wọ́n pe àkíyèsí àwọn sí nígbà tó ní ọgọ̀rọ̀ nínú ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn ni wọ́n ya sígboro tí wọ́n pè fún kí ilé ẹ̀kọ́ kó lè dúró re. àwọn ọmọ ogun nílẹ̀ eritrea ni wọ́n ti ṣàlàyé pé ṣe ni wọ́n wà ní agbègbè tí wọ́n kó wọn lọ ní adigrat ìyẹn ní ìlú ethiopia lápá àríwá bẹ́ẹ̀ tó wà ní ẹkùn tigray bí wọ́n ṣe ni wọ́n ń kọminú àtọ́mi òde lórí aáwọ̀ tó ń lọ lọ́wọ́ láàrin àwọn èèyàn tigray people liberation front àti ethiopia federal forces tán jẹ́ àwọn ogun bẹ́ẹ̀ eléyìí tó fa làásìgbò tó lè padà yọrí sí làásìgbò tán lọ́wọ́ jà púpọ̀ jù bí wọ́n ṣe ni èyí kan àwọn ìkà àti àwọn olùgbé tó wà ní àwọn ogun ní eritrea tí wọ́n kó nǹkan ìjà lọ́wọ́ àti àwọn nǹkan ìjà tó le púpọ̀ tí wọ́n rí tí wọ́n yéde ní ẹkùn gúúsù adigrat ní nǹkan bíi 115 kilometer ní àríwá ti mẹ̀ńkẹ́lẹ̀ bí wọ́n ṣe gbé jáde nínú ròyìn ní ìrọ̀lẹ́ òní. lẹ́ka tí okòwò wọ́n ní ṣé ní ìjọba àpapọ̀ ti ṣàlàyé ọ̀rọ̀ lórí àwọn gbèsè tí wọ́n ní wọ́n jẹ tó wà láti ọdún 2007 nípasẹ̀ ọ̀rọ̀ 758 billion naira tó jẹ́ ìdásí owó tí wọ́n pèsè èyí tí wọ́n ti mú ara tu àwọn èèyàn tó jàǹfààní rẹ̀ tí wọ́n lọ bí 1,000 yẹn 957.47 tí wọ́n jàǹfààní jákèjádò orílẹ̀-èdè yìí. adarí àpapọ̀ fàjọ tó rí sí ọ̀rọ̀ ìfẹ̀yìntì àpapọ̀ ọmọlọ́lá olówó ràràn ló sọ lójú ọ̀rọ̀ níbi àgbékalẹ̀ pencom media conference tó jẹ́ ìpàdé àpapọ̀ fáwọn òṣìṣẹ́fẹ̀yìntì tọdún 2006 tó wáyé nílùú èkó. ó ṣàkọwé ìsanwó náà bí èyí tó fi òpin dé bá ọ̀pọ̀lọpọ̀ ọdún tí wọ́n jẹ wọ́n ní àwọn àǹfààní owó tó jẹ́ owó ìfẹ̀yìntì tí wọ́n gbà lọ́wọ́ àwọn ìṣèjọba tó ti ṣáájú wà níta. olówó ràràn lẹni tó sọ lójú ọ̀rọ̀ pé àwọn pé tí wọ́n gba jẹ́ àǹfààní owó tó jẹ́ ti ìfẹ̀yìntì náà nínú àwọn òṣìṣẹ́jọba àpapọ̀ ni wọ́n ti fẹ̀yìntì láti oṣù kejìlá ọdún ní àwọn tó jẹ́ pé wọn yóò fẹ̀yìntì nínú oṣù kejìlá ọdún 2009 eléyìí tó jẹ́ pé wọ́n ti ní àsíkalẹ̀ akoto owó ti saving account fún ìfẹ̀yìntì wọn lẹ́yìn ìgbà kan tí wọ́n ti ṣe ìforúkọsílẹ̀ fáwọn èèyàn náà nínú ìṣèjọba Bola Tinubu tó wà lóde bí ààrẹ ilẹ̀ Nàìjíríà. òǹkọrin ilẹ̀ Nàìjíríà ni Ayera Star ti ṣàfihàn pé òun yóò fi òpin sí àjọṣepọ̀ òun pẹ̀lú ọkọ òun o tó ń bá rí ọkùnrin míì èyí tí ó mọ̀ lẹ́mìí lọ́wọ́ ta wà yìí ńgbà tó ń sọ̀rọ̀ ìyẹn Ayera Star. ó ṣàfihàn pé ìyẹn òǹkọrin náà ó ní dípò tóun yóò fi pé òun kò ṣe mọ́ pẹ̀lú ọkọ tóun tóun yóò fi tẹ̀síwájú pẹ̀lú àgbéjáde ìyàwó ọ̀tún pẹ̀lú ọkọ òun tí òun fi wọn fẹ́yàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ wá ní òun gba àwọn èèyàn níyànjú tó bá wà nírúkọ tóun náà wà o pé lọ́wọ́ tó ń wà yìí. òun sọ̀rọ̀ bí Ayera Star òun rọ àwọn èèyàn láti má se pa àwọn ọ̀rẹ́ tí wọ́n ti ní látẹ̀yìnwá tí o tá bá wọnú ìgbéyàwó ó ní wọ́n se pàtàkì láti mọ̀ pé eléyìí ni àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọn yóò jọ mọ ní àjọṣepọ̀ lọ títí. ó kìlọ̀ pé ṣe ni àjọṣepọ̀ pẹ̀lú ẹni tó ń fẹ́ lọ́wọ́ yóò dópin o ní àárín àwọn méjèèjì tó ń bá ní àwọn èèyàn ìyẹn tó ń bá rẹ́lòmíì tó dúró re ìyẹn tó ń bá sì tún rí àwọn ọ̀rẹ́ tí àwọn jọ wà tó sì dúró re. ìròyìn lẹ́kẹ̀rẹ́ ìdárayá sí ni ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ilẹ̀ nàìjíríà wọ́n ti jáwálẹ̀ o ní
ìdá ọgbọ̀n níye ní àgbélósùn àjọ fifa fáwọn ikọ̀ agbábọ́ọ̀lù ọkùnrin nínú ìdíje ti àgbáyé tí wọ́n gbélédè ní ọjọ́ ọjọ́rùú òní ikọ̀ náà lọ́wọ́ ṣáájú eléyìí ni wọ́n wà ní ipò 24 lágbàáyé tí wọ́n sì jáwálẹ̀ yẹn fún ipò 4 ọ̀tọ̀ọ̀tọ̀ kódà títí kan ilẹ̀ adúláwọ̀ tí wọ́n ni wọ́n wà nípò kẹfà báyìí láti ipò 4 tán wà lẹ́yìn ilẹ̀ morocco egypt senegal algeria côte d'ivoire ikọ̀ agbábọ́ọ̀lù super eagles lọ́wọ́ tá wà yìí ni wọ́n ṣe àkọsílẹ̀ pé wọ́n jẹ́ olúborí pẹ̀lú ẹnìkan bákan náà wọ́n ní ẹnìkan náà wọ́n ò tán sì tún ṣe bẹ́ẹ̀ ní ìtàmì ayò kọ̀ọ̀kan pẹ̀lú èméjìméjì pẹ̀lú ẹnìkan o wọ́n ní nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tàgbáyé fún ikọ̀ ti eric chelle ọ̀hún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ nínú ikọ̀ super eagle wọ́n fi ẹ̀yìn madagascar lélẹ̀ lábẹ́ ayò méjì sókan ṣáájú kí wọ́n tó pàdánù àmì ayò mẹ́ta sódò sọ́wọ́ ilẹ̀ guinea-bissau wọ́n ní wọ́n ta omi ayò pẹ̀lú ilẹ̀ russia lábẹ́ ayò mẹ́ta nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìdọ́rẹ̀dọ́rẹ̀ tàgbáyé wọ́n ní ṣe ni ikọ̀ agbábọ́ọ̀lù tó jẹ́ ti àgbáyé ni ìyẹn world champion spain ilẹ̀ spain wọ́n wà lókè téńté lórí tábìlì o tí wọ́n sì ń léde níwájú argentina france england àti portugal bí wọ́n ṣe gbé jáde. bákan náà lẹ́kẹ̀rẹ́ ìdárayá ikọ̀ agbábọ́ọ̀lù flamingos wọ́n ti balẹ̀ sí casablanca ní morocco ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ àwọn agbábọ́ọ̀lù lópinrin ti ọjọ́rùú wọn lábẹ́ ọdún 17 nínú ife ẹ̀yẹ ti àgbáyé tọrùn 26 fifa tí wọ́n fẹ́ gbà wọ́n ní ikọ̀ náà balẹ̀ ní nǹkan bíi aago mẹ́wàá kọjá ìṣẹ́jú 16 lóòrọ̀ òkùtù òní eléyìí tí wọ́n balẹ̀ sí pápá ní ilé ìtura ibis gẹ́bí akọ́nimọ̀ọ́gbá wọn akeem busari bó ti dárúkọ agbábọ́ọ̀lù 21 fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ tí wọ́n tẹ̀síwájú ìgbáradì wọn pẹ̀lú ikọ̀ ti flamingos ní ibùdó ìgbáradì ikọ̀ ti nàìjíríà ọ̀hún ni wọ́n pín sí ìpele bí pẹ̀lú poland puerto rico àti north korea wọn ní ikọ̀ flamingos ni ó bẹ̀rẹ̀ ìgbáradì wọn tako tilẹ̀ poland ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún tá a wà yìí lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ wọn pẹ̀lú puerto rico ní 20 nínú oṣù kẹwàá àti north korea ọjọ́ 17 oṣù kẹwàá tí wọ́n ní ìdíje náà àti àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún náà ni ó lọ láàrin ọjọ́ 17 oṣù kẹwàá sí ọjọ́ 8 nínú oṣù kọkànlá ní morocco lọ́dún tá a wà yìí. ṣáájú ká tó mọ lọ kókóre ta mẹ́nu bà lẹ́ẹ̀kan sí akẹ́kọ̀ọ́ nursing tí wọ́n ní kó lọ rọ́kúnlé ní ìyẹn ilé ẹ̀kọ́ madonna university ló ti ra wẹ́ẹ̀bẹ̀ àjọmọ́gun ni wọ́n pé wọ́n ti lo àwọn ẹ̀rọ ìgbàlódé ìyàwòrán lójúkò ti ọkọ̀ bàálùú ti àjọmọ́gun ojú omi ojú òfurufú tó balẹ̀ sí naf aircraft tí ó ti já wálẹ̀ nílùú ondo ẹbùn fọpo ti port harcourt làwọn òṣìṣẹ́ ibẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ̀hónú hàn o lórí bí wọ́n ṣe jẹ wọ́n ní owó oṣooṣù méje àjọ ọlọ́pàá ìpínlẹ̀ kwara rí AK-47 méjì gbà àtàwọn ọta àbọ̀n míì wọ́n sì náwó gan àfúrásì nílẹ̀ òkèrè ilẹ̀ france rèé o tí wọ́n ti fòfin de à ń lo àwọn nǹkan ìjà tó lágbára lórí bí ọmọkùnrin kan kékeré jòjò ló ṣe pàdánù ọwọ́ rẹ̀ nínú ìfẹ̀lúhàn àwọn akẹ́kọ̀ọ́ lẹ́ka ti okòwò ìjọba àpapọ̀ wọ́n yẹn lọ́rọ̀ o wọ́n ní lórí àjẹ́lẹ̀ owó ìfẹ̀yìntì tó jẹ́ 375 billion naira 758 billion naira wọn láwọn ti san fáwọn tó jàǹfààní o èyí tó dín díẹ̀ ní 1,000 tó nǹkan wọn jẹ 957,045 lẹ́ka ti àmúlòdùn ti sàfihàn pé òun yóò fi òpin sí àjọṣepọ̀ òun o bóun bá rí ẹlòmíì tó tẹ̀ ń lọ́rùn lẹ́ka ti eré ìdárayá ikọ̀ super eagles ti já wálẹ̀ ó sí ìdá ọgbọ̀n nínú àpélósùn àjọ fifa lágbàáyé ìjọ mọ̀ pé láyàjọ́ òní lọ́dún 1949 ni ikọ̀ ti german democratic republic tí a mọ̀ sí east germany tẹ́lẹ̀ ni wọ́n ṣe àdásílẹ̀ rẹ̀ kókó tó bá ṣẹlẹ̀ lágbègbè yín tẹ́fẹ́ tó yàrá ìròyìn wa létí ẹ̀pẹ̀ sórí 0916-0627526 0916-0627526 adéyẹmí adéwálé lòlótùrìn tó kojọ lédè gẹ̀ẹ́sì ọ̀làǹrẹ̀wájú ògúnlóyè ló tún ló kà lédè abínibí sí ètí gbọ̀nyìn ẹ̀ ṣe ṣeun fún bẹ́ẹ̀ ṣe tẹ́tí gbọ́ ìkànnì yín eléyìí tó ta wọn yọ.

0: Hello,
1: the number you
0: babalawa emo loro de duo ayin ni mba wi
2: ori number kan go ni pe
0: an ebo le yin de duo mo loro de duo
3: mo pe number kan go ogbe ni last week mo pe won pe won bi e meta e merin won gbe but aro yi mo pe won won gbe won so fun mi pe awon ni le raye wa leni atola o atotunla awon le raye wa igba ti o diro le ti mo tun ri ya mo salaye fun ya won pe orin gbe e meji ko gbe
0: won ti wa mi ti o si service wa de lo be ti ma re ri e ma do mi re
2: na ri chebu nu
0: an be ti ma re ri e ma do mi oda se eni to do forun ni ka ni paro nisin ni abi mi ti mo soro ta ninu wa ebe sale ni n boy
2: no ri chebu na won si wu
0: gbe boya awon amuni woko boya awon ni won tele ni si n be lo na musigada abi ko gozu ni o wa ni ina na ina n gbo ni so ni o wa ri chebu boya ma menu go ogwa ogwa biti se number ma lo no ri chebu re ni enti osele nbe ni pe oro ya dabi ere kisere o o dabi awada ki wa disawada to ba se pe number yen o ni lo nigba ti won ti pe ka to bo sori eto lo ti e ki number o ma lo se wa ni runu kankan gba ama ngba ta bo sori eto toro dabo ti da yi
2: ten si ma go mefa
0: eleyi ta fe so yi the law
4: yes sir
0: igbesi akoko ni oje okay ti yo kan ba won mo ko pa ko ni sombe ni
3: dara
0: o wa gba yin lati ta
3: ben
0: se ri nga be moto ti si mo ko igi nbenu sombe le o tumo si pe ko mo si pe boya bi se won le ja kọ́mọ̀ sí pé irun tó fàjà náà nì ẹsìn ní rárá kí n ti
2: ìgbà tẹ́yìn bá wọn gbé
0: ṣe ń bí yín lọ́rọ̀ rí di lọ kọ́mọ̀ jẹ́ pé irun tó fàjà náà nì torí ọkọ̀ tí ń kópa kó mọ̀ ń bẹ́nu sọ́mìlì dáadáa bọ́rọ̀ tí wàá jẹ́ tó fi á di pé ẹnìnù ejì bẹ̀ ẹ̀ rí pé ọ̀rọ̀ kan náà ṣẹlẹ̀ nígbà kan báyìí ìyá bá ń délé ta pe awon alaga ati akowe so mi baba rutu mechanic ni o to denu o denu
2: mo kan leti pe
0: maran leti ati bere ja to isi bere na la bere ja
2: ha ma pari ese pari
0: dem body law
4: yes sir
0: a to wa lu awon egbe so mi la àwọn ẹgbẹ́ oníki ti ń ta pákó nípínlẹ̀ kwara yóò wù wá káwọn alága ọyọjú àti akọ̀wé kan tó mọ́mọ ẹgbẹ́ kan lọ́wọ́ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí àmọ́yọ̀ ni ti ń ta pákó
2: bẹ́ẹ̀ni
0: ẹ̀sùn kọ́ rẹ̀ kí n gbọ́
3: Akeem Idris Kango
0: Akeem Idris ni wọ́n ń pè àmọ́ bẹ́ẹ̀ bá dénú ọgbà kángọ̀ lọ́gbà yìí ẹ̀yin ẹgbẹ́ sọ́mìlà ẹ̀dàkùn bẹ́ẹ̀ tí máa ṣe fún wa tẹ́lẹ̀ ni ẹ̀ ní ragi tí yóò nàlíjà nù ó.
2: Àmì yóò mọ̀ títẹ ẹnu mọ́yìn láti ẹsẹ̀ tó kọjá.
0: Ọyọ rẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ báyìí ẹ̀ wá ni wọ́n ń tagi hun ọ̀gọ́ ẹ̀bìtì bí èèyàn ti ń sàpàtà ni màlúù dẹ́ rí wa àwọn alálejò ẹnu màlúù ń bẹ ẹyẹ ọmọ ọmọ ẹlẹ́ran lèmi náà.
2: Òun ti ta lẹ́fà àlàyé rí ó mọ̀ ń ṣàlàyé fún mi nígbà mọ́.
0: Ẹ̀dàkùn tá ń bi ní.
2: Ebo ti sọ tipẹ́tipẹ́.
0: Tá ń bi láìsè dí o fagún wa.
2: Ìtẹ̀ tó bá sọ.
0: Dàkùn jẹ́ gbọ́rọ̀ dákùn inú ti ń bí mi. Ẹ̀ ní síra lára gé. lagbara olohun egbe yan ma tesiwaju ni tori pe oja ti ebi epa re de be de enta won si lowo nbe ya bi otan
2: otan
0: eh albariko olohun ni nje be tori na egbe so mi la be ti da wa lohun njo si te da wa lohun te fowo ti wa ni di toro si toro ta moro na ta ri ododo fi di e mole de lo
3: yes sir
0: ari di ododo fi di e mole eye egbe onipa ko nipinle kwara president akowe ati omo egbe kan akunrin ta wa nso re akimu
3: idris kango
0: idris kango amoyo lowa ni so meli
3: aro
0: ni so meli aro lowa aro oran won se o se ma won ye kala
2: beni
0: ohun da oja ti ele won ba na koye to poro ba wa de bi ode yi awon egbe la lu logo enu
3: sure
0: ko ma de pe a kile wa yin omi lenu si se e mo mo gba je won koko funra won ni amo me egbe ti nsoju se ti ntaja ti won si ni osegbe ti osegbe bi o ba wa wa pe a akimu dirisi e ba wa so me egbe eleyi ni otu la siri
2: be ni o
0: edakun eyan gbe onipaku nipinle kwara ti ntagi paku baba di jomejo yo wa kari president akowe atome egbe kan akimu idrisi na ti nbe ni so mi ile aru la moyo e ba ni pe ohun na dani to ba di ago marun la ma bere oro leyin lekun ago mefala to nbo sori eto ni fun di eleyi a mo reti yin oju oni ti yin
2: amen
0: be tin duti wa won olohun odu te yin na o
2: amen o
0: a to mo reti yin a mo be executive gba na ni nbe di sin ama bi won tin ba wa se nu
3: mo
0: te try last one ta si nfi di
2: ko sa won ta si pe ti won so mo lohun
0: fun wa ri ngbe ye ni wa je 4 million to jo won lo pada je ni 400,000 ti o ba si lopolopo e won ki la ma so e la ma reti ni jo mejo lagbara olohun a ma reti mo ba di jo mejo laago marun ni role ni diamond lodo wa nbi amari ti o ka tu jo fide na fide re mule nbi oro ba wa nbi oro ba du ati bi isu se ku to be se
2: be
0: aha to de be ye ni a fe ke wa tan mole si fun wa amari ti njo mejo ni agbara olohun e ja amari ti njo mejo

0: ìwé tó bá tún wá ṣe tán o.
1: Rẹ́sìnù ẹ rẹ̀bẹ̀nsìn rẹ̀bẹ̀nsìn rẹ́sìnù ẹ máa yọ kúrò o. Gbé dúró síbẹ̀ jẹ́ kó wà
0: bẹ́ẹ̀.
1: Rẹ́sìnù ẹ
0: máa
1: gbé bẹ́ẹ̀ alábíà.
0: Ẹgbà bọ́ngálò ibẹ̀ ní kẹyọ gé. Ẹ ká lẹ́kùn nílé àsìkò ìgbìmọ̀ kọ̀mpútà tẹ́kùn ìkànnì yìí fẹ́ dé. Ẹ kú gbìyànjú látàárọ̀ ẹ kú kó le dáa. A mọ̀ sí káàbọ̀ sínú oṣù tuntun o.
1: Adúpẹ́ o.
0: Oṣù Ọ̀któbà rẹ̀ ìrìọ́bà fẹ́ dé
1: ní àtí.
0: Oṣù Ọ̀któbà rẹ̀ ìbànújẹ́ òní bà
1: sí
0: àbíyẹ̀wà. Oṣù kẹwàá rẹ̀ ìr
1: Ami o.
0: E ka bo sori eto yin eto wa ni opo mu lero
1: do mi.
0: Eto t'Olorun fun ara re mo mo sagbe kale re pe ki le o le tuba ko le tuse ki to le du ki gbogbo o le kan si lo se fi wa se alaja ati alaja pastor ati pastoress
1: woli ati wole
0: e lo moju to eto yi ki gbogbo idile ore ma dun ko si ko si le ma kasi awa dupe f'Olorun oba titin ba wa tu ko eto yi oba to ti wa si waju oda wada
1: adupe
0: oba ti ya ma rin soko pada leyin wa
1: adupe
0: oba to le mu wa bi super glue
1: adupe
0: oba ti nbe leyin wa ti follow wa bi ti twitter back to back adupe f'Olorun oba o
1: adupe
0: amoju re wo Olorun oba
1: adupe
0: awa tun ti bale bagẹ lori eto loni ki gbogbo le ma dun ko tun le ma kasi na
1: adupe adupe
0: to oba bi yo ma salaye to rawon ni eto ti wa ma salaye be to se ri tori
1: iya eto iya to to melo to lawon eyan pe mi bayi ko lo nsa wọ́n ní kí báwọn kí bàbá tótó mẹ́lò tó mú ní ha ẹ̀yìn nu ọlọ́ọ̀nù.
0: Ọlọ́wọ́ wọ́n ti rí Azeez ọ̀rọ̀ ẹwà lórúkọ títò èmi lálẹ́ ọjọ́ títò ní ọmọ bíi àṣàlàyé
1: lásìkò. Ẹ̀kúnlẹ̀ làkàrà àkérò ọ̀nà kí gbogbo láṣàlẹ̀ tí ọ̀dẹ̀ òdùn bí. Adúpẹ́ torí pé awọ oṣù àti àlàáfíà ire owó ọmọ àlàáfíà kó máa wá wa rí o. Tayataya tọkọtọkọ tọmọtọmọ inú oṣù yìí a san wá síre, a san wá sí àlàáfíà kò bá lè ọ̀rọ̀. Àwa nírí ń gbé sọnù bí ò ṣe bí ọmọ láṣẹ ìdùmarè títí tóṣù yìí tí ò fi kógbá lè rìn láwọn rí gbà lójoojúmọ́ ẹ o. Torí ti ojú tire tayọ̀ òun náà la fi ń wo ọmọ tuntun. Ọmọ ará yóò fojú rere wò wá láṣẹ ìdùmarè. Eléyìí náà la fi kì í káàbọ̀ sínú oṣù tuntun o. Ọlọ́yẹ ti ṣàdúrà, ó ti kó gbogbo ẹ̀ papọ̀ ẹ o. Àdúrà sì ti gbà lágbára lọ́wọ́ lọ. Gbogbo ibi tó yẹ kọ́lọ́yẹ ó tẹ̀ gbogbo ẹ̀ ló ti tẹ̀. Ó ti tẹ gbogbo ẹ̀ round. Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀. A ó ti gbà. Ó ti dókè. Àwọn ayé ti bá wa gbà. Abala méjì òun náà ló wà lórí ètò pòmúlérò. Ètò yìí òun náà la gbé wá fún yín tó já wípé a fi máa ń fìdí ìdílé kọ̀ọ̀kan, a fi máa ń fi múlẹ̀ pé kí ìdílé kó mọ̀ bà dàrú, kí ló mọ̀ bà tú, òun là wá ṣe gbé ètò yìí sílẹ̀. Àwọn ni kí ọmọ bíi àtọlọ́yẹ kán mọ tukọ rẹ̀. Ẹ̀yin àyànfẹ́ mi tí inú mi dùn sí, ẹ mọ̀ gbọ́ tiwọn. Àwọn èèyàn náà sì wà ń gbọ́ tiwa. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ̀yin tẹ́ ẹ̀ bá wa pè lọ́sọ̀ọ̀sẹ̀ bí ò bá sí ẹ̀yin kò sí àwa. Ẹ̀yin náà létí torí bí ò bá sí ti etí ni níṣẹ́ lórí tí ó dàbí àpò
0: láàgì.
1: Ẹ̀yin lẹ̀ jẹ́ kó rí tiwa kó dàbí àpò
0: láàgì. Adúpẹ́
1: lọ́wọ́ yín o. Ẹ ṣeun ṣeun. Inú wa sì ń dùn pẹ̀lú nǹkan táwọn èèyàn tó bá fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa tí wọ́n ń sọ. Wọ́n lohun táwọn ara alẹ́ sọ, àwọn mọ̀ tẹ́lẹ̀. Dídùn mọ lọ́sọ̀ọ́sọ̀ nígbẹ̀yìngbẹ̀yìn. Adúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe gan ni. Òpómúlérò lẹ́tọ̀
0: ètò ló pómúlérò.
1: Abala méjì ló wá wà lórí ètò yìí. Abala àkọ́kọ́ láti máa ń ka lẹ́tà tó bá wà àwọn ajú wa sétí gbọ́ gbogbo ẹ̀yìn ara
0: yé.
1: Lẹ́tì máa ń gba tọkọ ti ìyàwó, ẹ̀gbọ́n àtàbúrò, ìyá àti bàbá. Àbáwọn tọrọ kan gan tó bá ní í ṣe pẹ̀lú ìdílé, ẹ ṣáà máa
0: gbé bọ̀.
1: Àwa lò pó tó múlé eyín ró. Òpó yóò sì gbọ́dọ̀ yẹ.
0: Ajé
1: bí ò bá sòpò nulẹ̀ ọlọ́yẹ.
0: Wàhálà yọ yẹ dànù.
1: Ilé yóò tiẹ̀ lè dúró.
0: Kò lè
1: ṣeé kọ́.
0: Wọ́n ti bẹ́ gbé dúró.
1: Yóò mọ yẹ gẹ̀rẹ̀. yo mo je gere ni awa na wa gbe kale gege bi opo to gbele eyin ro ki le o mo ba tu mo la wa se wa nbi o baba si wa kale tai e wa pe sori eto oju te ba fi wo awa ma so pe ilu gangan loro e o ba se kwaju senikan eyin ni mo ko se lo mi oju to loye le fi wo o le yato si temi o le ko sisi so mo bi koko nine so loye igba mi o si le ko sisi sa wa mejeji ko je pe eyin ara ile yo ko nine si yin igba mi o le ko nine si ore mi samu abi ti lo je siko soruko na ni
0: Isaac nu
1: Isaac Aziko o si da looto o le ko nice Ziko ko so koko sisi si ne
0: di Siko Pro Max
1: Siko Pro Max gogo to ba si ni Pro Max si o ti da juno Olorun saanu mi fun temi na Pro Max
0: o se ma se re ko
1: be Olorun ni ori be Olorun ye na Pro Max ni Pro Max la jo npe
0: Olorun fun asan ni mo lo de ti ni Pro Max
1: Olorun ye lo ti gba Pro Max
0: e je won ba mo
1: suma phone la se toloye nlo yo ju Pro Max lo Olorun lo ni ori be abala keji lati mani ka won mo kekeke ki won lo so tori awon ta man gbe yawo la bala keji ko ti kan yin sugbon lale yi atuba yin diwa beyin gan se fi sowo awa na ti wa di o e ti wa gba answer e ti fi question sowo answer la wa wa gbe wa la bala keji ohun to ni se pelu eto ilera yin te ti fi sowo pe ki dokita kan ba yin down si ohun teyin koju lele bo le se le se sogun le lo se lo ri dokita ni ki le fe lo gan onimo isegun oyinbo wa won si ba wa fi sowo lasale to ni eyin te ba si wa fi ibere sowo laarin inu osu yi asiko ti to lati gba idahun si ibere yin wa nkan fi idile tabi fe fi idile kan e kese yin bo nu omi tutu ke mo sorun ese
0: oruburuku
1: e mo sorun ese e mo sorun ese e ja jogbo lati bere dopin
0: bi o ti rinu
1: emi si yin to so olubukola omo bori owo omo bi lo ko mi
0: adupe to omo bi ti salaye lotun lo si o si ti yan na e bi o ti ri odo omo bi na latun ti wa bere tori pe ibi ta ba foko ti sibe ibe na la si ti mo ko ya e ti bere
1: eju be
0: letter to leke bi mi ati mo wi gugu wa e mo gbagbe enikan le ju tenikan lo enikan le fi ti e ranse kitelo mi o de gogore pe ah ewo tun leleyi ah ni kitele yi o du emi a ma so gugu wa pe ta ba nfo ogun sabi aso enikan ji tenikan ka pe ogo ogun ele
1: yo tu wa ri pe
0: ah ogun ele ji jemi o mele ko
1: ele mo tu kan mama bi aso re mi kan yo ni omo bi ele mo kan mama
0: kan mama
1: o ka gan so
0: pe ogun ele ji
1: o la tan bogi
0: ogun to ogun ele ye je won mele to kere to hun yi la
1: ya gan ni
0: promise
1: ogun promise
0: ke iwa mo gugu promise yi lo ke iwa mo gugu light yi ko
1: won lo le bro o tu wa ni mass leyin
0: omo bi
1: wala
0: ogun promise won lo leke
1: lo eto wa won ajiwa lasale toni
0: ben
1: daddy yen ni ka ba won fi oye gbe pe ohun ta ba ti le gba ni ka so o
0: ton lero
1: oloye bo ba si mo pe o le gba mo so pe fowo wonu
0: ka mo karo ka won jale
1: omo bi na ba si mo pe ohun o le gba mo so pe wa fowo wonu eja moju ko nbe
0: awo se ko si nbe
1: eyin ara le be ba si mo pe e le gba te mo pe e le gba amoran aburo yin ni ru moran be abegbon yin ni ru moran be abomo yin ni ru moran be e mo ja so fe ni pe ko gba o tori won fi woni si pe ka ba won so fun awon ara le pe ohun tan ba ti le gba ni kan so fa
0: won ju ba nlo
1: arakunrin ni ohun wo boya ko n le iyawo ohun ko nu le
0: oba tan
1: tori iyawo ohun yi ban ba so pe eyan ti wo bo eyan lopolo bo fi oju eyan gbole won ni iyawo awon o ti owo bo awon lopolo o tu wa fi oju awon gbole
0: finger brain re nu finger brain
1: won ni iyawo awon wa je ka won mo pe awon o ja mo nkankan
0: abi bo o si ale toyun
1: won ni awon finu tan iyawo awon
0: okay
1: atawon ati yawo awon jo nsise ni
0: okay
1: awon wa wo pe ka won gangan fun ra won ka won gbe ile ise kankale ile ise ape abuaya ti o bu aya
0: ti o ni tumo
1: ti o ni tumo pe owo nla won si ti wo pe owo ta won fi gbe kini kale mili mili ni ki soro 10 million ki soro 20 ki

0: ṣàdédé làwọn rí pé ìyàwó àwọn tọwọ bowó àwọn kọkọ jòkó dáadáa pé aláàtì làwọn ń wo ìpè bígbà pé èèyàn yọnu owó àbójú àwọn òrí náà nítorí àwọn mọ̀ pé nínú àwọn àbí ìyàwó àwọn
1: ló
0: láṣẹ sí owó yìí láti yọnu ẹ̀.
1: Ok
0: wọ́n nígbà táwọn wá wo owó tí ìyàwó àwọn yọ làwọn bá ń wo 6 million àwọn kọkọ pé 6,000
1: kíní èdè
0: olóyè kì í mọ̀ ṣeré wọ́n náà wá wo odo yìí pé odo yìí mọ̀ ti wọ mẹ́fà.
1: Odo di mẹ́fà.
0: Mẹ́fà.
1: Lẹ́yìn ìṣòdo mẹ́ta odo bá tún gbé mẹ́ta mi kàn. O di mẹ́fà.
0: Ó wá di èlò bẹ́ẹ̀.
1: 6 million. 6 million nù.
0: Torí mi gan wo pé.
1: Olódo mẹ́fà ni 6 million.
0: Olódo mẹ́fà.
1: 6 million nù. Wọ́n ṣeré 6 million lọ́lọ́dọ̀ mẹ́fà.
0: Wọ́n ní báwọn aṣèwárò odo mẹ́fà ẹ̀ pàwọ́ pé 6 million ọmọ lélẹ́yìí kí ló ṣẹlẹ̀ àágùn kọ́kọ́. Ó bu àwọn lábẹ́ AC.
1: Pé paspire lábẹ́ AC.
0: Ṣé ẹ ti ń gbọ́? Ọlọ́yẹ ni pé arákùnrin ó sì mọ̀ pa
1: nǹkan ṣe yẹ̀yẹ̀ báyọ̀. Ẹ mọ̀ bínú dáàdì kíni ẹ mọ̀ bínú mọ̀ yọ̀ǹda ẹ mọ̀ bínú.
0: Wọ́n ní bí òtútù ṣe mú àwọn ni ooru tún mú àwọn
1: pẹ̀lú. At the same time.
0: 6 million naira àwọn ọmọ nǹkan táwọn owó yìí kì í ṣọ̀rọ̀ ọdún kan
1: ní 6 million
0: kì í ṣọ̀rọ̀ ọdún méjì ni 50 million yìí. Wọ́n ní báwọn ṣe wá pé ìyàwó àwọn yẹn pé ṣó o mọ̀ sí
1: owó yìí.
0: Owó yìí torí àwọn rí pé owó kúrò nínú àkáǹtì lọ́wọ́ ni àwọn mọ̀ sí báwọn bá dé inú ilé ara àwọn òbalẹ̀ pé gbogbo ohun tó bá fẹ́ sọ mọ̀ sọ lórí fóònù báyìí eléyìí ń sọ̀rọ̀ inú ilé wọn ni ìyàwó àwọn bá ṣàdé àwọn èmi ṣàmúyọ tó bá ṣàdé inú ilé làwọn tí wo fóònù pé ṣáwọn ò ṣí nọ́mbà pé torí káwọn tó kú
1: òun lé
0: ìyàwó báwọn sọ gbogbo orú nǹkan báyìí pé
1: mo fẹ́
0: wọ́n ní àwọn ṣàfi sùúrù wa mọ́tò délé ọlọ́run ṣáàjẹ́ káwọn pààyàn pé káwọn ṣàfi
1: ojúlira
0: wọn wọ́n ní bí àwọn ṣe wá ṣàlàyé fún ìyàwó àwọn pé ká ló sì kì kí ló ṣẹlẹ̀ emergency wo ló gbà
1: tó fi gbọ́ 6 million yọ.
0: Ta ló pè ẹ láti ilé ṣàbúrò ta ló pè ẹ
1: kí gan láìsí kókò sí oúnjẹ tá a fẹ́ jẹ ńlé
0: kò sí owó tó fẹ́ fi rẹ́pọ̀ ọlọ́yẹ irú oúnjẹ wo ni 6 million
1: ó lè fẹ́ ra oúnjẹ 6 million àwọn àlùjọ ló lè ṣẹ́wọ̀ sí àwọn ara wa ní alẹ́ bẹ́ẹ̀ rọrùn láti máa
0: di irú epo wo lè yẹn lè rà tí ó rẹ̀ po 6 million
1: tó kò yé mi náà ni mọ́nítò
0: ó ra ara lẹ̀ fọ́dún méje
1: láti kó fẹ́ ra lẹ̀ epo
0: wọ́n ní ìyàwó àwọn bá ní ọkọ mi jókòó ní sùúrù tí ẹ náà mò ń ṣe
1: ọ̀rọ̀ náà ọ̀rọ̀
0: náà bó ṣe níta àwọn làwọn ṣe àwọn
1: ọ̀rọ̀ pẹ́
0: bóyá owó ìbò yóò fi establish nkankan tó fẹ́ surprise
1: tí ó sáré dọ́bù
0: díẹ̀ bó ṣe sọ náà ni pé tí ó di double times 2 táwọn atúnṣàrè jèrè
1: sí wọn ti bẹ́ẹ̀ lẹ̀
0: wọ́n ní ìyàwó àwọn bá ní ṣé àwọn mọ̀ pé àwọn ò lè sọ pé káwọn déédéé yọ owó ìbáyìí káwọn má ṣe ti ọlọ́run àwọn àṣetọ ọlọ́run bíi ti báwo
1: ọlọ́run kárí
0: kí lọ́lọ́run béèrè lọ́wọ́ àwọn káwọn ò mọ̀ sí àwọn jọ ń lọ ṣọ́ọ̀ṣì ní kí ni nǹkan tó ṣẹlẹ̀
1: lọ́lọ́run bẹ́ẹ̀ sọ lẹ́yìn mi
0: owó ṣé 6 million ló fọ́ lọ́run kí lọ́lọ́run béèrè ọlọ́yẹ kí lọ́lọ́run béèrè ló ní 6 million ṣó ń jẹ́ ni àbí àbírú àbẹ̀tẹ́lẹ̀ wo rẹ̀ ìwọ lọ sànú ṣówó ẹ̀ mi
1: àmọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ra kẹ̀kẹ́ oríkèé
0: sọwọ ẹ mi ni àbówó kíni wọn ni ìyàwó àwọn bá ní kò ní sùúrù tẹ ẹjẹ káwọn ṣàpá àlàyé iná làwọn gbọ kí ni nǹkan tó ṣẹlẹ
1: ṣédélẹ dílẹ kí n gbọ
0: àwọn yọ ìdámẹwàá kúrò ní inú owó ìdámẹwàá
1: owó tá a ti dáta tá a ń dá lọ
0: ṣáàṣù àkáǹtì tó ìdámẹwàá ò sí ọlọyẹ pé inú àkáǹtì tí ìdámẹwàá ìwà gangan ni kò sọ báwọn ó ṣe dá owó ìpadà sí inú ibi tó yẹ kó wà wọn ni ọrọ owó ti jìn ju
1: ọ̀rọ̀ deep gardens ọ̀rọ̀ fúlà fi rẹ́rìn
0: ọlọ́yẹ ọ̀rọ̀ owó ti jìjú gbogbo pé báwọn ṣe ń sọ̀rọ̀ ẹ̀ àwọn ti send owó sí pásítọ̀ àwọn ṣebí gbogbo owó táwọn rí kójọ ẹ̀ náà àdúrà pásítọ̀ náà ló ṣiṣẹ́ ní orí àwọn àwọn kan tí wọ́n rántí sí wàásù ọjọ́
1: sunday lèmi bá tún mọ̀ ohun
0: pé káwọn yọnu táwọn bá yọnu àwọn tún lè rí
1: ju bẹ́ẹ̀ lọ
0: wọ́n náwọn ní pásítọ̀ èwo ń bẹ̀ wọ́n ní pásítọ̀ ọlọ́yẹ gbọ́
1: ogo
0: pé pásítọ̀ lágbájá náà làwọn sáà ní 6 million ọlọ́yẹ ṣèbí tí èèyàn bá ti ṣiṣẹ́ tó bá ti jèrè mọ́ gbọ́ lèèyàn máa ṣùgbọ́n
1: kó ń jọ ìdá
0: mẹ́wàá èrè kí làwọn sì àwọn ò tí ì
1: dáàkì àti ìbẹ̀rẹ̀ bísínẹ́sì gan
0: tó ti ní oúnjẹ ìdá mẹ́wàá wọ́n ní ẹni pé ṣèbí gbogbo iṣẹ́ táwọn ti ṣe tẹ́lẹ̀ náà ni àwọn ti rí owó ìkójọ lòun wá ní kò sáré yọ wọ́n ní àtìgbà tí àwọn pé kódà àwọn ò mú tá bíi pé káwọn pa
1: lójú
0: arábìnrin káwọn pa lójú ẹsẹ̀ ni pé ó yọ 6 million fún pásítọ̀ wọ́n ní ìwádìí táwọn aṣèlà wọn a rí i pé pásítọ̀ gangan ló gba ìyàwó àwọn nímọ̀ràn
1: pé kò lọ yọ 6 million
0: pé kò

ọ̀rẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀. Ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí. Tọ́pọ̀ ò sì rẹ́ni bárò rẹ́ni bárẹ́. Wọ́n dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po. Òpómúléró, èyí ló jẹ́ kí Diamond FM ó ṣẹyọ lálẹ́ ayé já gamboro. Fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ká. Òpómúléró, àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n. Láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú Wednesday, lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera. Òpómúléró, ẹ fàyílẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kì í pèdè ìkókó lẹ́nu. Bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi àti Babatunde Azeez Ọlọ́yẹwàn. Òpómúléró, aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú Wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́tọ̀ yóò máa gorí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlà kọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé. Ẹ máa fi àtẹ̀jíṣẹ́ SMS, WhatsApp message, WhatsApp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ ká jọ pàdé lórí ètò. Òpómúléró.

0: ẹni yìí béèrè o wọn ni wípé ọrọ kan làwọn èèyàn ń sọ eléyìí tó sì ta sáwọn létí sáwọn sì fẹ́ fìdí ẹ̀ mọ́lẹ̀ o wípé ń gbọ́ sí tọkùnrin bá wà tí ò ní alájọrin míì tí ò ní sex partner mẹ́ta jẹ́ pé ìyàwó ẹ̀ nìkan ni ó ń bá ṣe àjọṣepọ̀ wọn ni gbọ́n gbọ́ sí irú ìrìn àjò bẹ́ẹ̀ pé kí wọn máa bá ìyàwó ẹ̀ nìkan lájọṣepọ̀ láìsùnmọ́ obìnrin omi wípé gbọ́ sọ máa ń pa ọkùnrin lóko mo fẹ́ sọ fún ẹni tó béèrè ìbéèrè yìí pé irọ́ pọ́nbélé ni o tí ẹ bá rẹni tí ń sọ bẹ́ẹ̀ wọ́n fẹ́ tan èyí náà jáde kẹ́yìn náà ó lè dà bí wọn ni o ibẹ̀ ni wọ́n ti máa pè é fún yín pé bí èèyàn bá ń jiyàn lóde ojúmọ́ ẹ̀yìn a máa sún ni pé èèyàn a máa dán ọkà àbí sẹ̀múnà wò tí ìgbàgbọ́ yín ọba ti rọ̀ mọ́ ìyàwó yín nìkan ṣe rí tí à ń pè ní ìbálòpọ̀ mo ti sọ fún wa lórí ètò pé láti inú ọkàn ìní ti máa ń wá ṣe ṣe rẹ̀ rí obìnrin tí ẹ jọ wà nínú ilé ọlọ́run lágbára rí pé ó máa ń rí bọ́ǹdì ìfẹ́ láàrin lọ́kọláya ojoojúmọ́ nìyẹn máa ń tuntun sí lójú ara èèyàn ní ọ̀gbà àgbà tí obìnrin bá ti tí ọba ti lọ́bùn tó sì mọ̀ wá wù tó máa rá mú tí ò jẹ́ni tó jẹ́ olóòórùn tó jẹ́ni tó jẹ́ wípé ó máa ń múra dáadáa sọ ara wọn kan tó máa ń mú kí obìnrin súyàn ni pé tó obìnrin bá lọ́bùn tó pé tẹ bá ti súnmọ́ ẹ̀ ń pàṣí fún àwọn òórùn tí kò yẹ àbí tí ẹ bá ti jẹ́ obìnrin tí ara rẹ̀ ọ̀mọ́ tó pé tẹ bá ti súnmọ́ ẹ̀yìn gangan ẹ̀ ń jọ ara yín ó máa ń sokùnfà pé kúbi èrè kéèyàn fẹ́ súnmọ́ obìnrin bẹ́ẹ̀ kárẹ̀ yóò ti rọ̀wọ̀ tó yọkàn èèyàn yóò ti wà èèyàn ti máa ní ọkàn èèyàn ti máa kúrò níbẹ̀ but tí ọba ti sí yẹn kìí ṣe pé bẹ́ẹ̀ wà ń bá obìnrin kan lájọṣepọ̀ ẹni yóò wà pa èèyàn ní nǹkan ọmọkùnrin so irọ́ tó jìnà sóòótọ́ ni so kò sí òótọ́ olóòkan níbẹ̀.
1: Nǹkan tí a tún máa fèsì sí lórí ètò náà ni ti arákùnrin tí wọ́n ní wípé gbogbo oríkèríkè ara ló máa ń dùn àwọn báwọn bá ní joint pain then táwọn bá ní báwọn bá ti rọra rìn díà báwọn bá ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin wọ́n ní pé ògoro ẹ̀yìn níbi èkùdí wọ́n ló máa ń ro àwọn wọ́n làwọn sì ti lọ sí hospital láti lọ ṣe àwọn ti ya fọ́tò àwọn ti ṣo gbogbo ṣùgbọ́n àwọn oògùn tí wọ́n kó fún àwọn ni kò tí ì bá ibẹ̀ lọ. Mo kọ́kọ́ fẹ́ sọ fún yín wípé àkọ́kọ́ náà mi máa ọjọ́ orí yín torí pé àwọn ọjọ́ orí kan bẹ́ẹ̀ pé tíyàn bá ti débẹ̀ àwọn nǹkan kan bẹ tí yóò máa yọjú nítorí mú káwọn nǹkan èèyàn máa yọjú a jẹ́ wípé yóò ní àwọn lifestyle kan tíyàn gbọ́dọ̀ endorse yóò láwọn kan tíyàn gbọ́dọ̀ kọ̀ sílẹ̀ ara irúfẹ́ rẹ ni pé irú àwọn oúnjẹ wo ló yẹ kíyàn máa jẹ tí ṣúgà bá ti pọ̀ jù nínú àgọ́ ara ó lè má ti result sí diabetes but too much of sugar ó lè máa cause painful of the joint ó lè máa cause ó lè lead to joint pain so then irú iṣẹ́ wo lẹ ń ṣe so iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́pọ̀ ìgbà ó lè sọ báwo làgọ́ ara yẹn ṣe máa response so táyé pé bá ń ṣiṣẹ́ agbára àbẹ́ ń ṣiṣẹ́ ìjókòó púpọ̀ jù àbẹ́ ń ṣiṣẹ́ ìnàrú púpọ̀ jù àbẹ́ jẹ́ni tó máa ń gbé ẹrù àbẹ́ jẹ́ni tó ń ṣiṣẹ́ bóòjí ojí mi tó ń lọ tó ń bọ̀ àbí driver tó ń ju ọwọ́ sọ̀tún tó ń ju ọwọ́ sósì so ó ṣe é ṣe kẹ́ máa pàṣípò àwọn pain yìí because àwọn nǹkan yìí àgọ́ ara lẹ̀ ń lò àwọn muscle spams ó wà muscle strain ó wà so gbogbo àwọn nǹkan yìí and then intramuscular muscular pain náà ó wà látàrí bí ẹ bá ṣe ń lo àgọ́ ara yín so iṣẹ́ wo lẹ ń ṣe kí n lọ́jọ́ orí yín báwo irú àwọn kan wo lẹ ń jẹ so ó ní ṣe pẹ̀lú tí ẹ̀ ńlá kọjá yìí nígbà tẹ́lẹ̀ ti lọ sí hospital tí a ti ya x-ray yín so ó ṣeéṣe there is a particular condition lumbar spondylosis ó máa ń sábà wáyé tíyàn bá ń ṣiṣẹ́ ìjókòó púpọ̀ jù eléyìí tó jẹ́ wípé èkùdí máa ròyàn ó sì máa ròyìn mọ́ ìtàn ẹsẹ̀ níbi lówà extremity yẹn nígbà míì ó lè máa kúrìrì tàbí tẹ bá jókòó tí awẹ́ ìdí ọ̀fẹ́ máa ta yín so gbogbo orí àwọn kan yẹn ó ní ṣe pẹ̀lú ẹ̀ so tí a bá mọ àwọn àyẹ̀wò tẹ ti ṣe tẹ bá lè sẹ́ẹ̀lì ẹ̀ tá a bá rí ìfíw rẹ̀ a lè sọ agbọ̀ndan àwọn òwò ni ẹ lọ rí àwọn kan mímọ tẹ pé common naturopathy system nílò láti follow tẹ nílò oògùn ẹ dẹ nílò abẹ́rẹ́ tẹ pẹ kàn nílò àwọn kankan láti dínkù ẹsẹ̀ láwọn àwọn kan láti fi kún ìrìn àjò yín ni so tó bá ṣe é ṣe ẹ lè rí létí pẹ̀lú mi personally kábí yín lè rí àwọn kankan àwọn àyẹ̀wò tí ẹ ti ṣe tẹ bá lè sẹ́ndì rìpọ́ọ̀tì ẹ kábí yín rí ìfíw rẹ tá ẹ pé ọ̀rọ̀ yín bá jọ mọ́ mẹ́díkà náà ni àwa máa rí fà á yín sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ níbi tẹ wà yẹn náà tí wọ́n ó sì mọ àwọn nǹkan tó yẹ ní àti ṣe. Àwọn ẹ̀dákun mo rọ̀ wá tá a fẹ́ máa sẹ́ndì ìbéèrè ẹ jẹ́ ká máa jẹ́ kó kún ká lè bá a fún wa ní ìdáhùn tó yẹ àti àmọ̀ràn tó kún láti lè mọ ìgbésẹ̀ tó kù tí a gbé ọjọ́ orí wa tó a jẹ́ pé ta níṣe ó tá a ti ṣe ó níṣe pẹ̀lú ìyọmọ tá a ti bí ẹja máa fi kún ẹni yìí fìbéèrè ránṣẹ́ wọ́n ní àwọn ní infection ìyẹn tá a mọ̀ sí àrùn kan tàbí òmíràn a mọ irú infection tí ń ṣe bóyá infection ti abẹ́ ni àbí ti ara a mọ̀ bí ọkùnrin ni tàbí obìnrin wọn láwọn ti tọ́jú ẹ̀ lọ́pọ̀ gbà ṣùgbọ́n kò lọ bọ̀ tó a jẹ́ pé ọkùnrin ni tàbí obìnrin ni tó bá jẹ́ obìnrin ni tẹ́ láti ní infection ìtọ́jú ẹ̀ kọ̀ lọ ẹ padà lọ sọ́dọ̀ àwọn dókítà akọ́ṣẹ́mọṣẹ́ àyẹ̀wò ń bẹ tí wọ́n fi tí wọ́n ṣe à ń pa àyẹ̀wò kan ní HPS MCS wọ́n ó ṣe tó ayé pobìnrin ni wọ́n á gba ẹ̀yà kan ní ojú ara.

0: bóyá omi tó ń wá ní àbí nǹkan kan ni wọn á lọ ṣe àyẹwò ní àwọn akọṣẹmọṣẹ máa ṣe tí a bá ti ṣe irú tí ń ṣe yín tó á jẹ pé bacteria ni tó bá jẹ virus ni tó bá jẹ fungi ni àyẹwò yìí ó gbé oògùn tó sì tọ́tẹ́ lè lò wọn á fi tọ́jú yín kò ní sínú pé yóò máa tún padà wá then bóyá bẹ́ẹ̀ tí ń tọ́jú ara yín tọ́jú ẹnìkejì yín tí ẹjọ́ ní ìbálòpọ̀ infection ò kí ń lọ bá yẹn o so ẹ gbọ́dọ̀ máa tọ́jú partner méjèèjì ìlọ́gbọ́dọ̀ gba ìtọ́jú kì í wàá ṣètọ́jú lásán ni mọ́lẹ́ ẹ gbọ́dọ̀ gba o ìlọ́gbọ́dọ̀ gba ìtọ́jú tí ó péye so tá a bá sọ̀rọ̀ ìtọ́jú tó péye ó yàtọ̀ fún ìtọ́jú lásán ìtọ́jú táyẹ̀wò fìdí ẹ̀ mọ́lẹ̀ pé n tó ń ṣe yín ni tó bá jẹ́ ọkùnrin bákan náà ni so àwa náà wọn ó ṣàyẹ̀wò wa yálà tó bá yá ìtọ̀ wa wọn ó ṣàyẹ̀wò ìtọ̀ wa obìnrin náà wọn máa ṣàyẹ̀wò ìtọ́ tiwa náà tó bá ti lè gbé kòkòrò àìfojúrò kan jáde wọn kọ́ṣẹ́ rẹ̀ wọn sì máa ro ohun tí ó yẹ kò ní jẹ́ kó wọ́n kà lo antibiotics kan sá nígbà tí kì í ṣe bacteria ni ó kọ́ sí tí ń ṣe wa so irú ẹni bẹ́ẹ̀ náà tí a bá lè sọ bọ́yọ́kùnrin làwọn àbóbìnrin làwọn ọjọ́ orí wọn àti irú àwọn ìtọ́jú tí wọ́n ti gbà so àti irú àyẹ̀wò wo ni wọ́n ti ṣe so yóò tún ràn wá lọ́wọ́ púpọ̀ láti lè sọ àwọn nǹkan míì tó lè ràn wá lọ́wọ́. Ìbéèrè mìíràn tí a tún fèsì sí ni ti ẹni tí wọ́n láwọn ti pé 39 years ogójì ọdún ní ẹyọ kan wọ́n ní àwọn ti bímọ kan rí ṣùgbọ́n àwọn ò tí ì marry up till now. Wọ́n wá ní pé láti bí ọdún mẹ́ta yìí sìn wọ́n láwọn ò ṣe nǹkan oṣù mọ́ pé karùn-ún àwọn lọ́wọ́. Ìbéèrè tí ẹ béèrè yìí ohun tí ẹ sọ yìí ó wà pẹ́ẹ́vù oríṣi ọ̀nà tí mo sọ ló wà pẹ́ẹ́vù ni pé at 39 ẹni ẹ ò tí ì married tí ẹ bá dẹ̀ kíyèsí ọjọ́ orí yín ó ti ń wọ 40 so you are close to your menopause but ẹ sì tún ní orí ọ̀fẹ́ because mo ti sọ fún wa lórí ètò yìí pé ọ̀nà mẹ́ta ni menopause máa ń gbà wọlé is either premature yearly or average. Premature in tó jẹ́ pé èèyàn bá ní ààyè kan tí ó wà lágọ̀ ara èèyàn àbá ìsàn kan ó lè mú kí èèyàn wọ menopause ní ọjọ́ orí tó kéré bíi 30-25 but yearly menopause ó lè bẹ̀rẹ̀ at the age of 43-45 o yearly menopause lè bẹ̀rẹ̀ ara àwọn signs and symptoms tí èèyàn dẹ̀ máa rí iná ni pé kọ́ wá láàrin bí oṣù kan kọ́ mọ̀ wà lóṣù méjì kọ́ mọ̀ wà lóṣù mẹ́ta kó tún padà wá so ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nǹkan tó sì máa ṣokùnfà rẹ̀ iná ni ọ̀múná imbalance so tí ọ̀mún ara wa ọ̀ra tó bá ti ń ṣe ṣekúṣekú then mo fà fẹ́ bí yín léèrè wípé sẹ́ẹ̀ sí lórí family planning torí ẹ̀yin tẹ́ jẹ́ single mother tẹ́ẹ̀sì sí lọ́dà ọkùnrin kankan ó ṣe é ṣe kẹwàá lórí family planning ara side effect ti family planning ó lè ṣe nǹkan oṣù tí kò ní wá so sẹ́ẹ̀ wà lórí family planning yálà alápá àbí tó lójú ara àbí oògùn ni ẹ̀yìn ń lò so ó lè ṣokùnfà nǹkan yìí tó lè mú kí nǹkan oṣù yín kò dọ́gbadari tẹ́ẹ̀ bá sí lórí family planning ẹ lọ sọ́dọ̀ àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ó láwọn àyẹ̀wò kan tí ẹ máa ṣe lẹ́yìn tí ẹ bá ti ṣe àyẹ̀wò fọ́tò yín tán tí ẹ bá ti ya scan fún yín tán ẹ máa ṣe tá à ń pè ní hormonal profile wọn ò wo àwọn hormone eléyìí tó ní ṣe pẹ̀lú àti bímọ yín pẹ̀lú àti ṣe menstruation yín pẹ̀lú àti ovulate sí wọn wà bó ti yẹ wọn wà sí wọn ò pọ̀jù sí wọn ò sì ṣe aláìtó so àwọn nǹkan yìí ni yóò sọ bóyá ẹ níṣòro àbẹ́ẹ̀ ní ìṣòro so menstruation yín sì lè padà wá kò ṣe kankan tó le ìtọ́jú péréte iná ni ẹ nílò láti gbà lẹ́yìn àyẹ̀wò so tíra ẹ náà bá lè relate wọ́n lè pè tá a bá mọ àwọn àyẹ̀wò tí wọ́n ti ṣe àbí ìgbésẹ̀ tí wọ́n ti gbé so a lè guide wọn lórí ẹ̀ àti ìgbésẹ̀ tó kàn láti lọ yọrí sí àwọn akọ́ṣẹmọṣẹ́. Ìbéèrè mìíràn tí a tún máa dáhùn fún ni ti ẹni tí wọ́n ní wípé ṣé ọ̀nà míì wà táwọn fi lè fọ kíndìnrín àwọn wọ́n ní nítorí pé àwọn ní tí à ń pè yìí ní urinary tract infection wọ́n láwọn máa ń tọ̀ lemọ́lemọ́ àwọn sì máa ń tọ̀ ṣekúṣekú àwọn wá wò pé urinary tract infection ìyẹn UTI pé ní nkọ̀ṣẹ̀ wọ́n láwọn ti treat ẹ o ṣùgbọ́n ìtọ̀ ṣekúṣekú náà wọ́n ní pé kò dá ọwọ́ dúró wípé ìtọ̀ àwọn ń pọ̀ wípé àwọn ń tọ̀ lemọ́lemọ́ mi ò mẹ́ni tó sọ fún yín pé bóyá kidney ló jẹ́ kẹ́ ẹ máa tọ̀ ṣekúṣekú ṣùgbọ́n ẹ má sì ẹ̀ tí ìjà lọ sọ́dọ̀ kidney. Nǹkan tí mo fẹ́ kí ẹ mọ̀ ni wípé àyẹ̀wò wo ni ẹ ti ṣe ọ̀dọ̀ UTI urinary tract infection ó náà lè mú kíyàn máa tọ̀ ṣekúṣekú tíyàn máa ní burning sensation tó ju ara máa jóyàn tíyàn bá ń tọ̀. Ṣùgbọ́n ṣe ti lọ ṣe àyẹ̀wò ṣúgà yín ṣé ṣúgà yín ọ̀pọ̀ àpọ̀jù ṣàyín then ṣe ti ṣàyẹ̀wò UTI yẹn gangan ṣe ti ṣàyẹ̀wò ìtọ̀ yín ṣe ti ṣe glucose urea yín àti tinú ẹ̀jẹ̀ ni o àti ti bi ìtọ̀ ni o ṣe ti bá yín yẹ level of glucose yín wò torí bí ọba pọ̀ nínú ẹ̀jẹ̀ ó lè pọ̀ nínú ọ̀tọ̀ tí ọba sì pọ̀ nínú ọ̀tọ̀ ó lè present nínú ẹ̀jẹ̀ so tọ́kan nínú méjì bá ti lè wáyé ó ṣeéṣe kí ìtọ̀ yín kọ́ mọ wa lemọ́lemọ́ UTI test yín náà ó lè cause ẹ̀ but ọgbà tẹ́lẹ̀ tí ń tọ́jú UTI báwo lẹ ṣe ń tọ́jú UTI ṣé ẹ lọ́ ra oògùn fúnra yín ni àbí ẹnìkan kan kọ oògùn fún yín ṣé wọ́n ṣàyẹ̀wò wọ́n kọ́ṣọ́ ìtọ̀ yín ṣé wọ́n kọ́ṣọ́ ito yen lati fi mo irun to sokunfa re ati irugun to ye ki elo so to ye pe idran si awon kan yi oba je rara ma ro yin e yoju sodo dokita kose mose eleyi ti e o salaye fun ti won si se ayewo yin won gba ito yin e si lo ya photo ta mo si abdominal scan lati le mo condition ti kidney yin wa so lati ti le mo condition ta mo ya ara yin yoku wa de si e ni prostate kin lo jo ori yin so prostate enlargement na le cause ke ma to se ku se ku ke ma to le ma le ma so ti apo ibi ti ato to ma nduro si ti o ba ti tobi to wa ti fe ma di aye bi ti bladder si bi ito ti o ma gba koja o le ma wa seku seku so awon nkan yi ni mo fe ke se iwadi lori e so ke lo soda wa kose mose ki won ka ya scan yen so be ba ti ni copy scan yen na lowo to je ti recent one ba wa na ba ri a le ba yin fi re ka ma bo ya aye wa nibe bo en ni lo lati lo se ayewo sugar yen ti noto ati ti bi eje so lati pe o for kidney e ma se ati imoro de bi kidney e kokosi awon ayewo na ke mo kene to so kon fa idi ti e fi n to po de time wo le ma mo mi bawo le se mo mi si agome lo le mo mi se la le le ma to po ki le to mo ni abi atojumo ma atale ki le ma to po awon kan yi ni mo fe ke jo consider ki e fi down re se pada to ba se se abi ke pe
1: so e se won na le ti gba lati no apostle jeremiah ajani
2: ti
1: won ti nambe salaye e loko kan
2: koda o se mi gan lanfani
1: koda ri bayi kaluku
2: wa lo se lanfani koni kaluku odi ti e mu
1: baba ti wa ri yi
2: eyin te so wa fi sowo na te gbo ti yin lale yi
1: to
2: e mo gbo lo se
1: mo gbo lo se to nbo e to te ti gbo ti yin lale
2: ose
1: to nbo e ti gbo yi
2: e mo gbo yi
1: gboro olohun e mo pe yi ma se ku ni gbogbo
2: ba na
1: ko lo se to nbo
2: olohun gba yin amina ya la
1: ṣugbọn ni won ba ile ite gbo yi e mo e mu lo awon ile te ba ri pe je kemi ni o se le je mi ni o se le e tete mu se be olohun o gba fun wa be ti ba wole lale e bo mi ara
2: e bo mi ara
1: e se daada
2: ke le raye toto melo to ki gbogbo e mo se yin ko mo se yu egbe logo si laga e je se
1: lo e je se tan e mo yo ere be
2: e mo yo ere be ere be ere be ere be bo ba ja ro ni ero
1: ketoro
2: oko yin ni yawo yen mo ro
1: ro
2: ba jo san ni ero
1: riro ni
2: bo ba ja le ni ero
1: riro
2: bo ba jo rube ba ri na daada etan to si ketan na lo
1: be la la ikabere si ko na fun ra yin lo ni la la la
2: ah
1: la
2: ah

wọmulẹrọ ohun tó ṣàkàlà màgbò tó fi dẹkun ẹrin rírín tó bá ṣe gúnugún ni awo koko mori ẹyin ìgbé ayé lọkọláya lèèyàn kọ gba sàtí ẹkọ tó bẹrẹ kẹkọ ní pẹrẹwu wọmulẹrọ wọmulẹrọ ilé ẹkọ yìí fẹjú kẹkẹ débi pé ọpọ ló ti rúlà ọpọ ló sì ti bá a lọ wọmulẹrọ ohun tí kálukú ń bá fínra lábẹ́ ọ̀dẹ̀dẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀ ọṣẹ́ àti ìpalára rẹ̀ ló gbogbo láwùjọ yìí tọpọ̀ òsì rẹ ni bá rò rẹ ni bárẹ̀ wọn dé mọ́ra lábẹ́rẹ́ ló bá dìran tó mọ́wọ́ lọ́wọ́ po wọmulẹrọ èyí ló jẹ́ kí diamond fm ó ṣẹyọ lálẹ́ ayé já gamboro fún gbogbo ẹni tí kankan kan mọ́ lórí nínú ìgbéyàwó lábẹ́nú nípasẹ̀ ètò kankan ka wọmulẹrọ àsọ̀rọ̀ ọlọ́rọ̀ rẹ̀ dá fi kọ́gbọ́n láago mẹ́sàn-án gbogbo alẹ́ ọjọ́rú wednesday lẹ́hùn máa pàdé àwọn onímọ̀ nípa ọ̀rọ̀ ìgbéyàwó àti ìlera wọmulẹrọ ẹ fààyè lẹ̀ fáwọn atọ́kùn apèdè báyìí tí wọ́n pé lórí dáńtọ́ sáká tí kìí pèdè ìkókó lẹ́nu bùkọ́lá ọmọbórí owó ọmọ bíi àti bàbá túndé azeez ọlọ́yẹwàn wọmulẹrọ aago mẹ́sàn-án alẹ́ ọjọ́rú wednesday lọ́sọ̀ọ̀sẹ̀ lẹ́tọ̀ yóò máa gòrí afẹ́fẹ́ fún gbogbo àwọn ìlàkọjá àìlera tàbí àwọn ọ̀rọ̀ tó rújú lórí ọ̀rọ̀ ìdílé ẹ máa fi àtẹ̀jíṣẹ́ sms whatsapp message whatsapp voice note ránṣẹ́ sórí nọ́mbà yìí 08106747573 08106747573 kí tọkọtaya tàpọ́n tómi dán tàfẹ́sọ̀nà gbogbo jẹ́ká jọ pàdé lórí ètò wọmulẹrọ.

0: ẹ̀lẹ́ o ẹ̀yìn ẹlẹgbẹmẹgbẹ ẹgbẹ́ mi ti kọ́lé ńlá ó yẹ kẹ́mi náà ó ti kọ́ ẹgbẹ́ mi ti rọkọ̀ bọ̀gìnì ó yẹ kẹ́mi náà ó ti rà ẹgbẹ́ mi ti ṣègbéyàwó ó yẹ kẹ́mi náà ó ti ṣe ẹgbẹ́ mi ti rèlú òyìnbó ó yẹ kẹ́mi náà ó ti lọ ẹgbẹ́ mi ti joyè láwùjọ ó yẹ kẹ́mi náà ó ti jẹ ó wá dáa bẹ́ẹ̀ bákan méjì nílé ayé ẹgbẹ́ rẹ tó ti dẹni àná ńkọ́ ǹjẹ́ ó rántí ẹgbẹ́ rẹ tó wà nípò àìsàn ọ̀pọ̀ ẹgbẹ́ rẹ ń bẹ lọ́gbà ẹ̀wọ̀n ó yẹ kí wọn náà ti lọ ọ̀rẹ́ mi dẹ́kun àti máa wago aláago ṣiṣẹ́ má fàyè rẹ wáyé aláyé adélé ayé la pàdé ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá ìgbà àti àsìkò wà fún oníkálukú ìkànnì diamond 88.7 fm ló sọ wípé ìgbà lè máa gbà ọ lọ́wọ́ lónìí kọ́ sùúrù ìgbà náà ń bọ̀ wá gbà ọ́ ìgbà tiẹ̀ náà ń bọ̀ wá dé má kánjú jọlọ́run lọ.
1: Ọ̀rọ̀ ìmọ̀ràn yín wá láti iléeṣẹ́ Diamond 88.7 FM.

0: 98.7 FM.
1: Sleep at night, or do you feel the need to work late into the night? Now you can tune in to Diamond FM Late Night. Tune in all through the week between 12 a.m. to 5 a.m. for the best of tunes. If you think Diamond FM rocks all day, wait until you tune into the Diamond FM playlist over the night. Diamond FM, offering you the best of broadcasting 24 hours, 7 days a week.
2: Titini fẹ́ dọ̀rẹ́ ẹbẹ́ ni bọ̀rẹ́ bá dúdòdòn lọ̀rẹ́ ń dẹbí o láti jẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ dúró dédé dúró digbí pẹ̀lú wa ní ìkànnì Diamond 88.7 FM Ìlọrin mọ bí a ti ṣe mú ìgbádùn yín lọ́kúnkúndùn tó bẹ̀rẹ̀ láti aago méjìlá alẹ́ lójoojúmọ́ títí dilẹ̀ mọ kẹlẹlẹ lẹ́ mọ gbádùn ọkọ̀ ọ̀jọ̀kan àwọn orin tó dọ̀ṣọ̀ dáadáa tí rẹ̀ ní tẹ́ lọ́wọ́ alẹ́ múrun ayọ̀kunni àmọ́ rírì yín lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí yín tó ń ti ìfẹ́ tẹ́ ẹ ní sí wa níkànnì yìí ẹ ṣé o àjọṣe wo ní bàjẹ́ láéláé fáàbàdà Diamond 88.7 FM Ìlọrin bẹ́ẹ̀ lọ́jọ́.